0: dúró fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Ọ̀rọ̀ yìí ni áńgẹ́lì sọ fún Màríà ní ọjọ́ tá a sí ọjọ́ ìbí fún. Gbogbo ènìyàn tó ń gbóhùn Olúwa lẹ́nu mi, ọfà ayé kò ní bà yín, iná yín kò ní kú, ìràwọ̀ yín kò ní wọlẹ̀, gbogbo ohun tẹ́ ẹ bá ti dáwọ́lé rere ni yóò máa já sí. Àánú lè mí bèrè lórúkọ Bàbá ọmọ àtẹ̀mí mímọ́, àánú ò ní sá fún yín. Láàárọ̀ yìí mo gbàdúrà fún ilé yín, ẹni tó dá yín tó jí yín sí ojúmọmọ lórúkọ Jésù yóò tún ràn yín lọ́wọ́. Ẹni tẹ̀mí àti ń gbọ́ ń tẹ́pẹ́ lọ́sàn àti lóru lórúkọ Jésù yóò tún ràn yín lọ́wọ́. Ẹni tí gbogbo agbára ń bẹ ní ìkáwọ́ rẹ̀ yóò tún ràn yín lọ́wọ́. Nǹkan kan bẹ dádì tó jẹ pé tọlọrun bá ṣe lónìí, ẹ máa sẹlibrétì, gbogbo ayé mọ̀ pé ọlọrun ti dá yín láre. Nǹkan yẹn láàárọ̀ yìí ayérayé máa ṣe fún yín. Àánú kan bẹ tó jẹ pé tó bá wọlé nísìnyí, inú yẹn máa dùn, gbogbo èèyàn lẹ sọ fún bóyá àánú yẹn yóò wọlé tọ̀ yín. Gbogbo nǹkan lọlọrun ti ṣe fún yín, ṣùgbọ́n kù kínní kan tẹ̀ ń béèrè lórúkọ Jésù bóyá kẹ ẹ rí gbà. Ọlọ́run Ábúráhámù yóò ràn yín lọ́wọ́, ọlọ́run Ísáàkì yóò ràn yín lọ́wọ́, ọlọ́run Jákọ́bù yóò gbé yín dìde. Ọ̀nà àti bí àtìmúláyé kò ní dímọ yín. Ọjọ́ ire yín yóò dé, ọjọ́ ayọ̀ yín yóò dé. Ikú tí máa ń pa èèyàn lójijì, ikú yẹn ò ní wọlé tọ̀ yín. Àìsàn tí máa ń ṣe èèyàn tí kì í jẹ́ káyé èèyàn sáré, àìsàn yẹn kò ní dè yín mọ́lẹ̀. Ẹ gbọ́ eléyìí lẹ́nu mi o, gbogbo ibi tẹ́ ẹ bá ti dé láti òní lọ rere lọ̀rọ̀ ó máa já sí fún yín. Àánú yóò máa tẹ̀lé yín, ire yóò máa tẹ̀lé yín, ìrànlọ́wọ́ yẹn yóò máa tẹ̀lé yín, bẹ́ẹ̀ ló máa rí. Mo ń sọ láti rí ìjẹta wípé àwọn nǹkan tí máa ń tilẹ̀kùn má ènìyàn ọ̀nà títí mọ́ ọ̀pọ̀lọpọ̀. Mo ti sọ kínní, mo ti sọ ìkejì, mo ń sọ nǹkan mẹ́rìnlá tí máa ń tilẹ̀kùn má yàn. Mọ́mi ẹ má gbàgbé o, ẹ máa tẹ̀lé àwọn ọ̀rọ̀ yìí nìkọ̀ọ̀kan. Bí mo dẹ̀ ṣe ń sọ ọ̀rọ̀ àṣẹ yẹn, bẹ́ẹ̀ ni ilẹ̀kùn tó ti tì mọ́ yín, ó máa ṣe fún yín. Ẹlẹ́ẹ̀kẹrin lánàá ni mo sọ wípé ọ̀rọ̀ ẹnu a máa tilẹ̀kùn má yàn. Òkè bá sọ wípé ọ̀rọ̀ ó máa ń mú ọ̀bì jáde nínú àpò, ọ̀rọ̀ ń yọ ìdà jáde nínú àpò. Ọ̀rọ̀ tí èèyàn bá máa gbé kalẹ̀ ọ̀rọ̀ ó máa ń gẹ́ káwọn èèyàn fẹ́ràn rẹ̀. Ẹ wo àwọn kan ní Nàìjíríà ní Ìbàdàn, àwọn èèyàn kan wà ń bàdàn, mo láìkè àgbé kalẹ̀ ọ̀rọ̀ wọn. Tá a bá ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ báyìí, ẹni àkọ́kọ́ wọ́n pe bàbá yẹn ní orí Yomi Amsati. Tó bá ń sọ̀rọ̀ báyìí, inú yẹn ó máa dùn sí àgbé kalẹ̀ ọ̀rọ̀. Ẹnì kejì Kọ́lá Olóòtú, wọ́n pọ̀ bẹ́ẹ̀ o. Sẹ́ni tí a bá ń ṣe àgbé kalẹ̀ ọ̀rọ̀ ẹskísà, inú yẹn ó máa dùn. Arákùnrin kan bẹ tá ń pè ní eyín obì tó ṣẹ́ pẹ̀lú bàbá Ayéfẹ́lẹ́, tí bá ń ṣe àgbé kalẹ̀ ọ̀rọ̀, tí bá ń kí Ọlọ́run, inú yẹn ó dẹ̀ máa dùn fún àwọn àgbé kalẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ń ṣe wípé wáò ṣé oríkè Ọlọ́run náà rè. Ẹskísà, Ọlọ́run fún àwọn kan ní ẹ̀bùn ọ̀rọ̀ tó jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ báyìí, wàá bẹ̀ kọ́wọ́ bu àpò, wàá máa náwó fún ọ. Àkàdé wa Ọlọ́run fún alẹ́bùn rẹ̀, àwọn míì dẹ̀ wà tó jẹ́ pé ìtọ́lọ́ fún wọn ọ̀tọ̀ ní tiwọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ kọ́ bá a ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀, kó o má bàa fi ọ̀rọ̀, kó o má bàa fi tilẹ̀kùn mọ́ ara rẹ̀. Ọ̀rọ̀ kan náà tó lé ọwọ́ ọ̀tún sọ lórí àgbélébù, ó náà ló lé ọwọ́ òsì, ó náà sọ. Ṣùgbọ́n ìkan máa gbé kalẹ̀, ìkan ò máa gbé kalẹ̀. Torí náà wọ́n mú kan wọ̀ jọ́bọ̀ ọ̀run nígbà tí kejì lọ sọ́run àpáàdì. Màmá mo gbàdúrà o, lórúkọ Jésù, ahọ́n rẹ Ọlọ́run ọba ọkùn sí. Ni Bíbélì sọ pé ó ní irú àti yè ó ń pẹ nípa ahọ́n. Àwọn tó bá mọ nílò rẹ̀ wọ́n ó bẹ ìwé rẹ̀. Òwe chapter 18 verse 22 fẹ́bà ká láti verse 21 and 22 ó ní ikú àti yè ó wà nínú ahọ́n o, lórúkọ Jésù. Ẹnu ò ní sábà yín lẹ́sẹ̀, ẹnu ò ní kópa yín. Number 2 ẹ wá àwọn ohun kẹlẹ́ karùn-ún tí máa ń tilẹ̀kùn máàyàn. Ó ní Ọlọ́run fúnra rẹ̀ lè tilẹ̀kùn máàyàn. Ìwọ tọ́lọ́run gbé dìde tó padà lẹ́yìn Ọlọ́run. Ẹskísà, Ọlọ́run lè tilẹ̀kùn padà. Wọ́n á ní nítorí pa àti gbé ọ dìde, torí ẹ̀ ni òjò súnmọ́ lọ mọ́. Ìwọ tọ́lọ́run gbé dìde, Lamentation chapter 3 ní verse 9 ó ní ó ti kó òkúta sí ọ̀nà mi, kéèmi ó mọ̀ bá lè tẹ̀síwájú. Ẹ̀sà, Olúwa ò ní kó òkúta sọ́nà yín. Àyímáyé àyàn tó ń ṣe wàhálà lónìí, Olúwa ló kó òkúta sọ́nà rẹ̀. Nígbà tọ́nà rẹ̀ là, ṣùgbọ́n ó padà lẹ́yìn Ọlọ́run. Ọlọ́run náà wá ní kò sí wàhálà. Èmi náà kó òkúta sójú ọ̀nà rẹ̀. Ṣé ibi tó bá nílẹ̀ nínú Bíbélì, ó ní 1 Samuel chapter 2 ní verse 30 ó ní èmi Olúwa mo ti sọ fún ìdílé rẹ̀ Eli wípé ìdílé rẹ̀ ni ó máa ṣe àlùfáà mi títí ayé àtàwọn àrán rẹ̀. Ó ní ṣùgbọ́n lónìí mo change ẹ̀ torí pé ọ̀nà mi ò tẹ́ mi lọ́rùn mọ́, ọ̀nà mi ò tẹ́yìn náà lọ́rùn mọ́. Nítorí náà tó bá wàá bu ọlá fún mi, èmi ṣe tán láti bọlá fún ọ. Tí ò bá ti kàmí sí gẹ́gẹ́ bó ṣe kàmí sí, èmi náà ò ní kàwọ́ sí. Eli èmi náà ti padà lẹ́yìn rẹ̀ bí Ọlọ́run ṣe padà lẹ́yìn Eli nìyẹn. Màmá mo gbàdúrà o fún gbogbo ẹni tó ń sàmì, ayé ò ní ṣe kà fún wọn à ní pa náà rẹ. Ẹ̀mí mímọ́ ò ní padà lẹ́yìn rẹ lórúkọ Bàbá ọmọ àtẹ̀mí mímọ́. Bẹ́ẹ̀ ló máa gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ ìgòwòrò kan ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbègbè 3:30 lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ o, agbègbè 3:30 lórí No More War Prayer Monday ní ọ̀gànjọ́ o. Agbogbo 3:30 sí agbogbo 5:30 ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok e ma pade mi lori TikTok, lori YouTube, ati lori Instagram ni Baba Adura AK47 Prayer Mountain. E jo sa adura yen e gbe ororo kan lowo leyin ti ba suri fun yin tan e o fi ororo ni anoint ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti nwa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan abi o fe promotion pade mi ororo yen ni ko fi anoint ara re o de mo pe nipa itago anu tele oro re leyin yo dara fun yin Olorun o ma ti le ko mania mo tolorun sun ma lowo to ko lati si da mewa pada fo Olorun elo ni kan da mewa Olorun fun oni 10,000 oni ko fo ni 1,000 ko ti wa ko ju o se san kalafia ko de ba o ni gbadua Olorun ni pada leyin re en kan bere lowo mi ko ni baba ko le yin si ma rowo te yin fi san wo radio e ki bere owo lojojumo afi e ka to so ba tin pari le ma n bere mo ni Olorun ni o pada leyin ni Olorun ni sanu Olorun ni san gbesi ayi ma ye yan lo pe leyin si wo pe se baba ni yen Oluwa ni tin gbe bi o su kan Oluwa ni kin gbere bi odun kan ati rolosu mo fari bi a nu se njade ni lai bere orun de nti wa leyin o de nse yen lo mo gbadua loruko Jesu iwo ni o anu obi ti le ko mo enu ri obi ti le ko mo God obi ti le ko mo another one ti ma ti le ko mo yan oni number 6 ile ko ti iwa mi ti iwa iwa mo ti le ko brother gbogbo bi o ba fe di laye yi bo to mo ba so nu ka ko so nu o ni pada ala fi a ba so nu nkan to so mi yan ma le ri pada lo sikutu ṣugbọn ti iwa ba se so mi ko soja ti yan ti n ta iwa eyan ma n kọ ni iwa karata obinrin so wa ni olumi lori ọkọ aimaye obinrin lo gbọ sọwọ ọkọ gidi ṣugbọn nigba ti o ni respect ko ni apale ko ni wa agbẹjọ gbogbo ọkọ rere fi silẹ ẹnu ati iwa o ti kó bá ọpọlọpọ ti ilẹ ko fi ti mọ ọkọ tori lọdọ kini ana òun náà ló tó agbàdúrà pé olúwa fún mi lọkọ èyí ti a fún ọ nídìí omi ṣé kèéṣe wà ló fi ti ọ jáde ṣé kèéṣe wà ló fi tọrọ bóun lóbìnrin ṣe ń gbọ ọlọkọ márùnún ṣá ọkùnrin má bàa rúnni ni ọwà dá tí wọn nìkan wàá fi dọlọkọ méje láyé náà náà kó o bá tiẹ̀ ṣe mistake àkọ́kọ́ kó o ṣe mistake ń bì kejì ewo tó ló bọ́ débì kẹta fún ọkàn kọ jáde níbẹ̀ yẹn náà ìwà rẹ ni kó o yẹ wò kéésà wò yẹn ni aburú bẹ̀ bọ́dá ìwọ náà tóbìnrin sá kó o lé rẹ obìnrin kìíní lọ obìnrin kejì lọ ẹsísà ṣé gbogbo obìnrin tí wàá wà láyé ni ọ̀dá ìwọ ni o kíyèsí wà rẹ kíyèsí sẹ́rẹ̀ kíyèsí wà rẹ o ìwọ tó ń ṣiṣẹ́ ẹsẹ̀ kíyèsí sẹ́rẹ̀ gbogbo téèyàn bá fẹ́ lè ráyé tí ò bá ti sí wà nínú ẹ̀ ẹsísà kò lè lọ síwájú tí ò bá ti sí wà nínú rẹ̀ kò lè dìde lọ ṣiṣẹ́ lórí ìwà rẹ̀ ìwà máa ń tilẹ̀ kò máa yàn bọ́dá tí ń tajà àǹtí tí ń tajà gbogbo àwọn tó bá ti wá tajà àṣà kan bẹ lórí tamẹ́rin máa lo àṣà yẹn mi ń sìn ìgbà táwa ń bọ̀ kékeré náà máa ń lò téèyàn bá ti wá price ọjà ń bọ̀ tí ò bá ti ra ọjà lọ́dọ̀ wọn wà lọ yọ ìdálẹ̀ wọn wà ní àwọn ẹlẹ́sìn òsì ni kọ́kọ́ yà dọ̀ mi wọn wà máa gba ẹsẹ̀ wọn dànù ẹni tí ẹ fún price ọjà tí ò price ọjà wọn dẹ̀ lè kú wá ju wọn ẹni yẹn ọ̀dẹ̀ ni wọn mọ ó dẹ̀ lè fi lóyún ẹni tí ò lówó lónìí ó lè jẹ́ kó padà bọ̀ la ìwà dáadáa rírun bí wọn bá ọ̀rà lónìí ó sàpáńlé wọn sẹ́yìn ni fún wọn sẹ́jẹ́ fún wọn nígbà bá lọ tí àbọ̀ ọ̀rà lónìí yọ̀ kan wọn ọ̀rà tiẹ̀ ìwé tó fi pọ́n àwọn lé ẹ sà mo gbàdúrà ìwà rí òní tilẹ̀kùn mọ́ ọ màmá ìwà rí òní tilẹ̀kùn mọ́ ní àtàwọn dáìbà mi à ń lọ lójú ọ̀nà ní láṣẹ ìyá àti ń lọ ọba ní ẹjẹ aràgbàdo nígbà ẹjẹ ìsànù alágbàdo kan nígbà ẹmọ fẹ sànù ní ẹjẹ ìsànù alágbàdo kan làbá dé lọnà ègún abáàbí tí táwọn yẹn pọ̀ tí a ń ta àgbàdo àwọn méjì náà ń ta àgbàdo ń bẹ abá àwọn yẹn pọ̀ tí a ń kálukú wọn àgbàdo mo bá ní èló ní àgbàdo tiẹ̀ ló bá ní ẹfun wa ní 10,000 ìkéje wa sọ pé má sọ báwọn fún wọn náà má se bẹyẹn sọrọ ọba ní wọn fẹ yà fún mi jà fún mi jọ à ń gun mọtò wọn àfẹkẹ lónìí gun mọtò wọn bá kọjú sí fìdí yàrá dá lónìí. ẹ ló ń tiẹ ń bá ní ẹ àgbàdo tèmi ẹ sà 10,000 náà ní sùnmọ iye tẹ ẹ bá ní ẹ fún mi sà. mo ní iye tí ń bá ní mo fọ iye tí ń bá ní kí n fọ ó ní ẹ sà iye tẹ ẹ bá ní ẹ fún mi sà iye tí ń bá ní kí n fọ mo ní bẹ́ẹ̀ ni bọ́dẹ̀ ni ẹnu ló ti fi lé olóore dànù ẹ sà mo gbàdúrà ìwà rí òní takùn ọ ìwà rí òní bá ọjà lọ níwà o níwà pẹ̀lú ọlọ́run rẹ gan ọlọ́run rẹ ti ń sàánú rẹ lójoojúmọ́ nígbà olóòtú lọ kí n chọ́ọ̀chì nígbà olóòtú kọ́lẹ̀ láàárọ̀ tó sọ pé olúwo ṣe nígbà olóòtú yìnyín tọ ọlọ́run rẹ ti ń lajú rẹ tó fi ń rìn tó fi ń ríran tó fi ń gbọ́ nígbà olóòtú thank you fún nígbà olóòtú ọmọ ṣe o ẹlẹ́ẹ̀kẹ́jẹ tí máa tilẹ̀ kò máa yàn òǹlẹ̀ kan nǹkan òwe 26 pastor ó ní bí ẹyẹ fún ìsìnkú àtàlápàdé fún fúfúfú ó ní bẹ́ẹ̀ nìkan kì í wà láì nídìí ẹlẹ́ẹ̀kẹ́jọ tí máa tilẹ̀ kò máa yàn tó ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ á máa tilẹ̀ kò máa yàn tó ọba jẹni tó ń rìn nínú ẹ̀ṣẹ̀ ọ̀ ń rìn nínú ẹ̀ṣẹ̀ gbogbo ìgbé ayé rẹ nǹkan tẹ́
1: ẹ̀mí
0: rẹ̀ ń kọ̀ndẹ́mù rẹ̀ sí ìwọ náà dẹ̀ tó ń kọ̀ntínú kò tó ń ṣe ẹsẹ̀ máa ń tilẹ̀ kò máa yàn gbogbo ọ̀lẹ̀kùn tẹ́sẹ̀ ti tì ayérayé máa sí padà ìwé ní máa sọ nínú ìwé psalm 59 ní verse 1 ó ní ọwọ́ olúwa òkú ó ní ó ní tí èmi bá gba ẹsẹ̀ láyà mi olúwa ò ní gbóhùn mi ó ti gbẹ̀sẹ̀ láyé jù lọ tilẹ̀kùn mẹ́ṣẹ̀ ó rà á nígbà number 9 àìgbọràn ọ̀pọ̀lọpọ̀ gbọràn báyìí kò gbọràn sọ́dọ̀ ọ̀hún ẹlẹ́nu àìgbọràn olúwa sọ fún sọ́ọ̀lù ọba lọ sí amẹ́lẹ́kì lọ pa gbogbo bẹ̀rún lọ pa gbogbo amẹ́lẹ́kì run mo mọ́ dànù torí pé èmi fẹ́ ṣiṣẹ́ ìyanu ọ lọ sí amẹ́lẹ́kì lóòótọ́ ó pa gbogbo bẹ̀rún ṣùgbọ́n kó àgùntàn àti màálù wá sílé ọlọ́run wa ni wáyé tó gbọràn ó ní ṣe bí ìgbọràn sàn ju ẹbọ lọ ìfẹ́ títí lẹ̀ sàn ju ọ̀rá àgbò lọ lọ́dà gbàdúà yóò dáàbò Ayé yín ó gbàyànú. Number 10, àlá yín a máa tilẹ̀kùn. Àlá téèyàn ńlá ó lè tilẹ̀kùn mọ́. Ẹsísà Nebukadnessar ọba lánàá ó rí pé igi tó ga nínú Daniel chapter 4 ó rí pé orí igi tó ga wọ́n dẹ̀ gé igi yẹn lulẹ̀. Ó dẹ̀ sọ àlá yín wọ́n dẹ̀ sọ túmọ̀ rẹ̀ pé kábíyèsí ẹ má gbéraga o. Tẹ́ ẹ bá gbéraga ẹ̀yin ní igi tẹ́ ẹ rí tó ga tí wọ́n fẹ́ gé lulẹ̀ yẹn o. Ẹsísà àfìgbà tí wọ́n gé lu ó gbéraga ó wá di ẹran kò nínú ọgbó. Ọkùnrin rẹ̀ lánàá nínú ọgbà wọn ó sọ fún Joseph ó ní mo lánàá wípé mo wá pẹ̀rẹ̀ mẹ́ta ó ní àwọn ẹyẹ wà ń jẹ lórí mi. Joseph ní ọjọ́ mẹ́ta òní wọn ó gé orí rẹ̀ àlá ti tilẹ̀kùn mọ́ pọ̀lọpọ̀ tí ò fura ó lánàá kàlá pò mọ́ ẹni tí ó bá ṣe túmọ̀ rẹ̀ ọkàn ọlánàá ti lọ́nu ẹ̀sà lọ gbọ́ o àlá ni mẹ́sẹ̀jì látọ̀dọ̀ ọlọ́run ìwọ tó ọba lánàá tó gbàgbé ìyẹn ni ẹni tó jẹ́ wípé ó ní ATM card lọ́wọ́ ṣùgbọ́n gbàgbé pin rẹ̀ nínú ọlídé tí báńkì òṣìṣẹ́ ìyọ́ jẹ́ díẹ̀ o ẹ̀sìkìsà ẹni kejì ni ẹni tó lánàá tí ò ní túmọ̀ rẹ̀ ló lẹni tí wọ́n fi chẹ́ẹ̀kì owó ránṣẹ́ sí tí wọ́n fi sínú ẹ́ńbílóòpù tí láti ìlú Èkó fún lẹ́tà yẹn kò wá rí tí ọba ka ìtumọ̀ àlá tó la tó ẹni tí ọba ọsẹ̀ túmọ̀ rẹ̀ nìyẹn o tètè wẹ́ni tí ó sọ túmọ̀ láàrẹ̀ o ọdún 17 ni mo ti lánàá wípé mo wà láàrin àwọn òyìnbó 17 years ago ni mo lánàá 17 years after ìlànà yẹn tó ṣe aláwòdù rẹ̀ máa ṣe lágbára ọlọ́run mo ń lọ sí Jerusalem ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọlọ bó o bá ti ìdé tọ̀hún rí yá àjọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ̀ rí láti rán wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ní ìdálé lórí èkejì tá a bá ti jáde nínú jọ́dánì olúwa ní ìdálé lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òpin òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ yàtọ̀ òbí rẹ ọlọ wo ẹnìkan tó mọ pásítọ̀ kan tó mọ tó fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọlọ́run rí kó ràn lọ sí Jerusalemu oore rẹ wà ńbẹ báwo la ṣe máa lọ oṣù kẹsànán kán mo rọrọ méjì lọ yóò dára fún ọ fún nọmba yìí ẹ pé tàbí kẹ ẹ send message èmi náà fẹ lọ Jerusalem mo jọ ìmí mo group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ríran lọwọ o oore rẹ o ṣe bẹẹ jésù olúwa wa phone number ẹlò phone number 08066481455 08066481455 tí mo bá di ọjọ́ sunday n máa ṣàlàyé àwọn tó kù fún àtúntò tó kù sí àkókò mọ́ lọ́rọ̀ àánú yóò jẹ́ bá mi tì yín lẹ́yìn yóò bá mi tì yín lẹ́yìn gbogbo ìlẹ̀kùn tá láàrẹ̀ ti ayérayé oṣù bẹ́ẹ̀ máa rí jésù olúwa wa àmì no more war jesus is coming so ẹ̀yin tẹ́ ń bá mi lọ Jerusalemu ẹ má gbàgbé o Jerusalemu ẹ pàdé mi lọ́gàjọ́ òní lónìí ní aago mẹ́ta nínú wákàtí àwọn áńgẹ́lì gbogbo àwọn áńgẹ́lì God bless you.
2: Jesus is coming soon.

0: ìsẹ́nìlẹ̀ ìsàpọ̀sílẹ̀ tó ẹsẹ̀ wọ̀ mùsàfà jẹ́mi bàbá sẹ́mi ọba. Àtọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí ló máa wà ńbẹ́. Báàbọ̀ ni sẹ́mi ọba tó wà lágbègbè rẹ̀ kájọ gbàdúrà. Nípa ni a gbọ́ olóṣooṣù bẹ́ẹ̀ sáyẹ̀ 1-2-3. Àwọn tó wà ní oṣù tó kọjá wọn ti ní ẹ̀rí lọ́pọ̀lọpọ̀. Tó bá lẹ wá tóṣù kẹjọ ọdún ọ̀sán
1: mọ ọrọ òróró àti agbára tí ọlọrun dàlú jésù tó fi tú àwọn èèyàn sílẹ nínú ìgbèkùn tó wà níbi tí a ti dá ọlọrọ jésù tú ọ sílẹ. Olúwa tú ọ sílẹ. Bàbá mi tú ọ sílẹ. Ẹni tó rán mi níṣẹ́ tú ọ sílẹ. Alágbàwí ó tú ọ sílẹ. Olùgbàlà tú ọ sílẹ. Ẹ̀mí àwọn wòlíì tú ọ sílẹ. Òróró tú ọ sílẹ. Àṣẹ tú ọ sílẹ. Agbára tú ọ sílẹ. Óyá gba ìtúsílẹ̀ rẹ. Gba ìtúsílẹ̀ rẹ. Gbogbo ẹni ọmọ ológo tí ayé dè mọ́lẹ̀ pẹ̀lú oúnjẹ burúkú mímu àbí jíjẹ tí sàtánì fi kọ́ yín látọjú àlá àtọjú ọrùn lónìí jésù tú ọ sílẹ. Gba ìtúsílẹ̀. Gba ìtúsílẹ̀. Gba ìtúsílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nínú gbèsè gbèsè ìgbèkùnlé lórúkọ jésù tú ọ sílẹ̀. Olúwa tú ọ sílẹ̀. Nínú gbèsè yẹn a tú ọ sílẹ̀. Olúwa tú ọ sílẹ̀. Òróró tú ọ sílẹ̀. Gbogbo ẹ̀yin tá a dé inú yín ní gbèkùn tó jẹ́ olóyún lónìí a tú ọ sílẹ̀. Olúwa tú ọ sílẹ̀. Olúwa tú ọ sílẹ̀. Gbogbo àwọn ọpọlọ tá a ti kọ́ lẹ́rú tí iye òsì má ọ̀wá mọ̀wé mọ́ ọmọléèwé dà ẹ sàmì tó lágbára lórúkọ ọdún àtú ọsílẹ. Àtú ọsílẹ. Àtú ọsílẹ. Àtú ọsílẹ. Ẹyin tí wọ́n dá lọ́rọ́ wọ́n ti dé ọmọlé ní ọ̀nà kan àbí ọ̀nà mìíràn wọ́n jẹ́ oríta mọ́ káì ní orúkọ olúwa àtú ọsílẹ. Oh my God. Àtú ọsílẹ. Bẹ́ẹ̀ tú sílẹ̀. Bẹ́ẹ̀ tú sílẹ̀. Bẹ́ẹ̀ tú sílẹ̀. Bẹ́ẹ̀ tú sílẹ̀. Ẹ̀ndàná ẹ̀mọ́ jí. Gbogbo ẹni bá gbọ́rọ̀ yìí bó o bá lè ṣí à mo sọ tẹ́lẹ̀ bí a ti tú ọ sílẹ̀ wọ́n ò wọlé ìgbèkùn mọ́. Ọmọ rẹ gba ìtúsílẹ̀. Ayá rẹ gba ìtúsílẹ̀. Ọkọ rẹ gba ìtúsílẹ̀. Gbogbo iṣẹ́ tó ń bẹ ní ìgbèkùn a tú ọ sílẹ̀. Gba òmìnira. Gba òmìnira. Gba òmìnira. Gba òmìnira. Gba òmìnira. Gba òmìnira. Gba òmìnira. Jésù olúwa wa. Orúkọ mi ò yí padà. Àpótẹ́lẹ̀ àti wòlíì Mustapha Solomon láti ìjọ Seed of Christ Golden Church Land of Reality tólùjọ wà ní Gbaremo Ibiobi Airport area ní ìlú Ìbàdàn. Bó bá ti dọ́rẹ̀ méjì agúgù sọ pé òun lọ sí ṣe bí ọba kò sẹ́ni tí ò mọ bẹ̀ ọ̀kadà máa gbé ọdẹ bẹ̀ mọ́rúwá máa gbé ọdẹ bẹ̀ tá a bá wulẹ̀ ṣe program ọkọ̀ ọ̀fẹ́ náà máa wà tó máa gbé ọdẹ bẹ̀ tó bá wà mo bá ẹ̀ lórúkọ Jésù ó yà gba òmìnira rẹ̀ tó bá wọlé láti alákíá kò sọ pé ṣe bí ọba ló ń lọ láti jọ́sọ airport yẹn mo gbàdúrà lórúkọ Jésù ó yà gba ìtúsílẹ̀ mo gbàgbé mo máa rán wa létí pé Friday tó kẹ́yìn oṣù bíi ọ̀dẹ 31 ọjọ́ méje òní la máa pàdé nílùú Fapẹ́ ìpàdé agbára calm down oku 7 days kúrí Madukaba gbogbo ẹ̀yin táyé dè ẹ̀yin tí ayé pọ́n lójú ẹ̀yin tí ayé dádúró ẹ̀yin tí wọ́n jẹ́ ó lọ tí wọ́n jẹ́ kílẹ̀ yóò sẹ́ lórúkọ lu àtú ọ̀sílẹ̀ irú ìpàdé báyìí a kìí fi ṣeré ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n sọ dàgàn láìkí ságàn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti sọ iṣẹ́ rẹ̀ dàgàn láìkí ságàn gbogbo iṣẹ́ tó gbéde a gbọ́dọ̀ tú ọ sílẹ̀ gbọ́mísà èmi ti kéde pé mo máa fún ọ ní òróró ìṣẹ́gun tó ní agbára sà àkànṣe òróró ìṣẹ́gun tó ní agbára bó o bá ti fún ọ ní òróró yìí o kàn mú omi rẹ omi ìrà padà ni mo pè é o omi ìrà padà wà á dẹ̀ sí lórí wà á da òróró yẹn sínú omi náà gbọ́mísà èmi máa kéde fún ọ níjọ́ náà bó o ṣe máa ń lo omi ni omi yìí àkànṣe ni bó o bá ti da owó rẹ sí èmi ni màá sọ fún ẹ bó o ṣe lo òróró náà àti omi náà tètè tí a bá ń parí program ẹgbọ́n mi gbogbo ẹ̀yin tí ayé dè ẹ̀yin tí ayé pọ́n lójú àkókò ti tó wáyé kó wá di àmọ̀rè mo fi ara re sile polopo omo ologo o jide kutukutu woro o wo re bere tin ji sowo le kan o de da wai wai mama o de wo omo yen be di omo yen la pamu ma mu bo ati program yi iwo odo to ngbo mi mo fi ara re sile ojo waju re da won na wo bo se mbabo wo bo se ni bayi gbo mi sa to go ba njade eyan ma di ara e lamure ni oke da pupo ko da ke ya wa loke ko tu mo boju we sale eni kan gbo mi sa mo pa lase igbe ko awon agba ninu aye re loruko jesu atu osile
2: amen
1: atu osile
2: amen
1: atu osile
2: amen
1: ni gbogbo ojo Thursday ati jo Sunday mo ma nwa ni igado be ni opolopo Sunday mo ma wa ni igado opolopo ojo Thursday mo ma wa ni igado Wednesday mo ma wa ni Lubana gbo mi sa adura lo ngba o agbara o ki gba iru ola Sunday ayaya mo fe ri o ya pade ti pade agbara ni akanse ni kini mo pe akanse ni so ri pade ti ola yi gbogbo eyan patapata e get ready mo ma fi ororo si owo re a fe ba bi agbana wu be eyan o ba jade siru ogo be eyan o ba je eyan oni sese nitori pe owo lo ku sise taye ba ti pare le owo eyan gbogbo te ba nda wole a da pe ko mo se ni asiri la kan be sa wan o la ma lo lola ene kan ri mi gba sa loruko je aye re di te
2: amen
1: gbogbo branches wa ni ilu Eko o ma ni agbara sa ajegunle sango ifo abule egba lusada ikorodu owode agbado ijoko ati akute ati bebe lo to ba ti ri bi ti branch siro kaguri church wa lagbegbe mura gbogbo branches wa pata ni o lede Nigeria ati ni abroad ni UK e make sure pe lo gba ororo si owo e bi be yi pe o ko o ti wo ba nse ni yo ma se dede kilo fa ti wo tere de mo agbara kan o wa nbe ti da go a se kan ni mo wa ye niyan to mo da ye yan duro awon mo pase lati oni lo aye ra po loke
2: amen
1: in the name of Jesus
2: amen
1: igbara oni agbara pupo be yan ba gbara a se la kan mo tele mo gbadura aye ra dide
2: amen
1: aye ra dide
2: amen
1: ti ma kede ni pa ororo mo mo nti ororo nje Jesus Oluwa wa papa ninu bibeli we look ori kare ni Esther 18 Luke chapter 4 and verse 18 oni emi Oluwa nbe lara mi nitori o fi ami ororo yan me ami Jesus ri ta ba pe ororo yan Jesus ko sese to opolopo yanu ye ko mo to be Olorun papa o fi ororo yan ene kan gbo mi sa loruko je o ya gbagbara
2: amen
1: gbagbara
2: amen
1: gbagbara
2: amen
1: gbagbara
2: amen
1: gbagbara
2: amen
1: gbagbara
2: amen
1: gbagbara
2: amen
1: gbagbara
2: amen
1: gbagbara
2: amen
1: in the name of Jesus
2: amen
1: emi Olorun o ma ntele ororo ni nibi ti ororo ba wa nibe ni emi Olorun wa 2 Corinthians chapter 3 and verse 17 qualification ori kata ese kata le logo oni nje Oluwa ni emi na nibi ti emi Oluwa ba wa nibe ni ominira wa nipa ororo la gbe gba ominira ase ti nbe lowo re to dabi edidi to ba di to dabi palele awon agba ti o je ko wo re o sa fi yori owo kan ni ororo ma jadanu o ma tukuro gbogbo eyan omo Olorun te wa ni Port Harcourt te wa na Abuja gbogbo eyan omo Olorun te wa ni e te wa ni Kwara eyan omo Olorun te wa ni Osun e make sure pe e de bi program lola ki si pataki bibeli ni pe lati ojo isinmi lati ya ati mimo ara mi fi o igbe ko awon agba loruko Jesu oya ja
2: amen
1: oya ja
2: amen
1: oya ja
2: amen
1: polopo ojo wa wa ni oke ogun o wa ni Saki ati bebe lo e gba mi sa raogadi na o tabi ha owo awon agba lara re mo pase oya ja
2: amen
1: oya ja
2: amen
1: oya ja
2: amen
1: ninu iwe Samuel kini ni ori kan de logun ese kata la first Samuel chapter 16 and verse 13 leyin ti a pe oronya iyan Davidi leyin ba ti a pe oronya owo Oluwa owo Oluwa wa lori re o ku ni yan lasan ta ba poro yan owo re owo oluwa yo wa lowo re a wa wo owo awon agba ko ma tun mo lowo sile ta ni mo lo fe lo nibo lo wa mo pase owo ye bi na
2: amen
1: owo ye bi na
2: amen
1: owo ye bi na
2: amen
1: owo ye bi na
2: amen
1: owo ye bi na
2: amen
1: owo ye bi na
2: amen
1: agba we isa apostle ni ori kewa isa ta te ori olorun fi emi mimo ati agbara yan jesu won ti mu gbogbo awon ti emi esu n da loro o de ku won larada mo pase mo lu ati nbe gbogbo eyin ti esu pa loju eyin ti a n da loro o ya gba esu sile
2: amen
1: oh my god o ya gba esu sile
2: amen
1: gba esu sile
2: amen
1: gba esu sile
2: amen
1: gba esu sile
2: amen
1: gba esu sile
2: amen
1: gba esu sile
2: amen
1: won gbe igbe ku awon agba loruko ni o ya jada
2: amen
1: jada
2: amen
1: jada
2: amen
1: in the name of Jesus
2: amen
1: be yan ba ti gbọran ase kama nte ni mo ba ka gba duro meta kan kete ta ba gbo yin ma yi o fa awon awon eri ni esese oh my god be yan ba gbagbo mo gbọran mo pe iyanu ti o de kankan
3: kaosa ko jumo pro komini sofio ayodele mo ti le ri o ko je ki ti se ri ti pe ti pe mo ti mo apopita lati yesu conscious in your context of here yes my way I just have to do this morning on my job or have a family which only is your affair 2020 till precisely towards the end of the year I'm gonna know in my mind my loss is your shit your body but so I just need company on my own because you are done we are money we don't know we on my board program on with a program money when you have a shit network radio network in our was in Akwa Ibom State ko play that up so one of get radio so man go mo si the first area mi ni wipe igba ti mo ti n gbadura fọlọrun pe ọlọrun mo mi ki ma san light mi ìṣekúrẹ mi mo fi n ṣiṣẹ for so many years the retirement mi san o de n jẹ ikọ ìbànújẹ fun mi because ìdí mi wo pe kí mi ò máa ṣèkọ fọlọrun àwọn kan ń gbálẹ fọlọrun ó máa ṣèkọ fọlọrun jẹ kí mi ò kí máa fowó mi kí máa fi ṣèkọ fọlọrun ṣe kí òun kí máa sọ tẹẹtì mi but tẹẹtì yẹn ó jẹ ìnira fún mi láti sọ the first month tí mo bẹrẹ sí ní gbọ èrè òwúrọ I started paying my tithe conveniently tí ò ní mi lára láti yẹ ẹni mo ti ń sọ tẹẹtì mi di ìgbà yìí di táìmù yìí olùkọ́ ṣe o ẹ̀rí mi kejì ni wípé mo ní.

0: spread your wings on Splash 105.5 FM.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa pàní lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun.

0: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira. Kò ká nǹkan kan láti rà mọ́.
1: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ, ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
2: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
1: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n ń gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 kan.
3: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè náà ṣe lè ta?
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí ìlàgẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
4: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣúdú èdùkọ̀ àti iyọ̀.
5: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kún gbogbo ilé báyìí?
4: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
5: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
6: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
7: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
8: Yéè, mo gbé o, dátà tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
7: Ṣé mi ò sọ fún ẹ?
8: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi dátà rẹ ṣe ogúnlé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ dátà ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dátà rẹ.
8: Jẹ ìgbádùn dátà rẹ ní wẹ̀lẹ̀mù. Limit 100 MTN.
9: Kòkòkò lórí rédíò
10: yín. Star! Ó ṣe àbẹ̀wọlé, ó sì ní.
9: Ẹ má rò, àwọn ọmọ kan wíńdò ní ọwọ́ ní ọwọ́. Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
11: Ayé àdùn bí oyin, àdùn bí oyin.
12: Yóò máa yọ báyọ̀.
13: Àkọ̀tún àràmàdà ètò
12: tá gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètaniji fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé ní ọ̀sán gẹ́lẹ́ làjẹ́ ẹlòmíín rí àjẹ́ pé kọ́gbọ́n sóun pẹ̀lú atọ́kùn ètò àgọ́ láàjìn ìyá àdínì gbogbo splash abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀gbálágùn onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa tò wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye Adulaji, nikan ni omoluabi Splash 105.5 FM. Pẹ̀lú Aminat Adetun Badmus. Ha ha ha ha! Ika ika! Ika ika!

0: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi dà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjó. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi starch tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi starch yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.

0: ja manda wa yin kini ile ma han leti ge lo sele o ti poju buzi you are not doing normal.
1: It's not normal.
0: It's still normal.
1: It's not still normal.
0: How do you poju
1: o ti da bai from oluwa
0: o le ti lo le
1: yes
0: o le ti lo le
1: o kon wa soke ti
0: o ya ti si
1: die o ti da nka o ti da o ti da nka o ti da ba kan yan kan
0: o ya ti si agbo jumo o ba Nigeria karo wa wa ja mo nta nse mo ga laaro kutukutu Saturday kini gbo won to gbe wa laaro iba inisin ale alisi re o wa last week bi igba to wa ni o wa last week bi igba ti o wa nti mi o fi mo yi pe mi ati e lajo jise last week ti o mo yi pe ko se normal nu ko se normal ni e
1: lo agba ti de ni ka
0: ni pe bo ba se de yen o ti se normal
1: agba ti de ni mama
0: re ti pe padi mi o lori ewe o ti de
1: agba ti de ni
0: agba o ni de agba gomelu
1: agba ti de ni
0: e ka ro o e ku ojumo e ka bo sori akoto ti fun te do royin temi ti ololufe mi ori afefe wa na wa ni baba loko lo ni yoku le wana wani ba loko le ba me du ni ayin ko so mo na lowo emi ati alode oke badan ni to ba de yin wana wa mo yonda baba loko e ma go so e ma kebu e ma
1: si wala
0: ko le o ma ni fowo se na loruko ti ni ojulo wa ni ikai presenter yin na ni iliasu loruko te so mo anu olohun ati ifokanbalẹ ti o legbe to fi ma bo e to nipon jewunre lo iseda to laye to lorun yo ma dabo wa le ni ati lojo gbogbo e lo darapo pelu wa gege bi ise yin lawon oju opo to je ti ibanidore Facebook Splash FM 105.5 ibado e ma dabo le lapa be na e ri alodi oke ibadan o dabo le o tun fun yin nkan e ti get e lo
1: o blo ki sa
0: o blo e mi e ma je na ma ku lo ko ti ni mi se e ka mo ti ri akoto ti fun te lo
1: to e bi na ki wa bo da ko ji ma ko ji mo a tu ko ji mo mo oni yo gbe wa ye san wa la se iledu mare o pin ose la pe mi e la nfa ni lati sin mi e da kun ko ko jojo kira kita ojojumo ta ba lasiko lati sin e ja sin ni
0: daada tori
1: ara bayi ohun lo nfa bo
0: si se
1: ti ra wa ba se n wa nbi a n sinmi náà ni
0: tẹlifà
1: dé àlòkòlòkò títí
0: ayé tó bá se yá ká tó ti se fàájì a tó se fàájì
1: bẹ́ẹ̀ ni o
0: yàtọ̀ sí fàájì ní ẹtí mẹ́ta
1: ṣe o àsìkò eré ká ṣe eré
0: àsìkò iṣẹ́ ká ṣiṣẹ́ àsìkò gbádùn
1: ká gbádùn o
0: ọyọ ẹ jẹ́ wọnú àwọn kòkòrò àkòrí tí ó mú àwọn assorted ta fi pè é ní tìfútẹ̀dọ̀ ṣe mọ̀ èèyàn ò ní jẹ tìfútẹ̀dọ̀ kó tún dànù
1: ṣe
0: o kó oríṣiríṣi sínú ọlọ́run gbogbo ẹ̀ ah my god àárọ̀ sátidé báyìí ẹ má wọ́rì á fún yín jẹ láfún tán yányá ẹjá ti bí àkòrí yìí ká ti bù ó látàrí bí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí ní di fanfa gbas bos òṣèlú kai àtìkù sọ kògbákògbé ọ̀rọ̀ ìkú ọ̀rọ̀ ẹ̀kí ọ̀rọ̀ wábi jókòó sí ọ̀rọ̀ sí ẹ̀kàtà olóyè olùṣègùn ọbàṣẹjọ́ ṣé báwọn yorùbá ní àmọ́ bu ọlá fẹ́ni tí ọba ti dágbére fáyé ni ẹni tí ọba ti lágbára àti lè sọ̀rọ̀ gbéra rẹ̀ lẹ́sẹ̀ kí lẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ fún tí wọ́n bá mọ̀ wípé òtítọ́ ń bẹ nínú ọ̀rọ̀ táwọn sọ kí lóde tó dúró dìsẹ̀yìn àtìkù fireback sí ọ̀dọ̀ olóyè olùṣègùn ọbàṣẹjọ́ bàbá ìyàbọ̀ ẹ̀bọ̀ra òwú ẹ̀bọ̀ra áfíríkà kí ló olóyè olùṣègùn ọbàṣẹjọ́ sọ tó fi ń di ti fún tẹ̀dọ̀ àkòrí tó dínà mú ni wọ́n fi iná gbéra wọn o
1: ọ̀rọ̀ náà lágbára
0: wọ́n fi iná gbéra wọn
1: òun náà ló wà lójú ìwé ìròyìn the nation yìí wọ́n ni wọ́n ń ta oko ọ̀rọ̀ ni wọ́n ni wọ́n ń jù síra wọn wọ́n ní ọ̀rọ̀ òun tún wá fẹjú kẹkẹ nígbà tó tún wá dibi tí tó ti dolo ní owó ọ̀bọ̀bẹ́ oògùn owó ọ̀bọ̀bẹ́ wọ́n ní owó náà gbà ní mílíọ̀nù márùn-ún
0: owó ọ̀bọ̀bẹ́ ó fẹ́ impeach me
1: kò impeach me ó ní mílíọ̀nù márùn-ún ló kún náà bà wípé kó fi yọ òun kúrò ní kú àti kú náà wá lóun kí ló dé tọ́bi jẹ́ pé pàtí spika ti kú tán ni wọ́n ṣe òṣè wá sọ̀rọ̀
0: yorùbá sì sọ̀rọ̀ yorùbá sọ̀rọ̀ kan yorùbá you are too good ó ní ẹni tí ó parọ́ yóò nẹlẹ́rì ni ti jásàl kíámọ̀ no nàábà baba o paro osugbo na ba o si laye mo
1: o da amo se mo wi pe aroro yi na ito tun wa nle to tun ta ba are tinubu are tinubu na tun face si afun atiku wi pe gbogbo awon yanmoyanmo jagbajagba ile to da sile ni eka owo ifeyinti o ni ohun gangan ni mo gbiyanju lati pale mo lati gba ko mo daada tinubu ohun na lo fesi pada be se atiku won se kole ebo won se kole ebo re ni ba ni kin so ni yoruba re gogo igbo se mo pe yoruba pa pa ju lo lori afefe
0: o le o wo di e eyin bo ti e ti ora mo re fere un na ise oke eja babo rosun ka lo silu adeleke gomina won losun oni egbe awon awako lapapo NURTW won ti bere sini taku adeleke bayi lori bo ti ni ki awon egbe awako kan lo ropunle ko si din je egbe awako mo no NURTW won ni ki awon ki a ti ka committee kan bere si gbase bayi ni ibudoko ni pinle osun legbe nasana namba yari wa ko remember MC kílódé orúkọ ẹ náà máa kọ dálẹ lẹkùn jọ ni kílódé jẹna àwọn náà ṣe yí náà ń gbà náà ó dídí ọdún kọdún
1: bẹẹni
0: ẹni ìfà ọba tọ́ sí àràmù ní ìpín.
1: Bẹ́ẹ̀ni tó ìpínlẹ̀ ọ̀ṣun lèmi náà wà báyìí wọn ni ikọ̀ eléyìí tó ń ṣe ìpolongo ìbò fún gómìnà adeleke náà ló ti sọ̀rọ̀ wípé ètò ìdìbò sípò gómìnà tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ ọ̀ṣun òun náà ni yóò jẹ́ bí ìdánrawò gẹ́gẹ́ bí orílẹ̀-èdè nàìjíríà ṣe fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa nípa ti ṣèjọba àwa ara wa ó ní eléyìí gangan ni ó sọ ìfẹsẹ̀múlẹ̀ dandan ìṣèjọba àwa ara wa lórílẹ̀-èdè nàìjíríà ó ní ẹ̀jẹ̀ ká máa wò ó bọ̀.
0: Ọlọ́run ó mọ̀ ṣàánú fún wa wọ́n ní àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú PDP ṣèpàdé pọ̀ pẹ̀lú àti bá mi lótú èkì ẹ̀kọ́ patient bàbá jòná wọ́n bá wọn ṣèpàdé nílùú Àbújá àwọn àwòrìṣàṣà àgbààgbà ẹgbẹ́ òṣèlú ti PDP ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ṣèpàdé pọ̀ pẹ̀lú ọ̀mọ̀wé Goodluck Jonathan ìyẹn ní ibi sánmọ́ǹtì gbé dunlẹ̀ dáadáa. Ìròyìn mí ìsìrè ìròyìn eléyìí ló ń pè wá sí àkíyèsí kádìrà dáadáa wọn ni àkọsílẹ̀ nǹkan àwọn èèyàn tó ti gbẹ́mìí báyìí láti pàṣẹ ibà ọ̀rẹ́ rẹ ti láṣà bó ti ń gbẹnu ókè sí báyìí ó ti fòfẹ̀rẹ̀ ó ti di okò ojì okò lérúgba àti mẹ́sàn-án àwọn èèyàn tí àkọọ́lẹ̀ rẹ ti wà ńlẹ̀ báyìí wípé wọn ti dágbére fáyé láti pàṣẹ ti lassa fever. Àmọ́ Tèmílàdé ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ńlẹ̀ yìí Ọlátúnjì Dìísù ti sọ̀rọ̀ wípé shooter site gbọ́ mi wọ́n ní shooter site ẹ̀sọ̀lẹ́sọ̀ o wọ́n ní àṣẹ tí ẹ̀sà balẹ̀ wọ́n ní kán ṣàwọn balẹ̀ ni o ẹgbógun ti àwọn agbébọn bọ́n bá ti lè gbéra báyìí wípé wọ́n fẹ́ hàn yín lè mọ̀ ẹ fún wọn jẹ àlátà bá bà lárúbá wọn yányán shoot at sight in IGP lọ sọ IGP issues order to police officers against gunmen.
1: Wọ́n ní wípé ẹni tí ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC náà ló ti sọ̀rọ̀ síta wípé ṣe ẹgbẹ́ òṣèlú APC tẹ̀ ń wò ó ó ti wá di gé ara bàbá yìí téèyàn kan ò lébi wò ó torí wípé ńṣe ló ń lágbára sí ló fi ẹsẹ̀ múlẹ̀ sí ju ti àtẹ̀yìnwá lọ ẹni tí ṣe alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC òun náà ló sọ bẹ́ẹ̀.
0: Akòrí kan tí mo tún láǹfààní láti rí wọ́n ní ìpèpè àlàáfíà àti ìṣọ̀kan ó ti bẹ̀rẹ̀ sí ní lálẹ́ òunú ẹgbẹ́ òṣèlú ti APC tẹ́ sì ń pèpè ẹ̀ nípínlẹ̀ Èkìtì lẹ́yìn tí ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè tó fòǹtẹ̀lú wípé Oyèbánjí gangan náà ni ojúlówó olùdíje. Is it campaign after election àbí judgment after election? Anyway, aláǹfààní àti rí nínú ìwé ìròyìn tó jẹ́ ti Saturday Punch tó jáde fótò ní bẹ́ẹ̀ lórí ọdún 2027 APC bákan náà ń pinlẹ̀ Ondo wọ́n ti bẹ̀rẹ̀ ìgbìyànjú ìgbésẹ̀ láti bá àwọn tínú ń bí sọ̀rọ̀ wípé ẹ jìbùrẹ́ awolùgbẹ̀bẹ̀ ẹ jẹ́ àjọ ṣiṣẹ́ papọ̀ reconciliation move ni nípínlẹ̀ ti Ondo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bó ti ṣe jáde.
1: Ọ̀dà látara ìwádìí eléyìí tí wọ́n ṣe sí iléeṣẹ́ tó jẹ́ ayédèrú tó lóun wà lábẹ́ iléeṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà.
0: Iléeṣẹ́ àwọn ọ̀pẹ
1: ní
0: ẹnu.
1: Wọ́n ní ní báyìí o ẹni tí ṣe ọ̀gá àgbà ní ẹ̀ka níléeṣẹ́ eléyìí tí wọ́n ti ń ṣe ètò ìṣúná lórílẹ̀-èdè Nàìjíríà náà ló ti sọ bí àbá ètò ìṣúná àjọ ọ̀hún ayédèrú àjọ náà bó ṣe wọ inú bọ́jẹ́ẹ̀tì wa ìyẹn ní àbá ètò ìṣúná lórílẹ̀-èdè yìí. Ó ní ṣùgbọ́n o owó ọ̀hún kọ́ kò kúrò ní àkàtà àwọn gẹ́gẹ́ bí ọ̀gá àgbà náà ṣe ń sọ fún àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àgbà ilẹ̀ yìí tí wọ́n ní kí wọ́n ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ náà. Ìwé ìròyìn The Nation ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn.
0: Tèmilade tí yóò ká mi lẹ́nu mọ́ ẹyí tẹ wà lójú òpó facebook ṣágbádìí
1: ojú kúrè ojú ọtún tí o tún gbé àwọn.
0: Lóò mo ní kí ló bó ṣe kéré yìí
1: tí láì ṣe pé kókó lòun mú
0: ẹgbẹ́ ọtún gbé àwọn ṣágbádìí ojú kúrè léyìí bẹ́lẹ̀ tí tíntìn yìí náà kọ́ ká ní o méje ṣé mo wá tó tí mo mú tí má jẹ. Ilé ibi ìgbà téèyàn sì bu omi ni.
1: Ẹ kò wo òde ni kò lè yé wọ.
0: Ìjọba ìbílẹ̀
1: gbẹ̀dẹ́ngẹ̀
0: làálò.
1: Bọ́ bá ti gbé
0: gbẹ̀ngẹ̀ ìlàlò. Bọ́
1: bá ti gbé ilé wa wọ́n mọ̀ ṣe díẹ̀ díẹ̀.
0: Àyẹ̀rọ
1: ilé bó ṣe wà yóò ti.
0: Michael Olatunbọ̀sùn mú mi jọ gbẹ̀ngẹ̀ ni
1: ìlú. Àyẹ̀rọ ìlú Adému Adému ni èyí wọ́n lò.
0: Abú Adému ni yóò dá fún Abú Adému ni ìlú tó. Michael bẹ́bí ló àwọn ń jẹ àwọn ohun tiẹ̀ yìí ó lè mú tí ní àárọ̀ lọ́sàn-án lálẹ́
1: gbogbo wáyé. Gbogbo wáyé.
0: Èmi náà ní ìṣẹ́
1: ẹ̀ ní. Ọmọ wọn wá kó wa sọ́fíìsì gbàgbé.
0: Ẹ jẹ́ lọ̀dọ̀ Olúwa Mẹ́gà ṣùgbọ́n ká tó lọ̀dọ̀ ẹ̀. Ndúmọ̀ ẹ ló ń sọ̀rọ̀ ló sì ń fi ọwọ́ gbáyà lápá bí wípé láyéláyé pọ́ngbá o kò lè ṣẹlẹ̀. Kóhùn ó dúnàádúrà pẹ̀lú àwọn agbésùnmọ̀mí láyé òun ò ní ṣe òun ò sì ṣe rí o. Gẹ́gẹ́ bí Ndúmọ̀ bó ti sọ̀rọ̀ lápá bẹ̀. Nípínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ òṣèlú ti Accord àti ẹgbẹ́ òṣèlú ti APC wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ kògbákògbé ọ̀rọ̀ ìkó ọ̀rọ̀ síra wọn látàrí afárá bíríìjì kan tẹ́níọ́sì ẹ̀ ṣe ṣùgbọ́n tó yọ ké ọjìnú àbíbò láti
1: lò ójú
0: tó jinmi ni èrò kò jinmi ọjìnú
1: ọjìnú
0: ike inú sínú. Ó yọ kọ̀ǹtọ́ kò yọ gálọ́ọ̀pù náà.
1: Àló jimi.
0: Ó jimi
1: omi pọ̀jù
0: kálẹ̀ omi pọ̀jù pẹ̀lú. Ìyẹn ṣá wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ síra wọn ọ̀jẹ̀mùtì wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ síra wọn lórí apá abẹ yẹn. Àkórí ń ṣàbalẹ̀ sínú ìwé ìròyìn Saturday Punch tó jáde fún tòní.
1: Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Mẹ́gà káàrí sáré polówó ọjà nígbà tá a bá padà dé tí fún tẹ́lẹ̀ ìròyìn yóò gbéra tán ẹ kú kalẹ̀.
2: Àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn? Olórú ìsebè ni mo fẹ́ràn jàre. Olórú àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀ pé rántí pé ìfà máa fani lákòóyá o. Olórú wo ló wá fẹ́ kí n rà báyìí? Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó pọ̀ ju owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A. Olórú ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi. Bẹ́ẹ̀ni o parọ́. Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. Ó sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi róró náà ṣe. Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára. Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi. Devon Kings òórùn aládùn adùn tó kó ẹbí àti ara mọ́ra ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: awon eyan ki mo bi data awon se man tete jotan emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun mi ma ti ma se ohun ti ko ni mo to ba ti mo apere ki n sare se auto update ni yen ti orun ba ti gbo lara ise bere niyen ma se cloud backup to ba ti wa fi orun re si gia 3 gbogbo awon apps to ti sitile le ni a ma refresh ntemi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji e gbo n to ma nwi
1: ye mo gbe o data ti mo sese se ma ti to
0: se mi o so fun e
1: jara e ma je ki phone e ma fi data re se ogle se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
0: ero ibanisoro la to le mi o kokoro ti je data ni je ku je fun eni ti o ba se amu to data re
1: je igbadun data re ni gbelemu limit 100 mtn
2: mo ti bere fun o le se alai mo pani lerin lakoko apejopo itakuroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fesi ni mo nse o na ni ami idanimo mi ti se maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
3: maggi star ta se latara e wa soya alubosa adun chili ati konofuru
2: onje ale ti dele e ma bo jeje tabi ki e ma wa rara
3: maggi star yo so gbogbo onje ta se do won ara oto yo si tu so akoko na da koko o ma ni gbagbe
4: ite meji omi orogbo lemon sibi oduko ati iyo
2: kí ló ń pòpọ̀ kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí
4: àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o mo fẹ́ dàbí ẹ
2: gbàgbé àpòpọ̀ yìí Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò bẹ́ẹ̀ni jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun a ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jìnà Absolute Charcoal eru àdáyébá eyín funfun dáadáa
4: àmọ̀pẹ́ kí ló fẹ́ ra yẹn òróró ìṣègùn ni mo fẹ́ ra jàre òróró àbúrò tí òróró kọkẹ́
2: owó rẹ̀ kò wọ́n rárá ó sì máa ń gbádùn rẹ̀
4: àmọ̀pẹ́ wọ́n ti pè fa máa fani lákòóyá o
2: òróró wo ló wá fẹ́ kí n rà báyìí
4: òróró Devon Kings ló yẹ kó o ra ó jẹ́ òróró ìṣègùn tó kójú owó ó sì kún fún èròjà aṣaralóore vitamin A
2: òróró ìjẹun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi
4: bẹ́ẹ̀ ni o parọ́ ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe
2: òótọ́ ló sọ ó ṣeun ọ̀rẹ́ mi mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìṣègùn Devon Kings ni òróró ìṣègùn tó dára
4: ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi
2: Devon Kings òórùn aládùn adùn tó kó ẹbí àti ara mọ́ra ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà

0: iṣẹ́ ti yaba yẹn já bẹ̀rẹ̀ sí dábọlẹ̀ fún yín kẹ́yìn náà máa tẹ̀lé wa lọ́lọ́kọ̀ kan ìjejì yálòdì òkè ìbàdàn ṣòwà pẹ̀lú mi ọyà ajá nìṣó níbẹ̀ á kàn já mọ́gà alẹ́ ntí ẹ ni mọ́gà nìkan ni ò ní tẹ̀lé wa nù ròyìn
1: bọ́dà
0: rẹ tí ò ní wọ́n tí ò jáwó tá ló bá jáwó nísìnyí màá mọ tí n bá ṣe sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n kò jáwó èèyàn lórí owó àárí àárí 2d débi táàrí 3d rẹ̀
1: owó náà lèèyàn lọ ná lórí ewé
0: owó kí lélẹ́ lọ ná àbújá tó lọ ọ́ ṣàlàyé ń tọ́ lọ sí nbẹ̀ ọyá àwọn ẹja gbéra pa ká wọnú ròyìn ká bẹ̀rẹ̀ sí dábolẹ̀ kẹ́yìn náà máa fìfẹ́ tẹ̀lé wa bọ̀ bẹ́ẹ̀ ṣe ń lọ sójú òpó ìbánidọ́rẹ̀ wa lábẹ́ ìgbani ti facebook splash fm 105.5 ìbàdàn ẹ bá ní dábolẹ̀ lápá bẹ̀ tí yìí ti lọlẹ̀ o mọ́gà tí yìí ti lọlẹ̀ o igbákejì ààrẹ ní ìgbà kan rí ní orílẹ̀-èdè ti nàìjíríà wa yìí atiku abubakar ló ti ń fi ẹ̀sùn kan ààrẹ ní ìgbà kan náà rí nígbà tí wọ́n jọ sípò ṣàkóso ní orílẹ̀-èdè nàìjíríà ex-president olùṣègùn ọbásanjọ́ o wípé ó sì ń lo ìpapòdà olóògbé láti máa pa irọ́ mọ́ olóògbé ẹni tí í ṣe adarí ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà tẹ́lẹ̀ house of representatives galina abba fún ọ̀rọ̀ òṣèlú àtìkù tó ń fi ẹ̀sùn kan olóyè olùṣègùn ọbásanjọ́ lórí ẹ̀sùn tí olóyè olùṣègùn ọbásanjọ́ fi kan àtìkù wípé ó fún olóògbé nahaba ní owó ìbọ̀bẹ́ láti lè yọkúrò ní ipò gẹ́gẹ́ bí ààrẹ ní ìgbà náà wọ́n ní tí èèyàn bá ń ṣerú eléyìí bí ìgbà tí èèyàn ń tàbùkù olóògbé ẹni ó ti dágbére fáyé tí ò sì lágbára láti sọ̀rọ̀ àbí wá jáde wá sọ̀rọ̀ gbéra rẹ̀ lẹ́sẹ̀ tako olóyè olùṣègùn ọbásanjọ́ ṣebẹ́ nílẹ̀ yorùbá wọ́n lẹ́ni tí ọba ti lọ tó ti dágbére fáyé ẹ jù ẹ́ pẹ̀lú gbogbo ohun tó bá ti ṣe ohun tó ti lọ ni lọ́jọ́ jimá àná yìí ni ẹni tí ṣe olùrànlọ́wọ́ pàtàkì sí olóyè olùṣègùn ọbásanjọ́ lórí ọ̀rọ̀ ròyìn nínú ọ̀rọ̀ tó gbé jáde ti àkàtà rẹ̀ tẹ́lẹ̀ ìyẹn frank shaibu ó fi ẹ̀sùn kan igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ó ń ṣe àpèjúwe ọ̀rọ̀ olóyè olùṣègùn ọbásanjọ́ wípé ẹni tó sà ń wá gbogbo ọ̀nà láti tún ìtàn láti tún kọ ṣé ayé òwà mọ bí ọ̀rọ̀ bí ṣe lọ ni bẹ́ẹ̀ sì ni ó tún lo àǹfààní ọ̀rọ̀ tó sọ yìí láti lè máa fi san gbogbo ọ̀nà fún ọdún 2027 àti pé kí ó fi tàbùkù òun ní ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò sí ipò ààrẹ olóyè olùṣègùn ọbásanjọ́ nígbà tó ń sọ̀rọ̀ tó fi ń sọ̀rọ̀ dáhùn sí ọ̀rọ̀ tó jáde látọ̀dọ̀ ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ti ọ̀ṣun olùṣègùn ọ̀ṣọ́bà ẹni tó sọ̀rọ̀ yìí tó ń sọ wípé ní ìpalẹ̀mọ́ fún ọdún 2003 ètò ìdìbò gbogbogbò ńbẹ̀ ó fẹ̀sùn kàn wípé atiku abubakar ó fún nahaba ní mílíọ̀nù 5 owó orílẹ̀-èdè nàìjíríà láti yọ òun kúrò ní ipò ní sáà àkọ́kọ́ òun kò bá lè láǹfààní àmọ́ ó ní ìdáhùn sí sẹ́ni tí ó bá pọ̀rọ́ wọ́n ní yóò lẹ́lẹ́rìí òun ti bọ́ sí àlùkìá mọ̀ atiku níṣẹ́ rí o nínú àtẹ̀jáde tóun náà gbé bòde wípé ṣe rí o ṣé olóògbé ó jáde nísẹ̀yìn láti sọ̀rọ̀ gbéra rẹ̀ lẹ́sẹ̀ ni ẹni tó ti lọ tó ti dágbére fáyé tí ó sì lágbára láti wá sọ̀rọ̀ fúnra rẹ̀ mọ́ èrí ọ̀rọ̀ wo la wá fẹ́ sọ gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ adúláwọ̀ tá a wà yìí wọ́n ní ntí àmọ̀ tájú tàdá ni wípé ẹnikẹ́ni kì í sọ̀rọ̀ ẹni tó bá ti dágbére fáyé tí ó sì ní lágbára láti wá sọ̀rọ̀ gbéra rẹ̀ lẹ́sẹ̀ gale umar nahaba tó ń fẹ̀sùn kàn yìí ẹ dákun ṣé nísìnyí ó sẹ̀ wá láti wá gbéra rẹ̀ lẹ́sẹ̀ ni àti pé olóyè olùṣègùn ọbásanjọ́ gan fúnra rẹ̀ ti ń sọ̀rọ̀ nísìnyí kí ló dé tó jẹ́ wípé ìsìn gangan ló ṣẹ̀ṣẹ̀ jáde tó ń sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde àti pé ṣé kò mọ̀ wípé òun lè lọ ilé ẹjọ́ nígbà tí olóògbé ń bẹ láyé ni tí wọ́n jọ fà á fúnra wọn ó sì wá jẹ́rú ìsìnyìí ti nahaba tóun ti dágbére fáyé iná ni ọbásanjọ́ wá ṣẹ̀ṣẹ̀ ń bóde láti wá máa sọ̀rọ̀ wípé òun àtìkù òun fún nahaba ní mílíọ̀nù 5 owó orílẹ̀-èdè nàìjíríà láti lè yọkúrò ní ipò àmọ́ kò sẹ́ni tí ọ̀mà wípé èèyàn mẹ́ta kì í bá wọn dúró méjì kò sì sẹ́ni tí ọ̀mà wípé ọgbọ́n káfẹ́ran káwọ́ aṣẹ́rú kò ní farahàn ń bẹ́ o ẹsẹ̀ kan ti ohun ma wi pe ohun se oloye olusegun obasanjo eni wi pe bo n se duro lori ese won tango tanko wi pe ko si ntojo nisei ajo na tan bi owo ni tori pa ta ma agenda to gbe jade o ko ni rode unconstitutional total agenda wani eyi ga la se ti ohun se obasanjo tori wi pe ohun ni ko bofimo besi ni owo ni wa ninu awon eyan ti o farama ki oloye olusegun obasanjo ko sagbe kale sa meta for orilede nigeria atiku wa soro wi pe gbogbo eleyi ti ri ogba ati tapo si aso ala funfun gbo won ni fun odun 2027 eni ti oba paro yoba lo so o na yoba tokam wi pe yo ni eleri won ti bo si alukiamo e wa fill in the gap ta lo bo salukiamo ta ni oparo gan
1: oselu
0: politics
1: politics baba soba na so kankan bi bi baba basanjo don se tan awon kankan orisirisi mo ga akilo wa de pa si ko ti eto idibo nbo le awon orisirisi kan to wa se jale yin wa bene
0: o da ti meke
1: ama
0: o ba ti buyan je ayi bayi o ni araja ni o
1: se mi o gba awon ele ati eyin se ko fi olukaluku won ti fi owo won seyin a si ti rere re bayi aba re andi olukaluku to olukaluku ba se
0: o mo je
1: o si mo je eri okan fun o da je ka mi wa si present ibi ta wa bayi bayi
0: present moment
1: ibi ta be ni
0: with the fuso
1: ibi ta de du si o si ibi ta de du lowo lowo bayi ohun lo wa important se
0: le isuri be
1: to
0: won
1: ni pe are bola meti nu bu na lohun na ti ju oku oro kan o kan rara yan ni o sugbon bi igba teyan mu owo teyan fi bo atake kan yan free o mo pe tintini re bayi o ba bo si yan nu oju olare o mo pe nkan bo lu ohun lara be gele na ni wi pe are tinubu oro to so si igba keji fun are ri lorilede ye atiko abubakar lori bi won se fe so gbogbo awon dukia ijoba apapo ile ye ton ti fe so de ti aladani lasiko isejoba olusegun obasanjo won ni ni bayi o pe gbogbo awon nti won wa se seyin o to je pe won pe ga bi won se so ni o gbogbo nti won se seyin o to fa orilede nigeria seyin die lohun wa se kini o lohun wa gbiyanju lati ri bi pe o pada bo sipo o duro ore daada o lawon wa n pale mo awon wa n gba mo lati sa ri daju bi pe awon eyan ti won ti n jiya ni agbon mi o iya n ko o kuro lori won o ni awon ti won ja latako ohun o ni gbogbo awon koda ti won ti se seyin lohun gbiyanju lati pale re mo gege bi are tinubu bo se soro yi ni ile ijoba ile ti wa ni ilu abuja lasiko to n gba alejo àwọn tí wọ́n jẹ́ olóṣèlú àtàwọn ọba àlàyé tó fi mọ́ àwọn olórí láwùjọ láti ẹkùn ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí lẹ́yìn tí wọ́n lọ rẹ̀ ṣe àbẹ̀wò adúpẹ́ sí i lórí wípé ó tún yan igbákejì ààrẹ kashim shettima lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ fún ìdíje ètò ìdìbò gbogbogbò tọdún 2027 wọ́n ní wípé láì dárúkọ àtìkù o wọ́n ní ààrẹ tinubu ò dárúkọ àtìkù o ṣùgbọ́n o wa so o ni e mo bi daba re ti nu se mo so lo be ni o wa ni pe bi awon kan ti won challenge ohun ti won mo leti ohun ti won ta ko ohun ninu eto idibo todun to nbo won ni eni to si je wipe ohun gangan lo nle waju ka ta awon dukia ijoba labe isejoba kan to ti koja seyin lohun lohun o ni iru awon igbese bayi nko na ni ko daabobo àǹfààní àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì eléyìí tó sì ṣe àkóbá ńláàlà fún àtúntò eléyìí tí wọ́n ń ṣe ní ẹ̀ka ọ̀hún ó ní tó máa fẹ́ fi ti òṣèlú bọ́ ó ní èèyàn kan láàrin àwọn alátakò òun ó ní ṣèbó ń ta dúkìá ìjọba ó ní ṣùgbọ́n o wọ́n wá gbàgbé láti san owó ìfẹ̀yìntì ó ní gbogbo ẹ̀ báyìí ní ìṣèjọba òun lòun wá ń gbìyànjú láti palẹ̀ ó ní ṣùgbọ́n o òun ò ní ṣàwáwí o òun ò ní kọ̀ǹpléènì o òun ò ní sọ wípé bákan àbí nkankan ṣùgbọ́n òun ti wí eléyìí ná kí ẹni tọrọ kàn kó sì dì mú wọn ní ààrẹ tinubu náà ló wá lo àkókò yìí láti fi gbè lẹ́yìn ìṣèjọba rẹ̀ pàápàá jùlọ àwọn àtúntò eléyìí tó ń ṣe ní ẹ̀ka ètò ọrọ̀ ajé eléyìí tó sì ń tẹnumọ wípé tá a bá ní ká wò báyìí ètò ọrọ̀ ajé ilé wa náà ni ó ti ń fẹsẹ̀ múlẹ̀ lẹ́yìn àwọn ìlànà kan tó ní agbára ṣùgbọ́n tó ṣe pàtàkì láti ṣe ó ní abáníkà rí ẹ̀rí wípé ètò ọrọ̀ ajé wa ńkọ́ òun náà ni ó ti fẹsẹ̀ múlẹ̀ ó ní gẹ́gẹ́ bí ààrẹ àti ẹni tí wọ́n ti yàn láti díje dúpọ̀ ààrẹ fún sáà ẹlẹ́ẹ̀kejì ó ní wípé òun ò ní tẹ̀tì nípa ìṣèjọba àwa ara wa òun ò sì ní tẹ̀tì nípa fífi ara jìn fífi ẹ̀mí jìn àti láti gbájúmọ́ orílẹ̀-èdè yìí pàápàá jùlọ nípa ti ètò ọrọ̀ ajé ó nítorí wípé òun kọ́ eléyìí tí ó ṣe pàtàkì jùlọ fún orílẹ̀-èdè yìí òun náà ni ètò ọrọ̀ ajé rẹ̀ ń ta bá sì ní ká wò ẹ rí wípé ó ti ń fi ẹsẹ̀ múlẹ̀ ààrẹ tinubu wá dúpẹ́ lọ́wọ́ àwọn gómìnà láti ẹkùn ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí o wípé wọ́n ṣe àtìlẹyìn fún ìṣèjọba òun eléyìí tó sì tún ń rọ̀ wọ́n wípé kí wọ́n má rẹ̀pẹ̀tì o kí wọ́n sì túbọ̀ máa ṣe àtìlẹyìn pàápàá jùlọ nípa ti ìdàgbàsókè ẹlẹ́kùnjẹkùn onítẹ̀ bá gbàgbé àwọn nǹkan eléyìí tí gómìnà ìpínlẹ̀ Gombe inú àyàyà tó ń béèrè eléyìí tó ṣe pàtàkì sí dáadáa òun náà ni àtúnṣe àwọn ọ̀nà ìdàgbàsókè àwọn ọ̀nà òní ní báyìí àwọn sì ti ṣe òní ní ẹkọ ọ̀hún òní òun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn wípé ṣùgbọ́n wọn ni ókùókù báyìí òun náà ni ìbọn ń ro wípé ẹ tún jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ dáadáa ká rí wípé ẹkùn ọ̀hún ó fi ẹsẹ̀ múlẹ̀ pàápàá jùlọ nípa ti ètò ààbò ìròyìn ọ̀hún pọ̀ ó gùn ìwé ìròyìn the nation òun náà ló sì gbé ẹjẹ́ iṣẹ́ nu dédé síbi ń bẹ̀rẹ̀.
2: ṣé dédé síbi kò sì ṣe ń dédé abọ́ náà. ọyá ajá lọ sílùú àbújá ibi sẹ́mẹ́ǹtì gbé dọlẹ̀ dáadáa.
1: àbújá ilé owó.
2: ìròyìn eléyìí ìròyìn ta láǹfààní àti rí látinú ìwé ìròyìn ti daily post ni. ìtọ́kẹ̀dẹ̀ balẹ̀ síbẹ̀ ṣe ń gbọ́ o ṣe sì ń tẹ̀lé eléyìí ti ń garun lọ́kàn yìí ní ìsinmi òye yẹn. àwọn adarí ẹgbẹ́ òṣèlú ti pdp lábẹ́ẹ̀dárí ti tàmínú tùrọ̀kí náà ṣe ìjókòó pàdé pẹ̀lú ààrẹ ní ìgbà kan rí ní orílẹ̀-èdè nàìjíríà ọ̀mọ̀wé goodluck jonathan ní ìpalẹ̀mọ́ fún ọdún 2027 ètò ìdìbò gbogbogbò ti ń bọ̀ ni according to gẹ́gẹ́ bí daily post ṣe kọ́ wọ́n ní ṣe mọ̀ ṣe rántí ṣe gbàgbé wípé igun kan nínú ẹgbẹ́ òṣèlú ti pdp lábẹ́ ti tàmínú tùrọ̀kí rẹ láì sí ìjókòó náà kéde ọ̀mọ̀wé goodluck jonathan gẹ́gẹ́ bí ẹni tí ó máa jẹ́ olùdíje wọn fún ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 ọdẹ tán wọ́n ní ọ̀mọ̀wé goodluck jonathan kò sí níjókòó níbi ètò eléyìí tí wọ́n ti fẹnu kò tí wọ́n sì ní tọ̀ gbogbo wa if you to about say hi wọ́n ní jonathan wípé bàbá ni kí ọmọ léwájú wọn pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ náà bí wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n sì kéde rẹ̀ yìí ọmọwé goodluck jonathan kò bóde o láti sọ̀rọ̀ yálà kó sọ wípé yayayaya o mo ṣetán o mo nífẹ̀ẹ́ o láti díje dupò ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà bọ́bá dọdún 2027 ṣe ẹ gbàgbé ṣe ẹ rántí wípé lọ́jọ́ kejì oṣù karùn-ún ọmọwé goodluck jonathan náà ni a sọ wípé ó ní òun ó jáde láti foríkorí fikùn lukùn pẹ̀lú àwọn èèyàn òun yálà bọ́ bá jẹ́ pé kóun ọ̀rọ̀ ọ̀nà kìí ṣe láti sáré marathon o bóyá kóun ọ̀rọ̀ ọ̀nà díje lọ́dún 2027 lẹ́yìn tí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ kan tí wọ́n yabo ọ́fíìsì ti ń bẹ lábújá tí wọ́n sì ń rọ ọmọwé goodluck jonathan amọ̀rírì yín àṣebèèyàn bọ́bí ọba dọ́lé ọkọ méjì wò kò ní mẹ̀yí tó san àmọ̀ yín àti rí yín ẹ máa bọ̀ padà ní presidancy ẹ wá bá ní tukọ̀ ṣàkóso orílẹ̀-èdè nàìjíríà àmọ́ jonathan láti ìgbà náà kì í jáde wá o láti sọ yayayaya wípé mo ṣetán láti díje dupò ààrẹ àmọ́ àbájáde ìpàdé òun wọn sọ fẹ́nikẹ́ni yálà ibi tí wọ́n padà fi inú tí wọ́n padà sọ nínú ìyẹ̀wò lábẹ́ aṣọ pẹ̀lú ọ̀mọ̀wé goodluck jonathan wọn ò sọ jáde a sì tí ì mọ̀ àmọ́ lọ́gán tí ròyìn bá ti gbé báyìí ẹ fọkàn balẹ̀ tí fún tẹ̀dọ̀ ròyìn number one ni ẹ gbọ́ lẹ́kùn kẹ́kẹ́ brọ́dà rẹ ni a mọ̀ bọ̀ àdé tá a ká mọ̀ bọ̀ ni eléyìí tó gbégbó orí gímù yìí.
3: ẹ àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
4: Olórí ìsebè ni mo fẹ́ rajà ni.
3: Olórí àbúrò tí olórúkọ kẹ̀.
4: Owó rẹ̀ kò wọ́n rárá.
3: O sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀ pé wọ́n ti pé ìfàmà fanilákòyà o.
4: Ọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
3: Olórí Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórí ìsebè tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
4: Olórí ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
3: Bẹ́ẹ̀ni, ò parọ́. Ó nira ìgbọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi róró náà sí.
4: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀ ìsebẹ̀ Devon Kings ni ọ̀rọ̀ ìsebẹ̀ tó dára.
3: Ó dára bẹ́ ọ̀rẹ́ mi.
4: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
5: Attention parents. Is your child moving into SS3 and preparing for WAHEC, NECO, and UTME? Then give them the advantage that sets top performers apart. Exam Privacy presents the Accelerator Masterclass. The intensive holiday program designed to help students unlock the secret of scoring above 300 in UTME. Your child will learn from exceptional exam coaches whose students consistently rank among Nigeria's top 1%, and they will also meet high-scoring alumni who have scored above 300 and are returning to share their winning strategies. Classes begin August 3rd with this from 9 a.m. to 3 p.m. Venue number 50, Oba Bimbola Way, Felele, Ibadan. Online sessions will also be available. Call or WhatsApp 070-7017-7147. Check out our incredible records on our website at excelprivacy.com. Excel Privacy, where the top 1% are made.
6: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: Adu pẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Sọ jẹun.
1: Ẹ káàbọ̀ padà, tí fún tẹ̀dọ̀ ìròyìn tẹ̀síwájú ní Ìkànnì Ọmọlúàbí /105.5 FM.
0: Adúpẹ́ o.
1: A ní ìkàyé kí n tó mú ìròyìn yìí. Àkọ́rí ìròyìn kan ni ojú mi ta kán sí lójú ìwé ìròyìn Saturday Punch tó sọ wípé Tọ́ba Ìjayà rise fall of Lagos street warlord, the alleged betrayer that led to his assassination.
0: Ẹ mọ̀ ní ní ṣe ni.
1: Ibi tí mò ń lọ gangan tí ẹ wá kàn. Mò ń wo fọ́nrán ibi tí ọmọ rẹ̀ obìnrin tó ti ń sọ̀rọ̀ ìkẹyìn, tó ti ń sọ̀rọ̀ ṣọ́rọ̀ ìkẹyìn
0: náà lábẹ́
1: ìdárò tribute tó ti ń sọ nípa bàbá rẹ̀. Bẹ́ẹ̀ bá rí ọmọ yìí, èdè Gẹ̀ẹ́sì ló ń sọ. Ṣùgbọ́n Gẹ̀ẹ́sì ti tiẹ̀ gan-an.
0: Accent ẹ nù
1: gan-an. Ti ilẹ̀ Gẹ̀ẹ́sì ni.
0: Ẹ ti mọ̀ pé kò gbélé.
1: Bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé kò gbélé. Ẹ ti rí ẹ wà á mọ̀ mo wá rò lọ́kàn mi wípé so àwọn èèyàn tó fi orí stíríìtì.
0: Tí wọ́n ń jẹun lórí
1: ìlú. Tí wọ́n ń jẹun lórí stíríìtì tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn tá a bá rí wọn báyìí. A ṣàwọlé ni. A ṣàwọlé ni ọ̀rọ̀ pé kí ni a ṣàwọlé tàbí táwa náà. Àwa náà ẹ má jẹ́ ká fẹnu sọ. A mọ irú àwọn èèyàn tí wọ́n jẹ́. A sì rí irú àwọn ọmọ báyìí tí wọ́n ń jẹyọ láti àkàtà wọn. Ṣùgbọ́n síbẹ̀ a rí àwọn ẹlòmíì tó jẹ wípé borí òrù ẹnu ò jẹ ni. Àwọn ọmọ tí wọ́n.
0: Ìwọ́n máa ṣe bàbá rere bàbá kẹ̀.
1: Ẹni ṣó. Eléyìí ìpèsè ìrònú ìròrí fún ọ̀pọ̀lọpọ̀ àwa òbí òun náà ni.
0: Èdè ẹnu ọmọ ẹ rò pé aráàlú Èbó Gẹ̀ẹ́sì ni.
1: Ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ lè rá àwọn ọmọ wọn lórílẹ̀-èdè
0: yìí.
1: Bẹ́ẹ̀ bá sì rí wọn lórílẹ̀-èdè yìí. Ilé ẹ̀kọ́ tí wọ́n ń lọ tí wọ́n bí wọ́n ṣe ń tọ́ wọn torí pé àwọn go ò fẹ́ kí àwọn ọmọ wọn dàbí
0: ìjà. Bí wọ́n ti
1: bẹ̀rẹ̀ iṣẹ́ eléyìí tó sọ pé iṣẹ́.

0: bí ó ṣe dé inú ìwé ètò ìṣúná wa ní orílẹ̀-èdè nàìjíríà o wọ́n ní ẹni yìí gẹ́gẹ́ bí ó ti ṣe farahàn níwájú ìgbìmọ̀ yìí o náà ló sì sọ̀rọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ wípé òun gangan kì í ṣe ọ́fíìsì òun òun ló ṣe eléyìí bẹ́ẹ̀ sì ni kò ń ṣe òun gangan ni ó bu ọwọ́ lu ìdásílẹ̀ àjọ òun ó ní ṣùgbọ́n o ipa tí òun kó ń bẹ̀ náà ni láti ṣe ìṣirò iye tí wọ́n ń béèrè ní àjọ náà o gẹ́gẹ́ bí àṣẹ ti ṣe wá láti ọ̀dọ̀ àwọn kan tí wọ́n jẹ́ aláṣẹ ní orílẹ̀-èdè yìí láti ọ̀dọ̀ àwọn aláṣẹ tó tọ́ sí relevant authorities wọ́n ní yakubu náà ló sì tún wá sọ wípé bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí náà ló buwọ́ lu owó eléyìí tí wọ́n pìyà mọ́ fún ayédèrú àjọ náà ó ní ṣùgbọ́n o àwọn ò jọ̀wọ́ kọ́bọ̀ kan náírà fún àjọ náà láti ná ó nítorí wípé àwọn nǹkan kan wà tó yẹ kí àwọn àjọ náà kó ṣe eléyìí tó jẹ́ wípé gbogbo àjọ pátá eléyìí tó bá ti gbé àbá ètò ìṣúná rẹ̀ wá sí orí tábìlì àwọn ó ní àwọn ìlànà à ń tẹ̀lé eléyìí tó bá tẹ̀lé ó ní àjọ yìí kọ kò kúnjú òṣùwọ̀n pẹ̀lú àwọn ìlànà náà ìdí sì rèé tí àwọn òfin fi owó náà ṣọwọ́ sí àjọ òun o wọ́n ní nígbà tí ó wá ń sọ̀rọ̀ níwájú ìgbìmọ̀ òun o ẹni tí ń ṣe olùdarí àjọ eléyìí tó ń rí sí àbá ètò ìṣúná ní orílẹ̀-èdè yìí ó ní ṣùgbọ́n o nígbà tí àwọn tọpinpin ìdásílẹ̀ ayédèrú àjọ yìí ibi tó ti wá ibi tó ti ń bọ̀ ẹ mọ̀ wípé okun ò lè gògògùn kó má níbi tó ti ń bọ̀ wá ó ní wípé láti àsìkò tí ààrẹ muhammadu buhari tí ó ti wà ní ìṣèjọba ní ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún 2019 òun gangan òun náà ni wọ́n ti ti àjọ yìí ni wọ́n ti tì bọ abẹ́ ìgbìmọ̀ eléyìí tí máa ń gba ààrẹ níyànjú nípa ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè nàìjíríà eléyìí tí a mọ̀ sí presidential economic advisory council eléyìí tí wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ lásìkò ààrẹ olóògbé ààrẹ muhammadu buhari ó tún wá sọ̀rọ̀ síwájú ó ní wípé kí àjọ títàwọn kó tiẹ̀ tó lọ́wọ́ ń bẹ̀ rárá ó ní iléeṣẹ́ olùṣirò owó àgbà ní orílẹ̀-èdè nàìjíríà náà ni ó ti buwọ́ lu àjọ ọ̀hún eléyìí tó sì ti fún wọn ní àmì kan eléyìí tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sí àbá ètò ìṣúná eléyìí tá a mọ̀ sí budget code ó ní wípé eléyìí gangan ni àmì ìdánimọ̀ eléyìí tó sì jẹ́ wípé tó bá ti dọ́dẹ̀ ọtí tàwọn làwọn ó fi mọ̀ wípé ó dáa o ó yẹ kí àwọn ó jọ̀wọ́ owó fún àjọ náà bó tún ṣe sọ̀rọ̀ síwájú ó ní láìsí àmì ìdánimọ̀ yìí ó ní kò sí àjọ kankan eléyìí tí àwọn ó ṣe ìdámọ̀ rẹ̀ o tàbí tí àwọn ó fún tí àwọn ó buwọ́ lu àbá ètò ìṣúná rẹ̀ yakubu ò tún sọ̀rọ̀ síwájú o wípé àwọn kankan eléyìí tó yẹ kí àwọn ó ṣe àwọn ò ṣe torí wípé àjọ náà kọ kò kúnjú òṣùwọ̀n ó ní ṣùgbọ́n o nípa ti kí wọ́n gbàyàn síṣẹ́ gbogbo eléyìí ńkọ́ náà ni eléyìí ti lọ síwájú tó sì jẹ́ wípé wọ́n ti buwọ́ lù ú láti ọ́fíìsì ẹni tí ṣe olórí òṣìṣẹ́ ìjọba nílẹ̀ yìí ó ní bẹ́ẹ̀ sì ni àwọn ohun tó ṣe kókó nípa ti mímọ sanwó oṣù àwọn òṣìṣẹ́ náà ni wọ́n ti yanjú gbogbo eléyìí náà pátá kò tó di wípé wọ́n taari rẹ̀ síwájú tábìlì ti tàwọn ó wá sọ̀rọ̀ síwájú wípé àjọ yìí àjọ ti tàwọn eyín òní eléyìí tó ń ṣètò àbá ètò ìṣúná òun náà sì ni kò lọ́wọ́ nínú gbogbo bí wọ́n ti ṣe ìdásílẹ̀ àjọ yìí bó ti ṣe dé abẹ́ àkóso iléeṣẹ́ ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè nàìjíríà ó ní ṣùgbọ́n gbà tí àwọn tọpinpin rẹ̀ àti àsìkò tí ààrẹ muhammadu buhari tó wà lórí oyè tí wọ́n ṣe ìdásílẹ̀ ìgbìmọ̀ eléyìí tí ó mọ gba ààrẹ níyànjú nípa ètò ọrọ̀ ajé náà ni
1: ó rárí wọlé rẹ̀
0: ìròyìn ń pọ̀ ó pọ̀ gidi gan ẹ̀yin náà kà síwájú ìwé ìròyìn the nation
1: òun náà ló dé àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ já lọ sínú ìwé ìròyìn saturday punch lápá bí wọ́n ní àwọn adarí ẹgbẹ́ awakọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà national leadership of the national union of road transport workers lánàá.

0: ọjọ́ jímọ̀ náà lórí àwọn kọ ìṣẹ̀dá àwọn òní tẹ̀lé tẹ̀kútẹ̀ lórí bí ìjọba ìpínlẹ̀ ọ̀sùn bí wọ́n ti ní kí ẹ̀wọ̀n ẹgbẹ́ awakọ̀ ìpínlẹ̀ ọ̀sùn wọn lọ rọ́kúnlé náà gbogbo tó bá ní ṣe pẹ̀lú iṣẹ́ wọn wípé kọ́ lọ sí gìdọ̀nà wọ́n sì ń ṣàlàyé wípé gómìnà adémọ́lá adélékè ò ní agbára lábẹ́ òfin láti dá iṣẹ́ wọn dúró ọkẹ́yí bó ṣe lọ náà là ń tẹ̀lé nínú àgbájáde àti àgbékalẹ̀ ẹgbẹ́ yìí wọ́n ṣàgbéjáde ìgbìmọ̀ ẹlẹ́nu méje 7-member caretaker committee láti máa rí sí gbogbo tó ní ṣe pẹ̀lú bùkátà ẹgbẹ́ àwọn awakọ̀ tí ń bẹ̀ ń pẹ̀lẹ́ ọ̀ṣun títí dìgbà tí wọ́n fi yanjú awuyewuye àti awọ tó ń ṣẹlẹ̀ láàrin àwọn tí yóò mọ jẹ́ adarí àbí ò jẹ́ adarí àmọ́ o wọ́n ṣàlàyé wípé ìjọba wọn ní ìpínlẹ̀ ti ọ̀ṣun iná ni ń sọ wípé gbogbo tó bá ní ṣe pẹ̀lú ìdámà bí iṣẹ́ ẹni tí nurtw nípínlẹ̀ ọ̀ṣun ó di wẹ́lo lápapọ̀ àwọn ọ̀dáwọ̀n àwọn òṣìfẹ́ náà mọ̀ àti wípé ìgbìmọ̀ tẹ́ ní ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ afúnṣọ́ caretaker committee tẹ́ ṣàgbékalẹ̀ yìí wọ́n ní ìjọba ní àwọn ò rí wọn àwọn ò sì dá wọn mọ̀ ìgbésẹ̀ àti pinnu tíjọba gbéhùn iná ni ó ti di fífò ìtẹ̀lù ìgbìmọ̀ yìí tẹ́ ní ẹni tí ó jẹ́ ògbónágbòǹgbò ọmọ ẹgbẹ́ òṣèlú ti apc òun jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ti apc kazeem oyewale iná ni kó máa jí alága bẹ̀ wọ́n ní ọgbọ́n káfẹ́rán ẹnu kó sì fi kóbi fíwátì lápábẹ́ wọn ni kò sí tọ́jọ́ pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ àti pé wọ́n ti fi ẹ̀sùn pànìyàn wọ́n ti fi kàn án dọ́lẹ̀ ṣáájú ìgbà yìí òní ẹwà mo nàmúrà àbújá tí a ní abúra fún gẹ́gẹ́ bí alága àgbìmọ̀ tí yóò máa rí sí ìṣàkóso gbogbo tó bá ní ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ awakọ̀ títí tí ọ̀rọ̀ fi máa jẹyọ lápábẹ̀ wọ́n ní ìgbésẹ̀ yìí ó wáyé o lẹ́yìn tí ìjọba wọn bẹ̀ tí a ní ohun gbogbo kó di wẹ́lo lẹ́yìn ìkọlura ẹni tó ṣẹlẹ̀ nílùú òṣogbo látàrí bí wọ́n ti ní àwọn alátìlẹyìn oyewale tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn lọ sí àkàtà lábẹ́ ìdarí ti ẹni tí ṣe alága ẹgbẹ́ awakọ̀ ńbẹ̀ ìyẹn tí a mọ̀ nurudeen alowole tóun jẹ́ alátìlẹyìn àti olólùfẹ́ adélékè ńbẹ̀ wọ́n ní a ṣe ìwọ́de àti ìfẹ̀hónúhàn àmọ́ ńgbà tí wọ́n máa sọ̀rọ̀ ẹni tí ṣe national president fún nurtw national bóyá ní a ti mọ̀ tí wọ́n bá ní nurtw onílógò tẹ́ mọ́ lò.
1: ẹ̀yin náà lè wá ń ṣe.
0: àwọn ọmọ gà ló wà ń gbòòrò ṣe tó bá ní ok alága ní a máa lò tíà wọ́n máa lò tíà ṣùgbọ́n pẹ́sìdò ní a máa lò fún mọ́sí èwo
1: iṣẹ́ àárọ̀ èèyàn èèkó àbúrò ní mẹ́ta
0: èèyàn
1: gbọ́dọ̀ gbàgbé
0: iṣẹ́ àárọ̀ èèyàn ṣùgbọ́n àwọn èèyàn páàkì tá a bá lọ wọkọ̀ ọgbà ti tíà ní a máa lò fún àwọn alága wọn ní nurtw ààrẹ wọn bẹ mọ́sílù akínsẹ́yà tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí mc olúọmọ ló wá sọ̀rọ̀ wípé kò ságbára fún yín òun pínlẹ̀ ọ̀ṣun kódà ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ò ní agbára láti dá ẹgbẹ́ awakọ̀ dúró ní ìpínlẹ̀ ọ̀ṣun rárá pínpín bó ti wù kọ́ mọ́ àmọ́ bó ṣàṣe ń lọ náà là ń tẹ̀lé you can fill in the gap èyí tó bá kù lápá abẹ náà ṣùgbọ́n èyí tó jẹ́ kòkòrò tẹ́ yẹ kẹ́ ẹ mọ̀ ńbẹ̀ ńlá wa ti bùjọ sí ti yín o ẹ máa fi sára rin bí lápá abẹ yẹn.
1: tó a jẹ́ kèmi náà sáré lọ sí ìpínlẹ̀ ọ̀ṣun lóní pápápá wọ́n ní ẹni tí ṣe agbẹnusọ fún ìgbìmọ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀ láti ṣe ìpolongo ìbò fún gómìnà adémọlá adélékè barista pẹ̀lú mi ọlájẹǹgbèsì náà ni ó ti pè fún ètò ìbò eléyìí tí ò ní lẹ́jà ń bá kan nù gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń gbáradì láti dìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun eléyìí tó ṣe ṣe àpèjúwe ètò ìdìbò ọ̀hún tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà yìí o gẹ́gẹ́ bí eléyìí tó ṣe pàtàkì láti fi dánra wò fún ìṣèjọba àwa ara wa ní orílẹ̀-èdè nàìjíríà ṣáájú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 ọ̀làjẹǹgbèsì náà ló pe ìpè yìí ní ọjọ́ ẹtì ní ìlú àbújá lásìkò eléyìí tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí ibùdó kan tí wọ́n fi sọrí bishop matthew hassan cookhan ẹni bíi tí ó ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ ní abẹ́lé àti ní ilẹ̀ òkèrè wípé kí wọ́n rí dájú wípé wọ́n ṣe ìtọpinpin ètò ìdìbò náà dáadáa bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ó ní wípé ètò ìdìbò sípò gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun òun náà ni ó jẹ́ ìkan gbòógì láti fi mọ̀ bí ìfẹsẹ̀múlẹ̀ àti ìwà ǹjẹ́ ọmọlúàbí àti òmìnira eléyìí tí àjọ elétò ìdìbò nílẹ̀ yìí tó ní tó fi mọ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí àtàwọn àjọ míì tó jẹ́ wípé ojúṣe wọn náà ni láti fi dáàbò bo ìlànà ètò ìdìbò àti àwọn olùdìbò nílẹ̀ yìí o ọ̀làjẹ̀ǹgbèsì náà ló wá rọ àwọn tí wọ́n jẹ́ òǹwòye láti ilẹ̀ òkèrè àwọn lájọlájọ láwùjọ wa àti àwọn òǹwòye ètò ìdìbò wípé kọ́ rí dájú wípé wọ́n tọpinpin ètò ìdìbò náà dáadáa kí wọ́n sì mójútó dáadáa láti fi rí dájú wípé ohun tí àwọn èèyàn ń fẹ́ òun náà ló wá sí ìmúṣẹ o bákan náà ni ó sì fi ẹ̀sùn kàn wípé iléeṣẹ́ ọlọ́pàá àti ìpínlẹ̀ ọ̀ṣun náà ni ó ti ń ṣiyèméjì tó sì dàbí ẹni wípé tó sì tún nàka àléébù sí ẹni tí í ṣe alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun wípé ńṣe ni ó ń ṣègbè ó ń gbè lẹ́yìn èèyàn kan sí yàtọ̀ sí ẹlòmíì gẹ́gẹ́ bó ṣe wí o oní ìgbìmọ̀ olùpolongo ọ̀hún náà ni wọ́n sì ti mú ẹ̀sùn tuntun lọ sí olú iléeṣẹ́ aṣojú ilẹ̀ gẹ̀ẹ́sì lórílẹ̀‐èdè yìí látara àwọn nǹkan tó ń kọ́ lómìnú bákan náà ló tún sọ̀rọ̀ síwájú wípé ìgbìmọ̀ ọ̀hún náà ni ó ti kọ́kọ́ fi ẹ̀sùn kan ẹni tí í ṣe ẹni tí í ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí níbi tó ti ń fẹ̀sùn kàn wípé ètò ààbò ìpèníjà ètò ààbò eléyìí tó jẹ́ wípé lọ́wọ́ òṣèlú nú àti ìkọlù onírúurú eléyìí tó ń wáyé ní ìpínlẹ̀ ọ̀hún tó sì jẹ́ wípé ó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà náà lákòótán ó wá jẹ́ kó di mímọ̀ wípé tó ń ṣe nǹkan tí yóò bójú mu nígbà tí àwọn tó ń lẹ́tọ̀ láti dìbò tí wọ́n bá fún wọn láǹfààní láti yan ẹni tó wù wọ́n kí wọ́n lò ó ní ìlànà ti òmìnira láti fi yan ẹni tó wù wọ́n nípa ìdìbò ọ̀hún láì ṣe wípé àwọn kan dúnmọ̀ horo mọ́ wọn tàbí wọ́n halẹ̀ mọ́ wọn ó ní kò ní jẹ́ ohun kan eléyìí tó bójúmu ní ti wù wọ́n.
2: Àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn? Olórí ìṣègbè ni mo fẹ́ràn jà lọ. Olórí ọ̀bùrọ̀ tí olórúkọ kẹ̀.
3: Owó rẹ̀ kò wọ́n rárá.
2: Ó sì máa ń gbádùn rẹ̀.
3: Àmọ̀ pé.
2: Wọ́n ti pè fa máa fani lákòóyá o.
3: Ọ̀rọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
2: Owó rò di Ivon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ ọ̀rọ̀rọ̀ ìṣègbè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore fitamin A.
3: Ọ̀rọ̀rọ̀ ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ni, o parọ́.
3: Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn
2: oúnjẹ aládùn tó bá fi ọ̀rọ̀ náà ṣe.
3: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀rọ̀ ìṣègbè Ivon Kings ni ọ̀rọ̀rọ̀ ìṣègbè tó dára.
2: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
3: Ivon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: Ẹ ṣeun pọ̀ adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan púpọ̀ púpọ̀ abẹ́ ṣe dúró tí wàá gbágbágbá lórí ti fún tẹdọ̀ròyìn láàárọ̀ yìí láṣẹ lọ́wọ́ ọlọ́run òwúrọ̀ lálàkọ̀tán ẹ̀ ó tún máa dé sí ti gbọ̀yìn ṣùgbọ́n bá a bá ti ń dìde báyìí fìyà edmund obilo lẹ máa gbọ́ lórí state affairs tó bá sì ti ń de láago mọ́kànlá náà abiodun adewole mr dobue yóò gorí afẹ́fẹ́ títí di aago kan aago méje aṣálẹ̀ òní ìyálòdì òkè ìbàdàn lẹ́bàá pàdé o tèmíládé àlùkò lórí ètò òkè ìbàdàn láago méje ní aṣálẹ̀ òní láṣẹ lọ́wọ́ ọlọ́run ó yẹn ṣe o ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yìn tí ẹ bá wa fi ìfẹ́ jẹ ti fún tẹ̀dọ̀ láàárọ̀ yẹn ṣeun gan púpọ̀ púpọ̀ adúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tanwo yín lágbára lọ́wọ́ ọlọ́run kólé ọmọ anífowó ṣe náà lórúkọ tèmi ojúlówà ní ìka rìpìrìsẹ́ńtà yín náà ni èmi àmọ́ ní àánú ọlọ́run àti ìfọkànbalẹ̀ rẹ̀ tí ò lẹ́gbẹ́ tó fi máa bo ẹ̀ tó nípọn jẹ̀wọ́n lọ ìṣẹ̀dá tó láyé tó lọ́run yóò máa dáàbò wá lénìí àti lọ́jọ́ gbogbo ẹ̀sìn.
1: tẹ́bíládé àlòkọ òun náà lórúkọ títí ní ẹja pàdé láago méje alẹ́ òní lórí ètò ìpàdán títí dìgbà náà ìrìn àyọ̀.
5: Splash 105.5 FM, the integrity station.
6: Baba.
7: Yes, my son.
6: Tell me a story.
7: Millions of years ago, a meteorite made of vibranium, the strongest substance in the universe, struck the continent of Africa, affecting the plant life around it. And when the time of men came, five tribes settled on it and called it Wakanda.
6: Why?
8: We are black. We respect our culture. We are the history. We stand for unity. We stand for integrity. We are Splash. All Splash. 105.5 FM.
5: 105.5. The Splash.
9: Daddy. So you insist on doing what you want to do. Se oro tinu e lo ma se lo agbasiwa.
10: Daddy, mo lo. Daddy, I'm going to the city.
9: You children of nowadays, you are too much in a hurry. Be patient. Be patient.
10: Daddy, I've heard what you have to say.
9: But I have to do what is in my heart.
10: Daddy, Munlo.
9: Let me tell you. Daddy,

0: Stay tuned.
1: Mo tun bere fun onise laimo pani lerin lakoko apejopo itakoroso ori la molebi mi o ti eda ohun ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
2: Maggi starch ase latara ewa soya alubosa adu chili ati konofuru
1: ounje ale ti dele e ma bo jeje tabi ki e ma wa rara
2: Maggi starch yo so gbogbo ounje ta se du won ara oto yo si tu so akoko na da koko ma ni gbagbe
3: Be prepared for global opportunities.
4: Study at Trinity University, Yaba, Lagos.
3: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
4: We equipped you with skills the world demands.
3: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
4: cybersecurity, computer science, accounting, economics, marketing,
3: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
4: Trinity University, building on the rock.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán ẹni gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an títí tí olówó mi bá ti sùn mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update fún ẹ tí oorun bá ti lọ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yé mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
1: ṣé mi ò sọ fún ẹ.
5: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ nínú ẹlẹ́nu limit 100 MTN.

0: website www.obmsng.com. Contact us on 0803-386-1091 and 0803-303-9588. OBMS A-Level College. Excellence through integrity.
1: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
2: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
1: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olórí ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pin ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000 kan.
3: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè náà ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gbọ̀n èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
4: Hey Chris.
5: Hey Cal.
4: Say special.
5: Special.

0: State Affairs with Edmond Bilo is live.
1: Slash FM 105.5.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn tó mọ bíbí tí àwọn ṣe máa ń tètè jó tán, èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Títí tí olówó mi bá ti sùn, mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update fún ẹ̀ tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi ohun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Dára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogún. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìbámu data rẹ ní gbẹ̀lẹ̀mù. Limit 100 MTN.
0: Do you know that you have the right to quality broadcasting? The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the contents of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and or write to the Director General, National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja, or send a mail via info@nbc.gov.ng. Please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also, remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that your complaint must reach the NBC within 14 days of the queried broadcast. NBC, your right to quality broadcasting.
4: Ìfẹ̀ méjì omi ọ̀rọ̀ gbọ́ lọ́mọ̀lẹ̀ sórí òdú kan àti iyọ̀.
5: Kí ló ń pọ̀pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
4: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
5: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹro lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jìnà. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
6: 2 years ago, the biggest radio raffle hit Oyawa Esu.

0: kejì káṣíẹ̀.
1: Káṣíẹ̀ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yògbàyògbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ̀ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́ tán. Ó já gbogbo ènìyàn mùkèwé wá gbọ́ńbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
2: Èyí bọ̀ gan o, ẹ jọ báwo lè náà ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004# lórí ilágẹ̀lú FM *347*1004#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn ni ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì káṣíẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa

0: èyàn kí mọ bíbí tí àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ò lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yé mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogún ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ̀mù limit 100 MTN.
2: Ìtẹ̀ méjì omi òrùnbó lẹ́mọ̀nì sórí òdúkọ àti iyọ̀.
3: Kí ló ń kòpọ̀? Kí ló dé tí ẹjọ́ ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fún eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
4: Túndé ọ̀rẹ́ mi.
5: Ẹ́ẹ́.
4: Sọ pé special.
5: Special.
4: Lẹ́ẹ̀kan sí.
5: Special.
6: Ẹ̀rí tó yani lẹ́nu.
7: Special.
6: Tó bí ọkọ̀.
7: Special.
8: A tẹ̀ Ladle special tó ti dé o. Gbogbo ẹni tó ń wojú olúwa fún ìwòsàn ìgbàlà ìgbéga lẹ́nu iṣẹ́ ìtúsílẹ̀ àti ìyanu tí ó yẹ ayé rẹ padà ó yà tètè máa yára bọ̀ sí gbọ̀ngàn international conference center ní fásitì ìbàdàn ní ọjọ́ 24 friday àti ọjọ́ 25 saturday oṣù keje ní o ní dédé aago 8 àárọ̀ lójúmọ́ ni yóò máa wáyé fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08134773145 lẹ́ẹ̀kan sí 08134773145 máa bọ̀ fún ìyípadà ọ̀tọ̀.

0: ibare olon loke oba oga nla kabiyesi re ledumare oba oga agba oba to ntoju oyin to yin fi ndomo iwo lo ni awata fi wa iwo lo ni pe ka ma lo pe ko ni sin kankan ati leyin ko duo motini gbogbo ogo foko ri de asiko yo tori pe ti paul ba ngbin ti apolo ba nbomirin iwo lo oba lo mo mu ki bi si o wa tori ke bi o ba si okini kan le se ilu odun ori oko agogo odun sekere ota iwo lo dun ti nbenu ro ta nso tawon yen fin so po ni tuma leti ta lo le bo oruko na ko si o afiwo lo nikan iwo to murida lati nu airi iwo na lo nfin ti o lo lada mo awon alagbara tutu olaare oba to ni mi ma se lodo abiodun adewole lo ko mi mr dwe in lo pe yen mo npe mi gbangbala shata leto itu ni gbangbala shata o tun ti lefuro gbagbo sori kan ni splash 105.5 fm ta leti nbo si lefun balawo ladugbo ofelere nle ibadan lo ko lohun ba mo fin kin kabo sori eto yi tinde lawo ilolu otu eto yi bo so alayande ila moju oro to wa lenu se fun saa ta wa awon ko eto ta jo se kuro ke lori bi o se da ade osun ti mi leyin ade oro presenter ahmed dauda saha owo baba sofia awon ewo tun ni awon sansa ti mo ri loni na akade adua ati kilo ko keji re na abiola ayoba mi ati be be lo aki gbogbo yin enle enle to eto gbangbala sa ta gbuna yala aro yi o keku ni o gbo ko so fun toko kado gbo koro fun obe gbangbala saata oro to badani lo duki ko ni lenu gbangbala saata sakata para ila sinto edin ti odo awon comrade mi bere tori pe aya ibi to po die lori eto laaro eyin sa mo ba wa fiwe lori o e ba wo wa live lori facebook splash fm 105.5 ibadan splash fm 105.5 ibadan inike ti mo wo wa live bi to se nlo lowo bayi e ba drop comment e like ke se tun share e o wu mi kin ti e wa mo bo card fawon eyan live lori eto ko mo je pa mo da bi o digba ba pari o ya eyin te ba wa lori facebook e mo lo be bye bye bye e mo drop comment e mo like e mo share e ati lori tiktok at mr dobwe aladitu at mr dobwe aladitu mcpa eyin te ba wa nbe na e mo follow mi nbe e mo wu mi live e ba tin drop comment e mo drop phone number yin a si mo bo card fun lo ko babo bread ayomo alaji lamide ogodokun won ko ta mo bo card fawon yen ti ba tin gbo eto yi daada oju oni tin bayi ba njaye ti gba ba njegba e je ki awon comrade kaabo sori eto comrade okunmi olaiya e kaabo si ori eto isalaafia lewa
1: alaafia ni mo ki awon eyan wa nile aku asiko yi
0: to a ni damu comrade suleiman sherif e kaabo sori eto ye sumo mic
2: e kaaro mo ki gbo eyan wa nile loko
0: e so aga yin mo mic daada ke joko comfortably ke si wo mic so
2: no
0: e
2: wo mic wa nile loko
0: ayo
2: e ade ku asiko lagbo olon amon reti wa se
0: ami e je ki nti odo comrade bukunmi olaiya bere awon eyan ti won sise ijamba nipinle oyo ti won ku awon omo nijoba abile orire owo eleto abote won rogbodiyan se leyin igba na won ke pe awon ajo le okere kan ba wa dasi ati be be lo ngbo ya awon kan so pe awon te so pe ko te ni be odo dss e se soju won e se soju won e se jari aseyin wa aseyin won pada soju won o won si pada gbe lo ile ejo won pada gbe lo ile ejo eyin se ki mo teyin ile ejo si so pe ki awon ti won je kan je gbon ti wu wa laabi eyin ke lo re lo si ewon gbere ko je pe won ni won ti lo gbogbo yoku semi aye won ṣùgbọ́n àjọ dss wọ́n pé inú àwọn odùn ṣe ẹjọ́ tí ìjọba gbé kalẹ̀ pé tílé ẹjọ́ gbé kalẹ̀ pé ẹ ṣe àníkẹ́ lọ sẹ́wọ̀n gbére ó yẹ kẹ́ ní àlọ́pàá wọn ni àwọn ilé ìjẹ́ ń pa àwọn èèyàn ń pakúpa jẹ́ káwọn ọmọ pamọ́ fún odidi ọjọ́ tí ó lé lóṣù kan ń lọ bí oṣù méjì ẹ wá ní kan lọ ẹ̀wọ̀n gbére ẹ ṣe jẹ́ apá wọn àpìlì o ṣùgbọ́n ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ sọ pé ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ ò mú yẹ̀sì lóòótọ́ ṣùgbọ́n àwọn ò ní àpìl dss láwọn wà àpìl ọyọ sí gọọmẹ láwọn ò ní àpìl ojú wo lẹ fi wo.
1: Ok, àkọ́kọ́ náà àwọn tí wọ́n ṣèdájọ́ wọn yẹn ṣé àwọn agbódegbà ni àbáwọn ọ̀daràn gangan torí àwọn èèyàn ń sọ pé àwọn kan ní àwọn agbódegbà ni àwọn tó ń fún wọn ní informations làwọn tí wọ́n dájọ́ wọn kì í ṣe àwọn ọ̀daràn gangan.
0: Yorùbá bọ̀ wọ́n ní agbépo lájọ́ ọjà lè bí ẹni tó bá gbálẹ̀ àtàgbòdegbà àtọ̀daràn gbogbo wọn accomplice jọ ni wọn torí ẹnìkan ò lè dá ìwọ̀ ọ̀daràn ṣe ẹni tí ó fún yàn ní information téèyàn fi soríire òun náà olùrànlọ́wọ́ èèyàn ni ṣo ẹni tó bá sì ràn lọ́wọ́ láti sórí ibú náà alágbàtẹ̀wò orí ibú lónìí náà. So
1: ok kọ̀ọ̀kan náà ni ṣùgbọ́n yìí tí mo tó fi ń wò náà ni pé tó bá jẹ́ bí kì í ṣe kọ̀ọ̀kan náà by their act kí ló dé táwọn tó dáràn gangan tí wọn ò tí ì dájọ́ tiwọn.
0: Ẹ̀yin lè rò pé wọ́n ní àwọn agbódegbà ni àwọn tí wọ́n múnú wọn ní wọn pa àwọn kan wọn mú àwọn kan ẹyin lè wá rò pàwọn gbòdìgbà làwọn kan àwọn tí ẹ sọ pé ń mú hàn nìyẹn.
1: Ok ẹbí wè ẹ.
0: Àbá wọn tí wọn lọ rèé ju bọ́ǹbù ní ìpínlẹ̀ Ondo ṣe sọ pé gbòdìgbà làwọn tí ẹ lọ bọ́ǹbù ṣọ́ọ̀ṣì ṣe rántí massacre.
1: Ẹ mo wẹ́ a ṣì máa wo a ṣì máa follow news yẹn náà tó bá ṣe ń lọ bọ̀ kí ni èmi ò nǹkan tí ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ kò sí nǹkan tó fẹ́ ṣe náà wọ́n happy kò sí nǹkan tó fẹ́ ṣe àwọn tó dẹ́ happy náà èmi rò pé happy wọn ìfìdímúlẹ̀ wo ni happy yẹn ìsí ṣe ká mọ́ bá a sọ̀rọ̀ káwọn aláàlú mọ́ bá a jẹ́ pé bóyá kò ní sí ẹnìkan tí ó tako ìjọba náà bí ṣe bẹ́ẹ̀ because a dss náà tán láwọn happy.
0: Wọ́n láwọn máa happy.
1: Wọ́n láwọn máa happy. So for me, èmi ò rí ẹgẹ́ bí nǹkan happy tó jiná dínú rárá. And then another thing ni pé gbogbo táwọn fi ń wò náà ni pé now tán bá ti dájọ́ fún yàn pé wọ́n fún yàn ní ẹ̀wọ̀n gbére. Ní tó máa ń ṣẹlẹ̀ lítà náà ni pé ìjọba míì lè dé báyẹn. Kó dẹ̀ ní àwọn tó ń lẹ́wọ̀n gbére o. Fún wọn ní ìdásílẹ̀ àti oríṣiríṣiríṣi nílùú yìí.
0: So ìbò lè wá dúró síbà tó ń lọ ẹ̀ ń bọ̀.
1: Bí ara mi lọ mi bọ̀. Ibi tí mo dúró sí náà ni pé kì í ṣe ìjọba kì í ṣe ìdájọ́ gidi nìyẹn.
0: So wá yẹ kí DSS yóò àpíl àbí ọ̀yẹ́ kan àpíl.
1: Ẹ tó bá èmi ò rí àpí ọ̀dọ̀ wọn as original àpí.
0: Ẹ̀rù wá lòdì sí ètò ọ̀dọ̀ tí nílò ìdásẹ́yìn bá wọn àpí kò lè lórí dínà.
1: For me because mo rí DSS bí àwọn APC government náà ni.
0: Ṣé APM lẹ́yìn ni?
1: So èwo ni APM? Ṣé ẹni ẹrí káàdì APM lọ́wọ́ mi
0: ni? Nígbà wa sọ pé DSS pé APC ni wọ́n.
1: Ẹni tó ń ṣèjọba.
0: Ṣé ìjọba níjọba ń jẹ́?
1: Ẹ máa gbọ́ ìlú ìlàjọ wa. Ẹni tó ń ṣèjọba.
0: Ṣé ikú ìra APC ni?
1: Ní ọlọ́kùnrin ra kọ̀. Ok.
0: Àwọn sọ̀rọ̀ pa justice ẹ̀ sọ̀rọ̀ APC. Kí ló pé APC ló tán sọ?
1: Wait now, ta ni? Ok, nǹkan tí mò ń sọ tí mò ń ṣàlàyé fún yín lélẹ́yìí o. Ẹ ìjọba tó wà ń ta ẹ̀ ìjọba APC ni. Gbogbo àwọn parastatals yẹn government yẹn ló ń control ẹ̀. So ojú tí mo fi wo ni pé tí DSS bá ní pé àwọn fẹ́ appeal. Ẹ ń gboko fún ọ. Òun náà kàn fẹ́ ṣe nǹkan kan lé dípò ṣe nǹkan kan ni.
0: Ó dà mo fẹ́ kẹ́ ẹ dúró síbì kan. DSS sọ pé ìdájọ́ yẹn àwọn ò faramọ́. Gẹ́gẹ́ ẹ̀yin náà sì sọ lẹ́ẹ̀kan náà ọ̀rọ̀ yín. Wípé à
1: èwo ni
0: ẹ̀yin náà ò faramọ́.
1: Bọ̀ ìdí ẹ àpí tí wọ́n èmi orí àti original àpè.
0: Ó mì ń pé.
1: Sakama jẹ́ àpè ni.
0: Sì báwọn náà wọ́n gbọ́ ẹ lọ ilé-ẹjọ́ àwọn náà wọ́n prosecute wọn tán fi gba ìdájọ́ yẹn. Sọ́sẹ̀ ká máa ń jẹ́ ìdájọ́ náà ìdájọ́ náà.
1: Ibi tí mo dúró sì ni ènìyàn.
0: Mo ní sẹ́ ìdájọ́ tẹ́ ẹ lẹ́ẹ̀dúró lórí rẹ̀ pé kò da yẹn tẹ́yìn náà faramọ́ pé kò da yẹn.
1: Ok
0: tó dákẹ́ pò iṣẹ́ yẹn àti DSS kankan náà ni DSS láwọn ò faramọ́ yẹn lẹ́yìn náà ò faramọ́. Ṣùgbọ́n bá ṣe gbàdájọ́ DSS náà ló process yẹ o. Ẹ wá ní sàkámọ̀ jẹ́ nítorí appeal. Bẹ ìgbésẹ̀ tó kọ́kọ́ gbé lọ kóòtù lákọ̀ọ́kọ́ tó fi gbàdájọ́ ṣé sàkámọ̀ jẹ́ níyun náà.
1: Ìgbésẹ̀ tó ń gbé kì í ṣe optional ìgbésẹ̀. Ìgbésẹ̀ tó wà nínú òfin tó ń gbọ́dọ̀ gbé gẹ́gẹ́ bí iṣẹ́ wọn ni.
0: Ṣé o kò wá sínú òfin
1: gbọ́dọ̀ appeal. Ẹ máa gbọ́ kì í ṣe pé wọ́n ṣe oore kankan kì í ṣe pé wọ́n ṣe nǹkan tó wà extraordinary nǹkan tó jẹ́ responsibility wọn láti ṣe ni. Èyàn dẹ̀ lè máa ṣe responsibility ẹ̀ kó dẹ̀ ní another interior motive ni dá ó ṣẹlẹ̀ dáadáa. So ohun tẹ̀mí sọ ni pé nǹkan tó ń ṣe yẹn wò tẹ̀sí kankan tó ní ìwò wò tẹ̀sí kankan tó dáwọn èèyàn ò rí.
0: Kò dà sí ẹ̀ faramọ́ ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ tó lòun ò ní appeal.
1: Ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ èmi wò pé ẹ kàn happy.
0: So ẹ faramọ́ wọn.
1: Mi ò pé kàn happy.
0: Ṣé ẹ faramọ́ DSS?
1: Báwo máa ṣe faramọ́ DSS?
0: Sọ́dọ̀ ìgbà ìfaramọ́ kankan náà méjèèjì
1: mo ti dúró lọ́yọ̀ ẹ̀fọ́ wọ̀nyí. Èmi sọ fún yín kó yẹ kí wọ́n happy
0: bọ̀ kó wọ́n ṣe DSS appeal. Ta ni yóò appeal
1: ní Nàìjíríà ta wà yìí.
0: Ta lè rò pé ó yẹ kó appeal ẹjọ́ yẹn.
1: Normally ó yẹ kí Ọ̀yọ́ state happy.
0: Ṣé ọ̀sẹ̀ ìlú péjọ?
1: Kò mátà.
0: Kódà ẹ̀dín wá sọ́dọ̀ mo ti kó lọ́dọ̀ yín. Kọ́bí Sulemọ́ Sẹ́rífù.
2: Ǹjẹ́
0: kí lèrò tí lórí ọ̀rọ̀
2: yìí? Number one, tabanikawo dáadáa níjọ́ tí ìṣẹ̀lẹ̀ dárí pé wọ́n rí wọn gbà wọn nú ọmọ Nàìjíríà ló dùn pàápàá apart from your state. Bọ̀ tabanikawo dáa ní ìdàkejì ó dàbí pé federal government wọn wà sísẹ́ pẹ̀lú wa ẹni pé kí n kan ṣá o. Number one, ẹ pé ní July 10 yẹn tí wọ́n gba àwọn ọmọ níjọ yẹn gangan. Agbẹnusọ fún ààrẹ wa lọ́kọ́ kéde Báyọ̀ Nanuga. Èmi dẹ̀ máa ń fọ́lù péjì Nàìjíríà mi dáadáa. Àwọn náà wọ́n sọ fún wa pé àwọn arrest èèyàn mẹ́jọ. Later, a rí i pé èèyàn mẹ́ta wọn fi hàn wá. Márùn-ún yòókù ńkọ́. Ṣó pọ́sí pé àwọn mẹ́ta ni wọ́n kidnap èèyàn 50 something ni. Ṣó pọ́sí kó kidnap gbogbo àwọn èèyàn kidnap èèyàn bí 40 plus. Èèyàn mẹ́ta ló máa kidnap wọn. So àwọn mẹ́ta yẹn a tún wá rí pé ìdájọ́ wọn láàrin ọ̀sẹ̀ kan kódà kò wọ 3 weeks rárá. Kágbó láàrin ọ̀sẹ̀ méjì ni. Ẹ tún wá ní pé life imprisonment eh mo ti mo la placement mi
0: eh
2: to wa ni sakosu ijoba bo se wa yen ti nkan ba se won ijoba ni o mo toju won onja won mo je won de ni pe ti o ba se consequence for wrong doing o ma persist si o ba si ya jiya fun eh iwa ti o da yo mo po si ni o ta pe o fi se mo a meta e won da jo ku fun won an do fe wuwa be gan ko mo sunra ki Mm. Poni wo yiti mi idajo yen mi o faramo ikeji pelagun wa sinse pelu a marun yuku nko eja mo won.
0: Okay.
2: Wo yiti mi ni.
0: Eh mo lo yin logo enu lori ibe ti e tun se gbe wa de bi awon ifojusun to tun lo korokoroko ndu. Now, sugbon joba Ipinle Oyo won so wi pe awon oni appeal.
2: Bo won faramo
0: won faramo dajo yen. Be yin so pe kan appeal.
2: Emi na o ye kon happy but tabana tun foju won tun so po silu ni
0: eh
2: e bi gumina to ni bi kon wa ka won UN kon wa si wadi won ni kan tun ri o kon ma de so ju won tun so po silu ni
0: eh se de ni kan so won godo da ten ni won godo mo wu ni why must you comment on it ti se won godo da kekan mo wu ran ni
2: e ri pe nigba ti won ja mo eko gumina won kigbe ju ko da won kigbe are tabana ka o dada tabada o history nigeria nigba e chiboge won ja mo chiboge eko are won bu yen Jonathan nigba na se ba ni a lo woran ti gomina state Borno state nigba na se ti ma ni o iyen gba keje are wa disin so ta ba ni ade o dada e ri pe nkan kan di sele si waju tele ki ti toyo si to sele o ma so mo ni ni fe bi third won ja mo ko ni Kwara state Kwara 76 won ti di won gba do ni Olorun saguru e sagbo ariwo e to toyo state ba tori pe oyo state ko sele ri but ta ba ni ka ma wu bi gomina wa ma so ju won nu se ba ni kini kan bo ni wo yete mi o o ye ko yo stay happy bo baya turi to ma oju mi da yin o fi wu e mo opinion kaluku o soto oto o ni pe a ipinle yoruba ti o to ma ta ko are yoruba ni
0: no se mo pe ile ise are ti so pa ma awon dss dada awon ajo to le mu ya awon so pa ma appeal ti won so ti gomina na ba so pe o da be awon back dss lati appeal won ta ko won ba won won the same page niyan sugbon ma se koko so wi pe awon paju agbaye ko wa ba da si e wa koko deliver judgment wa ri pe won ni a life imprisonment iyan ko wa commensurate to what they did now okay why not execute them anyway be a ni appeal yen ti mi pe e wo let it fly se ba ni le paju agbaye eyin na le ke tele de sale se won se ijoba pe o ti mo takura won baun e so pe ka won agbaye baba yin da si e wa go tell deliver judgment dss lawo wa satisfy won ma lo si appeal eyin wa le yin o lo ntin se ko ni jo bi eni se bo lo paju agbaye ni o ya ja tun tele de appeal kan le ba lo pa won eni na se bo lo wa concerned. Why are you now saying you are not following it up to appeal now?
2: Emo ki fun ibi te lo yen.
0: Yes you.
2: Tabani ka wo dada e pe gumin lo gbe ajo agbaye. And there was ro jade commissioner for information ni. So e je gumin o so le lori na.
0: Ka to. Se lo ko commissioner ji ara re dai se ti gumin.
2: Ni dan yin. Ni dan yin.
0: So le mo serif o da oju oni tin. Eyin bosun ja da to mi. Ta doke lo nkan wo lo oja kan si meti gbangba la sa tante waju atun bo sabala mi laipe eyin comrade bugumelaya oju oni tin e se adupe eyin comrade eyin Suleiman Sherif e ma ba wa se mi mu nbe un e ja doke lo pele me ko kale e ma share lori Facebook o eyin to ba tin share e drop phone number yin sori Facebook eyin ta ba ri ko share daada a bu card fun mo wa lori eto eyin gbangba la sa ta Splash FM 105.5 Ibadan ati lori TikTok at Mr. Dobwe eyin Aladi 2 ati Mr. Dobu Aladi tu en lembe won ku kale
3: oro to ba dani lodu ki ko ni lenu gbangba la shata sakata para la seto
4: Splash FM 105.5.
5: Prepared for global opportunities.
6: Study at Trinity University, Yaba, Lagos.
5: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
6: We equipped you with skills the world demands.
5: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
6: cybersecurity, computer science, accounting, economics, marketing,
5: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
6: Trinity University, building on the rock.
7: Ite meji omi orogbo lemon, sugar, ati iyo.
4: Kí ló ń kópọ̀? Kí ló dé tí ẹjú ṣe kún gbogbo ilé báyìí?
7: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Obsidian Charcoal, eru àdáyébá, eyín fun.

0: comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ̀mù. Limit 100 MTN.
3: Flash FM 105.5.
4: Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu. Gbangba làṣà ta, ṣàkátá pàrà làásùn tán.

0: tó ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún gbangba làṣà talẹ̀ ń gbọ́ lórí ìkànnì splash 105.5 FM tá a létí ń bọ̀ sílé fún Bala Oládùúgbò Fẹ́lẹ́lẹ́lẹ́ Ìbàdàn ẹ lè máa wò mí lórí Facebook splash FM 105.5 Ìbàdàn splash FM 105.5 Ìbàdàn àwọn tán kọ́mẹ̀ntì lórí Facebook mú rọ́wọ́ yín o Adébáyọ̀ Tìmílẹ́yìn Tímọ̀nì Àyìnlá Prince Adéníyì Adéyẹmí Mariam Yetunde Adéníyì Adéyẹmí sọ pé if your governor had actually used the security vote given to him to strengthen security, maybe some of these issues wouldn't have reached this level. Epistele ni o. Only those two people in the studio should be asking the right question and directing their concern to where they matter. It is interesting how security votes can disappear quietly. Yet, when insecurity becomes a problem, the blame is quickly shifted to the federal government. Meanwhile, local governments that are closer to the people and understand their communities are often denied access to their funds meant to support them. How do we expect local authorities challenge? Okay, how do we expect local security challenges to be solved when those at the grassroots level are left without the resources to act while everyone continue playing the blame game? Mariam Yetunde, when the federal government is not sincere in its handling of the Orire abductors case, something simply isn't adding up. Prince Apampa Sheridan, when the DSS and Ministry of Justice are two different entities, we mostly condemned something we mostly condemn something which might not be too clear to us, but using former incident to juxtapose our claim or stand. Moshood Adewale P Money, only well done, Mr. Double A. Isaac Ogoyombo, only kindly tell us the constitutional power of the governor on security and tell us its limitations. Hello, Kawi of Nigeria. Get a copy constitution kankeka. Opo Iyosa Alabi, so-called governors, is not straightforward concerning the Orire incident. If the Oyo state government disagrees with the court judgment, it should go to the Supreme Court. Mungu ati wobiti mokadi epistoli lona. You should go to the Supreme Court. A leader who does not care about teachers and school children is now calling on the UN to intervene in the situation on the day the children and teachers were released from Orire, from the bush. And your governor was campaigning in Bauchi State for his election, looking for running mate in the APM. Is it not your own governor? Are you not part of us in your state? Opo Iyo Salabi, say some of your state. They bad them of your state. Gomina Tiyina and Gomina Seyi Makinde. Moshood Adewale P Money, only the governor and the presidency should tell us what they need to know. Okay, what we need to know. Okay. I go. It's about Papua. Ati Gomina, only a son tan latima from our own. Our man and Dira Femme. Hey, you know, if you know, you saw all the Facebook or Splash FM 105.5 Ibadan. Ele, that's it. Bẹ́ẹ̀ bá sì fẹ́ gbẹnu sí give away ẹ ṣí àá post kẹ́ẹ̀dẹ̀ kọ́mẹ́ǹtì pé mo ti ṣí àyẹ ìgbà báyìí kẹ́ẹ̀dẹ̀ fi nọ́mbà yín síbẹ̀ àǹfààní ń bẹ láti dá sí tò àǹfààní sì ń bẹ láti gbẹnu sí give away lóko bàbá búrẹ́dì àyọ̀mọ́ Alhaji Lamide Ogundokun. Ẹ̀yin inú Alhaji Akinlóye ẹ káàbọ̀ sórí ètò yìí.
1: Ẹ káàárọ̀ olóòtú.
0: Sálàáfí àlẹwà.
1: Àtúpẹ́ o, Nàìjíríà ní bàjẹ́.
0: Àmì.
1: Ilé wa ọ̀nà wa ò ní dàrú.
0: Àmì.
1: Olóòbá wa ṣe.
0: Àmì.
1: Yóò kọ́ àwọn olórí wa mọ́ ṣe.
0: Àmì. Comrade Olatunde Adebayo, akẹ́yin náà ẹ káàbọ̀ sí orí ètò yìí.
2: Ẹ káàárọ̀ olóòtú, ẹ káàárọ̀ gbogbo ará ilé. Ọlọ́run ó bá wa gbé Nàìjíríà sí ibi tí gbogbo wa fẹ́ tí ó ti rọ tolórí tẹlẹ́rùn tí ó ti rọ wà lọ́rùn.
0: Àmì àmì. Ọmọ ẹgbẹ́ òṣèlú SDP ni Comrade Olatunde Adebayo, àwọn alálùkùrù ẹgbẹ́ SDP ńpínlẹ̀ Ọ̀yọ́. Ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni Lọ́dá Akinlóye. Bó láti wá júwe tí yín báyìí ní APC ṣé data boy lápò yìí ni àbí social media àbí rédíò kọlà àbí dagboru àbí ẹ fún ayé ládírẹ́sì.
1: Mo jẹ́ ara àwọn APC stalwart. Mo dẹ̀ ti hold many strategic committees within the party. So due to iṣẹ ijọba ati mo nṣe eti le di ipo mu bayi afi ti ma ba gba leave of absence. So
0: ọmọ ẹgbẹ APC tọkàn tọkàn
1: APC pọnbele ni mi
0: anidamu
1: ilẹ jẹ amugbalẹgbẹ fun gomina ana lori eto ọrọ to n lọ lu ati oyin
0: oda ẹyin
2: ti wọn si maa n saba da si ti o kan wọn ninu ẹgbẹ ẹlẹgbẹ
0: sinu ladi akinloye ti jẹ ki n side ki n si ilẹ tẹti n takora yin ibajẹ si ilẹ naa ṣe ọgbẹ ti wura fi ibati ifọwu ṣu ẹle ti gba bọọlu
2: bẹẹ
0: ti gba bọọlu fawo ni bawo yẹ ki n fọ fere fa fawo ni
2: fun yin mo kan support gini wọn nitori iwa wọn nu.
0: Anidamu ẹyin naa ti wa n se bi wọn bawo ẹ ti di nkankan naa ẹyin naa ti n tako láì ti tako yin anidamu
2: abẹẹri asẹndéyẹn bá sùn ti yẹn mọ déyẹn bá janu paalu asẹmọnkú ti ẹrẹ
0: yẹn ẹyin inu ladi akinloye ṣe ki n sọ pe jubilation moment le wa látàrí lẹ́tà tí ààrẹ ilẹ̀ amẹ́ríkà kọ láti yòǹbó ìjọba ilẹ̀ wa nàìjíríà pé ààrẹ bọ́lá tinubu ń ṣe gudugudu méje yàyà mẹ́fà òun lù lọ́gbọ̀ ẹnu fún ọkàn akin rẹ̀ láti gbógun ti ìgbésùnmọ̀mí ọ̀rọ̀ yìí làwọn daniel buhari ní ẹnjẹ lẹ́nu lọ́wọ́ báyìí àti presidency pé ṣúgà ti já táwọn ẹgbẹ́ látàkùn sọ pé ọgbẹ́ni wọ́n mọ̀ lọ́wọ́ ju bíléètì lórí lẹ́tà ti trump ìyí ò mọ̀ ní sọ pé wò wọlé 27 nkankan lérò tiyín ṣe rò pé lẹ́tà tí ìjọba ilẹ̀ amẹ́ríkà kọ sótó tó yẹ kẹ́ ju bíléètì lé lórí.
1: Àwẹ́ níbo yìí tèmi o tẹ bá wo nílẹ̀ tó mọ́ lónìí trump jẹ́ ààrẹ tó jẹ́ pé bí ààrẹ fún gbogbo ààrẹ ìrùkè dẹ́ ṣe tó mọ́ fi gbá kan bọ̀ kan nú tó tẹ bá dẹ̀ wo president bola ahmed tinubu náà wọ́n jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n wò pé pẹ̀lú tó wà ńlẹ̀ báyìí pé bó la ṣe ṣe tẹ́kọ̀ọ́ náà mi wá tí 1000 kò ní jẹ́ pé 1 naira kò ní lè ká láti ra pure water pé wọ́n try láti restructure economy ni so n tó fà á nìyẹn tẹ pé trump dẹ́wọ́ báyìí pé lóòótọ́ àti ní ààrẹ ní nàìjíríà ṣùgbọ́n ààrẹ bíi bola ahmed tinubu pẹ̀lú ọgbọ́n àtinúdá tó ti ní ó dá ó jẹ́ bí gẹ́gẹ́ bí ẹni tó ti gbáradì láti di ààrẹ tó dẹ̀ ti ń gbé èròǹgbà rẹ̀ sẹ́yìn pé sóun ló fi wò báyìí pé ibo ni kùdìẹ̀kudìẹ̀ kù sí ibo lórí ti ń ta mẹ̀kúnnù bó ni economy nàìjíríà kò sí ní dàbí ti zimbabwe tẹ pé 100 million zimbabwe zimbabwe dollar wọn kò lè ra búrẹ́dì kẹgbà chẹ́ńjì so iná wò báyìí pé bóun náà ṣe fẹ́ ṣe tẹ pé láti revive economy wa kò sí pé dọ́là wọn ni o kinní kan wọn ni o ìlófà tí náírà fi ń ṣe báyìí tó fi ń ṣàwò so in terms of wọn stabilize the economy tán dẹ̀ wò báyìí pé wọ́n tún gbógun ti àwọn onísùmọ̀mí kò sí pé boko haram ti wà ní lagos ibadan expressway kò sí pé bomb blast wà ní abuja o kò sí pé wà ní kinní kan pé wọ́n wo pé wọ́n ṣe ń fight war yẹn technically wọ́n dẹ̀ tún wo àwọn ìgbésẹ̀ wọn pé ẹni yìí o olórí tó ní àfojúsùn ni tí ò ní wo pé bóyá pé ẹja máa ṣe cosmetic economy irú èyí táwọn ìjọba kan ti kó gba wọlé ṣe bọ̀ pé ẹṣẹ́ àjà máa dọ́gbọ́n ká máa rúnmọ́rúnmọ́ ẹ pé èèyàn ò dẹ̀ lè fi tọ́mọlé èyí sì fi owó ẹkún rajẹ̀ rìn pé kí ni tó tọ́ nígbà tó tọ́ nígbà tó yẹ so ìyẹn ló fà tí president trump tó fi wò báyìí pé kò ṣẹlẹ̀ rí president bola ahmed tinubu kò ṣe takuntakun iṣẹ́ rẹ̀ ń tẹ gbogbo àgbáyé lọ́rùn.
0: Ok comrade Olatunde Adebayo ṣe rò wípé ojú lásán ni ìwé tí ààrẹ ilẹ̀ amẹ́ríkà kọ ṣé kì í ṣe pọ́n tún lọ nẹ́tíwọ́ọ̀kì ẹ̀bí òṣèlú tí wọ́n wò pé a ní ìdí nǹkan kan tá a tún fi dalẹ̀ ru tí mo tún fi mọ̀ sọ̀rọ̀ wa dáadáa a ti gba àwọn oríire lẹ́yìn o ti fún wa kírẹ́dìtì àtúgbọ́dọ̀ ṣe míì sí ká tún ṣe míì sí kán lè bá àwọn sọ pé ìjọba mọ̀ tí ń sin nọ́mà iná mọ̀ tí ń stable wọ́n mọ̀ tí gba àwọn oríire padà ìjọba ilẹ̀ amẹ́ríkà mọ̀ tún lù wọ́n lọ́gbọ̀n ẹnu ṣe é ṣe wò ká amẹ́ríkà tó lè lu yẹn lọ́gbọ̀n ẹnu ẹ̀ mọ́ tó túmọ̀ sí kò tó wá túwìtì ó tó kọ lẹ́tà ṣé kì í ṣe pẹ́ lọ fà wá pé please can you please write us a letter we want to use this for politics abẹ́ òròpò jù láti sọ́kàn wu trump ló kàn kọ lẹ́tà abẹ́ òròpò ààrẹ náà ló kàn lọ ṣiṣẹ́ rẹ̀ wá pé ó lọ rán sí ẹ wá.
2: Ọ̀rọ̀ yẹn ó ṣòro dúró sí ibì kan fún torí pé ilẹ̀ ibi tí ò tójú ẹni ṣú òkun bẹ̀ ó ṣòro rìn but ó ṣòro láti dúró síbì kan wípé ìjọba wa ló lọ facilitate ẹ wá àbí ó kàn wo ààrẹ trump náà wò pé náà wo gudugudu méje tí àwọn láwọn rí tí wọn fi kọrú lẹ́tà yẹn ó ṣòro láti dúró síbi kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fact ibẹ̀ tẹ́mi mú bẹ̀ ni wípé pẹ̀lú lẹ́tà yẹn ààrẹ trump wọ́n ń wo nàìjíríà láti òkèrè ni ojú òkèrè ni wọ́n fi wo nàìjíríà náà ṣe kọrú lẹ́tà tí wọ́n kọ yẹn tí wọ́n bá wà ní inú orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n wà ní inú ìlú yìí mo mọ̀ wípé n ó tún fi ojú míì wo nǹkan tí wọ́n kọ yẹn ọ̀rọ̀ ààrẹ ìtẹ́kọ̀ yẹn dàbí ọ̀rọ̀
3: eni ti won ni occasion family meji ti kan wa wu pe ha ibi ta nlo yen awon yen gbodo din dada to ma won omo e to ra so gidi fun won to ra bata gidi fun won pe e gbodo appear nice to ko si won lorun ti won jade but ko fun won lo nje injeta ko fun won lo nje lana ko tu fun won lo nje laaro ti won fi jade gbogbo won to ye ko fi fun won lowo nje ko fi toju won ki won jeun kan ni won dun to ro pe ibi ta nlo gbodo din dada ngoro lo fi ra so si won ati baba mi to n wo pe e gbodo jeun ero kono la fi gbe tita to fun won lo nje aro to n toju awon mo but won ba so to ra ni na lo ra fo pe kan wo so don wa jo data e di pe awon ti won si ninu ile won ti won si ninu family won won o ri eni ti o toju awon ti o ra so daada fun awon omo ti je pe ah mo wo bo se mura fun won me eyan daada leni yi o yi ma je won le ma fe foju eni ti o se daada wo baba keji ti o kan nikan fojo to wa nle kan wo be don ba denu ile won o mo bi pe baba yen ni baba daada tori gbogbo economic nkan kan ti won ni are n to se yen at the expense of our morilede Nigeria ni
4: ko reflect lara wa ko
3: reflect ti lo le ori paper la se ni
4: to ba ni GDP wa ti o ti
3: as ko ni o buru ju fun orilede Nigeria le gba te mi ti de ile aye so ori paper la se pe so fun ogbe me bawo la se mo ra gari common gari ni ye tan ra ta mo ra rice ni ye ti an ra ta mo ra epo epo ko wa si price control be ko ba wale loni yo lo kini ola a de ni se ba re na mo ye refinery star ni tan de so yi pe gbugbu e lawon ma fix sa akoko lo te pari se sa keji na jo se fe bere if a single person single-handedly dan go they can have a refinery is a very a functioning refinery is a very big shame on us kin so be lati le orilede wa giant of Africa as we call ourselves lati mo ni refinery kan to nsise to fi je pe oro epo ta ni crude oil ta fi le mo fo lodo wa to fi mo ro wa lorun se ngba ti trouble n collector yen ti won gbe fun wa se bi awon omo orilede ti won bi o se ni access si awon facilities se be ni awa ni access awon facilities lodo wa se bi awon omo orilede ti wa se n suffer se be la awon omo orilede ti won to je cities na na se n suffer so lodo temi inu okere ati ta ni won ti n wo Nigeria is good gbogbo awon reforms e awa na ri but ba je pe won reflect dele denu won fo ita won fo nu
4: fun wa ni e ri pe ijoba le America ti n so lai moye igba wi pe won gbogun ti awon mo leyin Jesu ni Nigeria wi pe won terrorism yen pe o wa targeted against Christians ni e si ri pe ijoba le America so pe Iran won wa la orilede ti sponsor terrorism lagbaye ina se n ba won fa wahala to fi je pe Israel ati US na don face Iran buku yato si ogun Gaza ati Israel now se eyin na ro wi pe awon mo leyin Jesus se won wa ninu uncertainty e den gbe ba won pe ah ti mo bi ti o wu si won lori muslim ticket awon kan to ti so ninu ose ta wa
1: pe
4: eni
1: awon PFN
4: won ti so like PFN so what it is all like ninu ose ta wa pe ah e tun ti lo gbe PVP muslim Jesus so pa won kule ngbogun ta mo leyin Jesus le tele ti are ti ile America ti mi logan pe ayi mo se o e ku gbeyanju o te ngbo te nba terrorism ja ti awon te fe pa won leyin Jesus te tin ba won ja pada o da ba won sugbon muslim se tun lo re gbe bode se omi nu omo se omi nu ko yin na aberu ko si nkan ko si big deal
3: e je ri emi a wo pe en ti won kan se ni wi pe ko se en to mo fe change winning team nta re wo ni pe ah ki yen mo tun di crisis fa won pe ibi ti awon ti n ta won kokko lo ni akoko ko mo je pe ara mo ba ton change e ni o ton di pe ariwo iye to ton wa affect awon ka won lo be but mo je agbo sin be before ijoba are ta n lo le ijoba tinubu ni a tin ni crisis yen ti awon christian tin wa challenge ni orilede aimoye ni ti o kan mo lo ti o fe se morning cry laaro ti won pa die papa julo ni northern side yen ti won fi emi e sofo enikan ni pe ta lo so fun yin pe awon muslimi ni won se mo ni pe awon kankan wa to wa glaring àwọn èyí tí wọn mọ pa tí wọn á post sórí kíní yẹn tí wọn bá fẹ ṣe kí wọn mọ pé tí wọn bá fẹ slaughter
4: ẹni tí wọn sì rí flag èdè wo náà fi mọ nǹkan
3: kan sára rẹ èdè wo náà fi mọ nǹkan kan sára
4: rẹ tí wọn sì ń gbọ group ansaru
3: ó ti jẹ́ kí a lè trace ẹ̀ lọ sí pé ọ̀dọ̀ àwọn mùsùlùmí ni
4: ṣùgbọ́n àwọn onímọ̀ tí wọn lẹ́sìn
3: wọn sọ
4: pé kò sí ibì kankan nínú kùránì tó sọ pé kọ́ máa pààyàn kó tó máa ṣe fídíò ẹ̀ kó sọ̀rọ̀ àrí tẹ́rọ́rìstì
3: so àti ìkó ifá ńlẹ̀ ifá ti ń ṣe ní ìsìn mo ń gbọ́ wọ́n fẹ́ gbé òfin dìde pé kọ́ mọ́ kéde nínú mọ́tò mọ̀
4: kẹ́sìmọ́pọ̀lówó
3: ọjà méjọ́lì kìí ṣe torí ìpolówó ọjà torí ìkéde torí wàásù gangan òní méjọ ok
4: kí ló tẹ́lẹ̀ náà fẹ́ máa distract àwọn èèyàn ẹni omi ma fẹ́ ó lè máa connect inú mọ́tò kó fẹ́ máa ṣiṣẹ́ àtàmì lórí laptop ó lè fẹ́ máa reply mail ṣùgbọ́n bá gbé ẹyí padà ìjọba ọ̀run kù sí dẹ́dẹ̀ nínú mọ́tò nínú mọ́ọ̀lù ẹ̀ lómi lè lo 2 hours lẹ́kọ̀ọ́ nínú mọ́ọ̀lù ẹ̀ tí ò ní tíì débi tí ń lọ láàrin 2 hours yẹn ó lè transact ṣùgbọ́n gbà tẹ bá distract ẹ tẹ tá a pariwo tẹ ń lago sáwọn ẹlẹ́sìn yòókù mọ ẹsẹ̀ báwọn ẹ máa sọ pé ẹgbẹ́ ìsìláàmù aláwọ̀ sẹ́lẹ̀ aláṣẹ ilé ìwé ẹ̀ṣẹ̀ ìgbọ́kẹ́ mọ ẹsẹ̀ báwọn nígbà tó wọ̀ síbẹ̀ kí lẹ́yìn ṣe bẹ́ẹ̀ sí.
3: ẹ ṣe àkọ́kọ́ ni wípé ní inú mọ́tò yẹn ṣàkó ẹ lè rí ẹni tí ó ń kéde tí ń wàásù jésù tí ń lago
4: ṣùgbọ́n ẹ̀sà máa pariwo
3: ẹ̀yí padà
4: ẹ̀sà máa pariwo
3: kò sáré
4: tí n bá fẹ́ make it come nǹkan tí n bá fẹ́ pe client nǹkan
3: mo ti
4: kí ló wọ́n máa wé yín dé sí mi yìí sí mi náà kọ́ńtọ́ jésù sọ pé
3: mo ti wà sùnú mọ́tò rí court sì dìmáǹdì fún pé irú èèyàn wo ni ẹni tí ó ń wàásù yẹn mo mọ̀ wípé ok mo ń ṣe nǹkan tí n bá ti gbéèrè attention àwọn èèyàn tí n bá ti fún mi tí n bá bẹ̀rẹ̀ rẹ̀ tí n bá di pé ni ẹ fẹ́ ṣe nǹkan kan tó important ẹ̀tọ́ mi ni láti hold on a little kí n pause kẹ́ni ẹ so kí n dẹ̀ continue so but ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn fi cut sí nǹkan tí wọ́n máa ń ṣe tẹ́yìn máa ń sọ pé wọ́n ń disturb peace àwa christian ló yẹ ká kọ́kọ́ mọ sọ pé àwọn muslim ń disturb peace ilé mi báyìí àwọn náà máa ń jí mi àti pé mo ti ṣetán tí máa jí àti pé mi ti ṣetán tí máa jí o.
4: alo tiwo.
3: àti pé wúlẹ̀ mi àti pé
4: pẹ̀lú. sẹ́yìn náà ṣe sòrú ni.
3: so
4: ti o kí bọ̀ ti wa gbọ́ bẹ́ẹ̀ ni
3: ṣe bí àṣọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni ìṣòro ti wa ṣe bọ̀ sọ ọ̀sẹ̀ niyùn ojoojúmọ́ ni títí wẹ̀
4: yìí tí o sọ ọjọ́ kan tí o nígbò mi ládùúgbò àwọn mi wọ́n ní sọ́ọ̀sì bí mọ̀lágbó kí ló dé.
3: ṣé ẹ mọ̀ pé àwọn kan máa ń ṣe àṣìlò nǹkan ìyẹn ò sọ pé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí àwọn àṣìlò wà àwọn kan wọ́n ń ṣe opportunity yẹn lò but under normal circumstances most churches kan ní ìṣòro lọ́sẹ̀ tí wọ́n bá sọ pé wọ́n rí sọ́pọ̀ èèyàn nígbà but irú tiwọn tí mò ń sọ yìí èmi gan-an máa ń sẹ́ndì owó epo pé àtẹ́mọ́ tó bá ti di pé àsìkò wọ́n fẹ́ dá owó epo gangan èmi gan mọ́ ní kọ́ mọ́ mú owó epo lọ torí pé iṣẹ́ ọlọ́run ni but lójoojúmọ́ ni kò sí pé ọ̀rẹ́ mi lónìí jẹ́ ti ẹ̀sùn díẹ̀
4: mú
3: sàjì wa ni so oníkálukú ló ní bí ẹ̀sìn ẹ̀ bí ó ṣe gbà ti bí a ṣe ń
4: tọ̀ ọ́ kúrò èdè omi ló ń kọyín lórí
3: ìfúnni ìṣẹ́ ti má ohun kan wá náà tẹ́lẹ̀ ní first term.
4: ẹgbẹ́ wọn ti wá sálákọ̀ ẹ̀dẹ̀ ti rí pé wọ́n islamized ti wá why are you not scared for the second term.
3: Nítorí wípé àwọn àpẹẹrẹ kẹ ọ̀kan tá a ti ń rí náà ni.
4: ẹ̀rù tẹ wọ́n wá sínú mọ́tò
3: mọ́ ara rẹ̀ náà nù.
4: ó yẹ kẹsọ pé káwọn mùsùlùmí náà mọ pé òun ní ìdájí máa
3: bí
4: abẹni tọmọ lu megafoonu
3: tọmọ ti ẹ wo òfin kan tí wọn gbé jáde ní Èkó níjó ni tí wọn sọ pé gbogbo ohun tó bá lò church wọn ó affect church ayé gbogbo ohun tó bá lò pẹlẹ kò gbọdọ kọjá inú
4: compound
3: tó bá ti ń ṣe gini tó bá ti rí pé ó ti ń jáde síta ó ti ń affect
4: ẹnìkejì
3: àlàáfíà ẹnìkejì so gbogbo wa pátápátá ló yẹ kí wọn gbé ìyẹn kan jáde fún pé ok gbogbo ohun tẹ bá ṣe kò sí pẹlú kó wà máa ṣe lálálálá bóyá ṣọ́ọ̀sì kan wá ń ṣòṣòro wá ń di àwọn aládùúgbò lọ́wọ́ àbí mẹ́sàlásí wá ń pè ń ní ìdájí lágbó mẹ́rin ó wá ń di ẹnìkan lọ́wọ́ gbogbo ohun tá a bá ṣe kó jẹ́ pé inú ibi tí a bá wà yẹn ṣùgbọ́n nítorí káwọn èèyàn lè mọ́ gbọ́ òun náà ni a ṣe ń ṣe tó di pé ọ̀rọ̀ náà ń ga sọ pé nípa gbígbọ́ àti gbígbọ́ ni ìgbàgbọ́ ti wá so torí ẹ̀ làwọn náà ṣe wò pé káwọn mọ pèrún láàrin àwọn nìkan kó mọ̀ sí ariwo wọ́n fẹ́ káwọn tí ó wà náà kán gbọ́ tó bá dọ̀la àwọn náà pé wọ́n ti ń pè mún jébi mi ò lọ bẹ́ẹ̀ ni kristẹni náà àwọn náà náà ṣe ń lò pé káwọn èèyàn lè gbọ́.
4: ẹ ṣe mo dúpẹ́ ẹ jẹ́ wá sọ́dọ̀ ọ̀nà ládìá kìlóye ẹ̀yin ara ilé mo bọ̀ lórí facebook splash fm 105.5 ibadan splash fm 105.5 ibadan ẹ fi kọ́mẹ́ǹtì yín ṣọwọ́
0: ẹ like ke share ẹ ẹyin mo ri enikan bi ti won ni awon ti share daada mo si fe ko ton drop phone number awon kale ba awon bo card ni ton ti ba ri mi ẹyin apanpa sheriff din o ni o rorun fun eyan lati ni refinery nigeria ju ka so pe ki jobo ni lo tori pe ẹyin bi awon eyan wa se mo se nkan kọlọ̀hún sàánú ẹni wọ́n níbi because of the way our people handle things or their behavior pe so it is easier for an individual to own a refinery than Nigerian government. Okay, ẹyin iná ládé akínlóye tí àbá bìíní léèrè ọ̀rọ̀ lórí pé òbí kwakwanso formation yìí àwọn èèyàn ti sọ pé ó yẹ kán ti tò láti 2023 ṣùgbọ́n àwọn méjèèjì òjò gbà fúnra wọn kwakwanso wò pé èmi odidi phd former governor two time nǹkan kan sẹ́nítọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn ìṣẹ́gbẹ́ òbí àti lọ́dún orí gan pàápàá tabasi tó ń sọ ọ̀npa movement movement lè mi ní nọ́ọ̀tì owó ètí ìdí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ di movement báyìí ni òbí díẹ̀ ní ti ó ṣẹ̀ṣẹ̀ dín ni bẹ́ẹ̀ kọ́kọ́sọ ti ń jẹ́ movement yìí bọ̀ pé sọ bá ń sọ ọ̀npa ẹgbẹ́ bàbá ẹgbẹ́ bí wọ́n kán dé mi ó dàárẹ̀ pé o sì gbà kí n tún fóònù ó gbà ṣùgbọ́n ní sìn wọn ti á gbà báyìí pé òbí tinubu sẹtima obi kwakwanso kí ló tẹ fi ń pánìkì.
1: bó o la ṣe pánìkì. tẹ bá ṣe fimúfilẹ̀ dáadáa tẹ bá dárúkọ obi kwakwanso even ní kano nǹkan pè gan ni wọ́n ní haram haram ìnáwó dẹ̀ mi bá haram náà ni pé àwọn lòdì sí ọlọ́run gan lòdì sí pé ẹni tí ń darí ìjọba rẹ̀ lọ tí south bá ti parí ọdún mẹ́rìnjọ rẹ̀ yóò padà sílẹ̀ haúsá ẹ mọ̀ wulẹ̀ gbé nǹkan kan wá pé yóò lọ́dún mẹ́rin yóò ṣègbà yóò ṣàwò tó wọn ò rẹ́sẹ̀ wálẹ̀ nílẹ̀ haúsá dípò pé bẹ́ẹ̀ àwọn olè bẹ́ẹ̀ rùmba ẹni bọjà bẹ́ẹ̀ wọ́n pánìkì so nílẹ̀ tó mọ pé ń wòye tèmi o òbí kwakwanso is not a threat tẹ bá wo the entire southwest ọ̀yọ́ bíbá yìí pẹ̀lú little experience ta ní pẹ̀lú bo ṣèyí mákindé ìbò void díẹ̀ nìbò wọn fi ju apm ni ó fi ju void lọ tàbí báyìí pé ọ̀hún àti void wọn jọ mọ figagbága so bí kwakwanso dẹ̀ ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ lọ́yọ̀ state mi ì mọ kódà ẹgbẹ́ wọn náà wà náà ó yẹ pé.
0: ẹ ẹ mọ kọdínétọ npp lọyọ state.
1: kò n ò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ wọn ò sí
0: bẹ́ẹ̀ kọmọdà tó nìsẹ́ndé àdìpọ̀ wọn ti wórí ètò yìí rí
1: ẹgbẹ́ yẹn kọ́ náà fẹ́ fi dìbò kò sí ẹgbẹ́ yẹn mọ́ mo ti bá bí ẹgbẹ́.

0: àwọn development tí ó ṣẹlẹ̀ rí o infrastructure development o àwọn tẹ bá wo ṣẹ́kẹ́ takuntakun tán ṣe ẹ wò báyìí pé no this man is trying to build a new Nigeria bó ṣe build new Lagos so kéèyàn kan máa wò pé òbí kwankwanso ní 2023 ìgbà yẹn náà èmi stan pẹ̀lú kwankwanso capacity kwankwanso antecedent iṣẹ́ tó ṣe ní Kano ó sì speak volume pẹ̀tẹ́ lọ wo bí ọdún mẹ́jọ tó o lò kò sí ilé ìwé kankan tó kọ́.
1: Hello.
2: Ẹ kú ètò Mr. Dowoye.
1: O kọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: Olúwájú Nga ló kọ mi òun pé láti Akinwarin. Now, ó kàn dùn mí lọ́pọ̀lọpọ̀ pé tí a bá sọ̀rọ̀ nípa ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà, a máa ń wá bias in terms of religiosity, ethnicity and political influence. Ayé jọ ti mi náà. Mo ti máa ń gbọ́ láti pẹ́, mo ti máa ń gbọ́rọ̀ láti ẹnu guest speaker wa tó wà níbẹ̀ yẹn, Mr. Akinlóye. Mo ti máa ń gbọ́ comment wọn dáadáa comment wọn but àtìgbà tí mo ti rí tí wọ́n sá lọ́ndà late governor Ajimobi àgbà yẹn mo ti mọ̀ pé.
1: Èyà ó dùn mí gàgà ìpè jẹ́pẹ̀ ni o àbí
2: ṣe ṣe
1: bẹ́ẹ̀ okay.
2: I'm still online.
1: All right. Okay.
2: Now ẹni kejì náà tẹ gbé wá nígbà táwọn náà máa ń sọ̀rọ̀ àwọn náà ń sọ̀rọ̀ under the influence of religion. Àyè gẹ̀ẹ́sì mi náà wọ́n lófin tó de eléégún ló di ẹlẹ́hà fún
1: yín. Káwọn
2: ẹlẹ́hà ọ̀gbọ́n bí ló káwọn ẹlẹ́hà ọ̀gbọ́n. Disturb environment. The constitution should be meant for every one of us. Ẹ̀sìn is personal. Kò yẹ kí n fi ẹ̀sìn ti tèmi díẹ̀ nìkejì lọ́wọ́. Ọlọ́run ràn wá lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà Olúwa Gbẹ̀ngà lórúkọ mi láti Akinwarin.
1: Ẹ ṣeun Mr. Gbẹ̀ngà láti Akinmọ̀rin. Lóòótọ́ ló wà lápá bí.
3: Ẹ kú yálẹ̀ ta.
1: Ó kọ yín àti ibi ẹ ti ń pè wá.
3: Prince Bumi Adefusi ló pé láti agbègbè Àpáta mo kí àwọn àlejò yín méjèèjì.
1: Pápá
3: ẹ rí i pé ìgbà tí àlejò yín kejì tọwọ́ rí ìtúlẹ̀ kan wọ́n ní iná lájà kele máa ń dá sí nǹkan tí kò wọ́n nú ẹgbẹ́ lẹ́gbẹ́. ẹ rí i pé ní ìgbà tí wọ́n máa sọ̀rọ̀ nísìnyí wọ́n ní ní pmo ipe ìbò tó máa dì ipe void ni. Meanwhile ó dàbí ẹbí tó fẹ́ yọ ìrún igi tó kékeré tó wà lójú ẹ̀ lójú ẹlòmíì tí wọ́n fẹ́ ti igi ńlá wà lójú tiwọn inú ẹgbẹ́ òṣèlú apc táwọn wà rògbòdìyàn táwọn ń bá fà á pàápàá jùlọ nípínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ó sì wà lára wọn tí wọ́n ti ràn wọ́n sọ pé àwọn èèyàn máa dìbò void fún apm definitely àwọn èèyàn máa dìbò fún wọn tí wọ́n sọ ní automatically kí wọ́n rán wàhálà tó wà nínú ẹgbẹ́ apc ná torí there is fire on the mountain nínú ẹgbẹ́ wọn ẹ pètò.
1: Kódà ẹ ṣe àdúpẹ́ thank you very much. Ẹ̀yin ara lé ẹ̀yin náà lè máa dá sí lórí Facebook ẹ̀ máa kọ kọ́mẹ́ǹtì Splash FM 105.5 Ìbàdàn. Hello.
4: Ẹ káàsán.
1: Yes sir.
4: Orúkọ mi ni ọ̀gbẹ́ni Ayíǹkò Tọ́lá ti ìlú Ìlọrin.
1: Ẹ ṣeun.
4: Èmi ò bí ṣe olóṣèlú ṣùgbọ́n mo máa ń gbọ́ kọ́mẹ́ǹtì ọ̀gbẹ́ni Ọlájì Akinlóye lọ́kọ̀ọ́kọ́ wa. Ọjọ́ iwájú ọ̀dọ́mọkàn yìí ó máa ń bà mí lẹ́rù.
1: Kí ló dé?
4: Mo ní pé tí ìyàwó wà láti kékeré tí ọba sí lóòótọ́ ọjọ́ iwájú ẹ̀ ó lé díẹ̀. Arákùnrin kan ò kí ń sọ̀rọ̀ tọ́ fún wa.
1: Kábíyèsí.
4: Pé wọn ò tiẹ̀ rí nǹkan tó dáa nípa ìjọba ẹ̀ fi Mákindé. Ìjọba rẹ̀ òkè gangan kí láǹfààní dájẹ́.
1: Ó ní wọ́n
4: ní wọ́n wọ́n. Ẹjẹ̀ nǹkan bẹ ní Yàrá tí mo kó ní Ọ̀yọ́ ní èdè Yàrá yẹn kò jù Nàìjíríà Olúfẹ́sì Abiyúsá sí. Wọ́n ti tipa ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ni wọ́n ti tipa lórí lọ́dà ìjọba yìí. The pinky must be some reason and more than the beneficiary. Àwọn ìjọ pé torí pa àwọn níjọba kan ká wá máa bẹnu àtẹ lórí ìjọba tó ṣì ń bẹ. Gbogbo ọmọ ilé tí pé ìbò tó ń bọ̀ ní ọdún tí ń bọ̀ tí ò bá sí pé wọ́n rí ìgẹ̀ àrùn ìwọlé torí pé ìyá ń jọ ọmọ Nàìjíríà. Wọ́n ní ìsọ fún àríjọ ìgbìmọ̀ pé ẹkọ́nọ́mì da ìbò ẹkọ́nọ́mì ti da
1: òwe bá wọlé táàrí ò bá wọlé.
4: Táàrí ò bá wọlé aláwọn tó compared ju ààrẹ lọ.
1: Èyí mákindé
4: confident ju ààrẹ lọ. Láì kéré pé kẹ́yọ̀ ká lówó dábílẹ̀ sí i. Ṣùgbọ́n ọpọlọ pípé tó ṣe é ṣe yìí. Ẹ kú ètò.
1: Ẹ ṣe àdúpẹ́ thank you very much. Ẹyin èèyàn ẹ̀ bá ń tó fọmẹ́sọ̀ òbí kwakwanso àti Tinubu Sẹ̀tìmá. Bàbá tó láàrin ó wọlé wọ́n ní Ṣèyí Mákindé ìní ó wọlé. Hello.
5: Mi ra lọ́wọ́ ẹ kú ètò.
1: Yes sir.
5: Wálé lorúkọ mi láti fẹ́rọ̀.
1: Ẹ ṣeun.
5: Ìrìn àwa Nàìjíríà dẹ̀ máa ń panú.
1: Kí ló dé?
5: Because emotion ni many of us ti máa ń sọ̀rọ̀ and ẹlòmíì bá pè torí dọ́nà òun ti olóṣèlú one find out very well.
0: Ìrọ̀lì.
5: Ìkíní tí ò bá jẹ́ olóṣèlú. Yóò jẹ́ lóyá sí olóṣèlú kan. tàbí pẹ́ kan tókẹ́ tàbí kọ́ jẹ́ lásàrò tí ń jẹ ìrọ̀rùn lábẹ́ pásí sọ́mà bọ́tà àwọn èèyàn ò lè mú lóòótọ́ ó ṣòro láti mú lóòótọ́ lórílẹ̀‐èdè yìí sì rèwé àrùbíòkè bẹ́ẹ̀ kálukú ló ní ojú tó fi lè wú òye nǹkan gẹ́gẹ́ bí mi ẹ̀rí á mọ̀ pé problem one of the problems ní orílẹ̀‐èdè ni ọ̀rọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ bí mi ìrèké mi ló dájú tèmi ni the first day gẹ́gẹ́ bí mi by the time wọ́n sọ if you move ahead ó rí ẹni tó jẹ ọmọlẹ́yìn títí tòótọ́ if you move ahead ó rí muslim tó jẹ ọmọlẹ́yìn anabi tòótọ́ gẹ́gẹ́ bí mi but in our anticipation tó ń sọ pé tèmi ni the best jésù kò fi kọ́ wa ó ti fẹ́ wá ṣùgbọ́n nínú ìlú ó ní bíkọ́ bá ti fẹ́ wá ṣùgbọ́n tí wọ́n bá ti ní ọ̀sáyé ó ní bàtà rẹ kọ́ jáde nílùú yẹn lọ́tọ̀ it is not by force mo ní bàbá kan bàbá yẹn sì wọ́n ní bàbá abiyara ibẹ̀ náà wá sí dẹ́fà á ní gbàdésù ní gbàdésù ó lájà lóko tí ẹ̀ sí wàhálà ṣe rí ètò tó wà yìí láyé ìgbà táwọn ìdí àgbọn wà ìyẹn ló ti dáa ju nínú pé old muslim and christian ni wọ́n fi òfin yẹn dé wípé ẹ̀ wọ́n pariwo sáwọn èèyàn ìyẹn fi bẹ́sẹ̀ fẹ́ bá sọ òtìlú dẹ̀ sọ̀rọ̀ muslim ticket for me ní èmi gẹ́gẹ́ bí èèyàn èèyàn ti fi tó dẹ̀rù lọ́rùn níbi ni o I don't care about whoever is on the throne ẹni tó sọ wípé ẹnìkan ní òwò ẹnìkan are we God if we see today can we see tomorrow mo sọ pé the way that bí wọ́n ń sọ̀rọ̀ ẹni máa ń pa mí tọ́kọ bá gbé mi ohun tó ló sì lù ọdún bíi kálukú bá ti sọ̀rọ̀ ló ti mọ ibi tí wọ́n fi lọ́sùn ọlọ́run gbà wọ́n ẹsẹ̀ wọn ẹkú ètò yín o.
1: Ẹ ṣeun ẹyin ẹ jẹ́ Adátọ́mì gbangbala ṣàtàǹtẹ̀ wájú ẹyin àti bókàdì fún Yemí Olúbọ̀dé láti orí Facebook ẹ kọ̀nfàmù ẹ lórí live program yẹn pé lóòótọ́ lẹ ti rí ẹyin mo tún fẹ́ lọ bókàdì fẹ́ lómi báyìí àgbà ti fẹ́ Adátọ́mì bọ̀sún ọwọ́ rẹ àmúlélé àtúnfẹ́ bọ́sàbàlà míì lórí ètò comrade inú ọlájẹ akínlóye ẹ ṣeun tí ẹ bá wa sọ̀rọ̀ lórí ètò yìí.
0: Ọlọ́run bá wa ṣe o.
1: Àmì.
0: Ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́.
1: Àmì.
0: A kàn fi àsìkò rọ gómìnà wa kan dákun.
1: Ẹ fi ọ̀rọ̀ gómìnà lẹ̀ ẹ lọ kó fàdúrà ẹnìkan sọ pọ́jọ́ la yín bá
0: lẹ́rù. Olówó kan wà tán yọ lórí àwọn òṣìṣẹ́ ìjọba tẹ́pẹ́ wọn ò dẹ̀ wá wí ẹ̀ tẹ́pẹ́ the deduction.
1: Wọ́n ní contribution pension scheme
0: àbí nǹkan. Wọ́n ní kò sí páwọn gbọ́ rí. Wọ́n ní oṣìṣẹ́ gbà tí ìbò súnmọ́ pé ṣé wọ́n wò yẹn náà fẹ́ fi dìbò president ní kan jọ kan mọ yọ owó báyìí orí ń tàwọn èèyàn ju pé kan tún mọ yọ owó tí ò yẹ kan yọ lórí àwọn òṣìṣẹ́ ìjọba owó tán gbà kò tó wọ́n tekom kò tó wọ́n survive ju kan tún mọ yọ owó kan tẹ́ pé kò ní explanation fún lọ ọlọ́run bá wa ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
1: bó o lẹ́sì wá lọ sórí alúwà báyìí ẹni tó sọ pọ́ jù kẹtìmọ bẹlọ nkọkànnà dọdọ la yín o dàbí bó lẹsẹ sí àbí abẹ discontinence
0: tẹni yẹn sọ. mo mọ baba yìí kò tọ́ tipẹ́.
1: ok
0: wọ́n jẹ́ àwọn èèyàn tó yẹ pé wọ́n súnmọ́ àwọn Sulaiman Sherif Adigun Ibadan Akim Olatunji.
1: ok
0: gbogbo wọn jọ wà ní
1: kíkì àwọn yẹn ni wọn
0: kíkì wọn náà jọ wà ní wọn kó wọn máa ń pe rédíò dáadáa kò dẹ̀ sí ní
1: that statement is inconsequential
0: gbogbo tó sọ yẹn wọn kàn tún wò pé káwọn sọ ni so èmi gan tún bẹ̀rù ọjọ́ àti sùn tí wọn náà pé
1: kò ní ìdí ẹ̀fà gbàlagbà alẹ̀
0: kan já sọ bó ṣe tọ́
1: ẹ̀fà gbàlagbà alẹ̀
0: ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́
1: àmì
0: àlẹ́ máa wò pé torí emotion ká máa ṣe tó tọ́ nígbà tó tọ́ nígbà tó yẹ
1: ẹ ṣeun
0: ọ̀táàlú inú ò máa fi gbogbo nǹkan ṣe
1: òṣèlú alẹ́ ṣeun ẹ ṣeun inú ọ̀dájà akele ojú òní tì yín ẹyìn comrade Olatunde Adebayo akẹ́yìn náà ẹ ṣe àdúpẹ́ god bless you ó yàbọ̀ sún owó rẹ àmúlẹ̀lẹ̀ ẹyin wọlé wà lórí tiktok ó yẹ drop number yín kí n tẹ káàdì sí yín ó yàbọ̀ sún owó rẹ àmúlẹ̀ já polówó ọjà ẹ kú kalẹ̀.
6: ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni lẹ́nu gbangba làṣà ta ṣàkátà pàrà làásùn tọ́.
7: Flash. 105.5 FM. The best and the best. Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge, without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
8: 2 years ago, the biggest radio raffle hit Oyawa's world.

0: tó ibi awilade yìí ọ̀rọ̀ bù ṣe ẹ káàbọ̀ sórí ètò ìṣà olóyè nureni akànbí lágùnà balógun tilẹ̀ ìbàdàn bàbá àṣálẹ̀ mùsùlùmí ìbàdàn àbọ́yọ̀ state
1: ìbàdàn
0: àti ọ̀kan pàtàkì nínú àwọn àgbààgbà tí ń gba ìjọba lámọ̀ràn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ káàbọ̀ sórí ètò ìṣà.
1: Mo dúpẹ́ ẹ kú òun.
0: Sálàfí àlẹwàṣà.
1: Àdúpẹ́ ṣe dáadáa lẹ̀yìn náà wá o.
0: Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Kò ní ṣe yín òní jóná.
0: Àmì àmì.
1: Ojú àyàn gbà.
0: Àmì àmì. Lọ́pọ̀lọpọ̀ ọgbà òní mo ti máa ń gbọ́ tẹ máa ń sọ wípé ẹ̀yin ni Godfather Gómìnà Ṣèyí Mákindé. Ṣùgbọ́n Gómìnà Ṣèyí Mákindé máa sọ pé àwọn ò ní Godfather. Sẹ́yìn tira yín mọ́ Ọlọ́run bí Godfather ni. Àbí kí ló dé tí ẹ fi ń pera yín ní Godfather nígbà tí gómìnà láwọn ò ní Godfather.
1: Mo ò tíra mi máa lọ́rùn mo dì í mo sọ yẹn. Èmi gbà kan lọ́bẹ̀rẹ̀ láti 2016 mo dín ṣe Godfather. Nígbà tá a ti dìbò 2015 tá a ṣe tí a wọlé mọ́ tá a ṣe tá a tó kóra jọ. A ní àwọn kan tá a pè ní concern elders. Mẹ́mbà abẹ ni. Ó ti wà ló wa. O ti firi ẹ a ba kọ ṣe yọ sa firi. Ẹnìkan lọkọ.
0: O ti ṣe fírídọ́ọ̀mù.
1: O ti firi ẹ.
0: Ẹ ti firi ẹ.
1: Mi ni ebi o ni gọ́vnà Ọ̀yọ́ state. Gọ́vnà ló lórí gbogbo. Ìwé mi ni Godfather ẹ. Mo ti máa sọ.
0: Ṣé títí dò ní àdúgbò tó di
1: olùkọ́ gómìnà? Lápá mi bẹ́ mo ti sọ yìí. Bàbá rẹ̀ mo jẹ́.
0: Bàbá wa máa gbọ́ àwọn onímọ̀. Wọ́n sọ wípé èèyàn ní máa ń yan bàbá. Yàtọ̀ sí bàbá tó bá bí ẹ̀sà yé o tó dé bàbá lọ́dí ká fada. Pé tẹ̀yìn ò bá yan bàbá bóyá pòlítíkù fada or mẹ́ńtọ̀ whatever. Even nínú ẹ̀sìn pé mo fẹ́ kẹ́ ni yìí dé spiritual fada mi. Pé mi ní màá yàn fúnra mi ẹnì kankan tètè mi fi tíwá fada ẹ ẹnì kò lè mọ.
1: Òun lọ́yàn mi.
0: Ó wá láwọn ò ní Godfather.
1: Kò sọ lójú mi. Ó ti wá sọ lójú mi. Màá gbọ́. Mo ti béèrè. Ṣé Christian wọ?
0: Ẹ ń sunlẹ̀ bàbá.
1: Ṣé tó bá jẹ́ Christian? Yóò mọ gbàdúrà mi lórúkọ Jésù. Mùsùlùmí ni o mọ gbàdúrà ọlọ́run gbàdúrà mi wọ ọlọ́run gbàdúrà mi torí ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ó sàn wọ́n mọ̀ pé torí ọba tálá. Ó ní kíní kan ọmọ pé torí kíní kankan kankan. Èèyàn kò yé gbolo dédé yóò dédé débì kan. Ó lè yàn ní dédé bì kan. Inú pátì tí a mà nùwà. Ṣé fanáṣẹ́nà gbogbo ẹ̀ lọ́ọ̀lẹ̀ bó ti rí yẹn. Nígbà tó ń ṣe gọ́vnà nísìn. Ṣé ṣe bàbá àṣàlẹ̀ ni. Balo tá a bá pè yàn balógun olùbàdàn náà ni bàbá balógun kọ. Ọ̀gbọ́n balógun olùbàdàn ọmọ tó máa bàbá balógun ni. Mi balógun ẹ̀.
0: Ẹ̀yin balógun ṣèyí Mákindé.
1: Bọ́ bá wa mi kọ̀ ọmọ ọgbẹ́ mi ni.
0: Ó dà.
1: Di mo ti sọ yìí.
0: Lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé ìjọba tí ṣèyí Mákindé ń ṣe sọ ń wu yín lórí? Eléyìí bó sọ pé are you proud of ṣèyí Mákindé?
1: Mo wà ń bí ìjọba kékeré kí lọ fẹ́ kí n sọ. Ìjọba tí mo wà láti 2019 tí mo ṣe ń wà ń bẹ̀ báyìí. Ọlọ́run ló lè ṣe gbogbo ẹ̀ tán. Ntọ́lágbára ó ṣe.
0: Ntọ́lágbára ó ṣe.
1: Mo ti mọ̀ ṣe tiẹ̀ lọ́dún. Ẹnu bá ọdún ìjọba. Tí ọba tẹ lọ́rùn kó yóò resign ni. Tí wọ́n bá ṣe nù ìjọba ẹ̀mí wọ́n resign o. Bí wọ́n bá ṣe tí ọ̀tẹ̀ mi lọ́rùn mo ti. Báwo ni mo ṣe chairman water corporation mo ti sọ fún mọ. Bí wọ́n bá ṣe nǹkan tí ọ̀tẹ̀ mi á resign èmi lè resign o.
0: Kàbíyèsí.
1: Ọ̀jọ̀ mi lójú tó bá wọn. Ṣùgbọ́n díẹ̀ díẹ̀ kò sí aláṣẹ tán. Kò sí ẹni tó máa ṣe tán. Wọ́n mọ dọ́gbọ́n sí i.
0: Tí a bá ní kẹ́ sọ gómìnà Ṣèyí Mákindé over 100 kílẹ̀ fún.
1: Mo gbọ́ ọmọ tí bá wà ní tí wọ́n bá jẹ́ ọmọ tí ń gbélé ọ̀gá. Ọ̀gá ò ní sọ rẹ̀ ará àta ní sọ rẹ̀ ń bá sọ rẹ̀ ṣé wọ́n àpò fèlì ni.
0: Ká gbọ́ nǹkan tẹ̀yìn gan-an sọ nǹkan yín káwá tó gbé káwá àta.
1: Èmi kí wọ́n sọ ẹ̀ ará àta ní sọ ẹ̀.
0: Táà
1: tó bá sọ ẹ̀ nígbà ẹ̀sùn kíkí ni yóò wù tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ̀yin náà sì sọ nǹkan yín gbà rẹ̀ tún lẹ̀ sọ rẹ̀. Forty-eight kí lọ sọ fún bàbá mi pé ọmọ tí ń gbélé mi fẹ́lì yóò fi 3 kún yóò gba 51. Ọmọ ọgbọ́n ni ọmọ tí ò kú.
0: Kò fẹ́lì.
1: Mo ti yẹ o.
0: So ṣé ká gbé ọ̀rọ̀ Ṣèyí Mákindé sọ́dọ̀ ọmọ tí ò kú ò fẹ́lì.
1: Kò fẹ́lì bá tí ò kú.
0: Èyí wo ẹ ṣe Mákin gidi o ọmọ tí ò kú ò fẹ́lì. O túbọ̀ sí pé.
1: Ọba tí ń bá fún ní score nísìn. Wọ́n pè é mà ti ṣe bẹ́ẹ̀. Kí ló jókòó síbẹ̀ sí? Ó mi pẹ́ ẹ̀wọ̀n jọ ń pé mò ń yẹn. Àbẹ́jọ́ ṣe kan. Èmi kì í ṣe irú ẹ̀. Èmi kì í báyàn ṣe.
0: Oda, awon yen so pe opolopo awon yen tin benu joba se Makinde lasiko yi. Won kaluku kan de mo bi ologbo won du lasiko obo ni. Pe ti ori kon kaluku na lati jeun ti e ko to di pe yo better. Tori pe Bolarumi na ti wa nu awon igbimo tin gba joba yi lamoran tetere do pe awon asiko kan wa te jo sa grieved. Ngbo ya won ko gwo isabe Bolarumi na nje lonu joba. Ngbo ya won kan ku nbe ni. Won kan ba wa se mo ni won kan lo da. Awon PDP bu wi kele.
1: Ta ma ta ga wa yin won grief ma ta se. Emi lo lori mo.
0: Ah.
1: Mo so pa ti mo li
0: ka. Bolarumi si wa lada yin gba na.
1: Ajo gbogbo wa jo wa ni.
0: Gbogbo wa Bolarumi wa ba ni si. Mo Bolarumi wa ba ni si.
1: Ede aye de lo de mu. Mo bi mo ba ti nbo bi se ma ri ni e. Bi bo ba ti nbo ma sa kesi. Wa ti ndi 1.5 years. Odun kan bo sibo. Adu ni omo mu. Ede egbe ti se jo egbe federal. Se won to ni. APC se won to. So.
0: Won to loke isale ni won ti to.
1: Loke. Ngbo loke.
0: Ah, gba wi wi loke bi ti Oyo State.
1: Eh, wo lo gbo. Awo ja nkan kan bo ti soke ni gbo gbo. Ta lo dun won.
0: Won so pe mi ti fe tele yen da ijoba tori pa won to die kan. Ijoba se Makinde, pa won to die kan tin sa ku lodo yin. Iru Bolarumi ni se do wa tetele o ti ku lodo yin. Odo yin ni en to je mo nbo. E je nka won. Bolarumi ekan loselu lo nti e. O ti ku lodo yin. Ambassador Arapaja ekan loselu ni o ti ku lodo yin. Abasi Oloko ekan loselu ni o ti ku lodo.
1: Abasi o ti so mo nku Olohun wa ni ru Ebo to n ba de nje ta won wa ba mi. Mi ti gbo. A to to gbogbo ti awon yen won wa ba mi won so fun. Won si n ba mi soro.
0: Arapaja wa ba yin.
1: Ba mi soro. Kini Bolarumi ba mi soro.
0: Nigba ta pada wa ba yin kile so fun. Nigba ti so fun pe o fe ku lodo se yin
1: o. Kwalo so fe dibo governor ni.
0: Okay.
1: O si sadua fun.
0: Igba
1: te wa po ko. Igba te wa po ko.
0: Igba te wa po ko fe gbele kile wa. Okay.
1: Iko wa.
0: Okay.
1: Igba ti mo gbo po fe gbele, ko to di po fe gbele. Allah fe se ranti Adedibu.
0: Okay.
1: So ranti.
0: Beni.
1: Gbogbo awa ta je kankan. Gbogbo mo pe.
0: Okay.
1: O pe Sarafa, mo pe gbogbo ati gbogbo to fe se governor. Tori e ti o ba je omo leyin Adedibu. Yo je lo omo leyin omo Adedibu.
0: Beni.
1: So o de pe ola ni ni o re ye gbogbo won jogo gbogbo mo gba ti gbogbo ni na wa o wa bi wa la faja ola mani olorun wa Abuja to ba de pe mi o bo ni o ti wi fun mi pe on ti lo ba je omo bi o ti wi on to wa ba mi pe ke n pe awon po mo ti wa fe pe yin po kini o wi ko gbe phone mi mo ko mo ti o wi fun mi ni a si rira
0: Arapaja o gbe fonu yin mo.
1: Be mo so fun o.
0: Se wa fi atejise so won si pa Arapaja mo mo pe o gbe kila de.
1: Eh ma e ti o gbe fonu ya ka atejise. Se yo bo won ri fonu mi.
0: Sa Arapaja tin snob yin niyan.
1: Ko snob mi.
0: Ki wa lo de?
1: Oju Oju o ma ti. O ni o si so fun mi.
0: Oju o ma ti.
1: Be ni.
0: Se nkan ti ju ni to se ni.
1: Won du ojo da. Won na so.
0: Eyin le so pe
1: oju o ma ti. Awon to ba mi to lo fe dibo. To si te kinisita. Ti bo won la fe dibo. Mo ni Olorun ba ise emi ise pe gbogbo to ba lo fe dibo gbogbo awon egbe to wa iru awon to tun ba soro yi ko la de nkan kan gbogbo re won wa do mi mo fe dibo mo ni Olorun ma faru barika si o mo ba ti ri be gbogbo wo to ri hun kokan yin o mo ti so fun yin ni station yin di abibe kan omo ata ti ala ya ata ni lora won gbogbo ata to ba ku be won lo o to ba ti sumani si gbogbo wa to je
0: yo to da ko
1: be nikan so kokan yin iya ata
0: atomo olo ata
1: ata to ba ti wo be
0: won lo
1: bo ti ri ni
0: so lowo lowo bayi Arapaja o gbe fonu yin mo
1: o mo ti oso
0: ko mo ti oso
1: eni o mo ti oso
0: won wa so pe awon eyin agba
1: bo mo ti ta ko pe mi o
0: eyin agba wa bo e so wi pe ti oke o ba lo ba mo o si lo boke
1: n ba wole to ba ri wo po o si ni ko
0: e ti ko lo na
1: o ti se ru e ri ni mo ni ah mo se gan bayi to dun mi mo si wa lo ile ni e pin si le o because o mo pe
0: o ti o se beri fun yin Arapaja ti beri fun yin to ni kan so pe o si nle
1: ero emi ma po wa le mi le ba so pe mo wa o kini o so mo pe e ti o ba ye ki o woju e gba mi to ba ti se nkan to ri pe ah mo si se si so fun lagbaja bayi o to ba ti nbo lo pe e pe si le o e ti mo ri awon to saju wa na se beri
0: okay now Arapaja se wa lo nisin ati Bolarumi to no ba yin se mo se yo reduce ibo se yi Makinde ati APM
1: ai de bibu ma ba fe de bibu a se o ti ni so a ya bo won lo a tun joko o bo ti mo ni e kede
0: se po won pada ni
1: dada tanja ni
2: won ti lo odo sarafali ara paja ti lo odo sarafali
1: omo mi na sarafali o wa njo dan se kini adedubu sarafali ba pe ni se odan lo dada ati tesi ati gogba ti mo ba wa ja ni a wa oja eyin le nwo bae
0: but lo to la mo ko ya gba abade ni yin e si ni fe ki ko baje be ni agba abada tagbe egbe sugbe egbe apm le si lowo lowo bayi
1: beni
0: egbe apc sarafali nse
1: beni
0: ninu egbe apc o si ni candidate ti won ninu egbe apm bi bade kan bi leyin gbe dani
1: beni
0: sarafali si so pe ohun ti ni ati leyin arapaja arapaja ni o si deny e won ti jo lepo bayi
1: o ti ya photo mori mo mo bo ni si mori mori ja rere mo juwo si o ko down ni o
0: now Bolarumi, only Guatua candidate,
1: Labia Soro, in a resumote me, my baby sorrow. Bababo Wani, Mona, I won't pay. William Bansor.
0: I want to come so at Bolarumi, at a quite the common, and Value can lose you, because in Kajavis.
1: Ah, value. Can I pay value?
0: We won, the Larry Musil.
1: Ah, I saw your own word, but my uncle, I saw Kusan go dark on my panic on the Larry.
0: Hmm.
1: It was alone. Oni Larry kini sebi local government chairman ni akala se tan ko to de governor local government chairman lo fe je pada pe da pe ba bebe mi lo ba ore mi olodun foriji ore mi ni chairman o gbo ma so north engineer Lawal o na nbe ni egbe APC nisin to so pe ah e da ko ta pe ah e je se ma ta mu ladoja ebi lo di kini se oni value ama o fa statement ni oro olohun o ri be en to ba gbo olohun gbo ko ni value ama mi o ko se anti o ni value to ba ni bi were ni value ni bibo
0: eh
1: oda wo ni bo to draw ri
0: eh
1: oya ka ti were te ni lo fi win so no fa statement ke ko ma so pe ni ko ni value value ki lo gbe value
0: honorable Ogundele Johnson ti so du ekun dibo yi ndo ba nipinle oyo le asofin kule lo bye bye on ebo Ogundele Johnson asif o wa ni le lun wo fun ni le asofin kule oyo ori re state constituency lo go mo so ayo o so wi pe taparapaja ba ni to ba gbe won ni osilu ni o ye kakala o lo lele keji ti o se joba
1: on da lo taparapaja ijoba ti to ba pe akala arapaja ko wi un
0: eh Ngbelarumi oni ka gbe larumi gba lu balu o lo ye kakala o lo lele keji
1: e ba wa ba ko kan ore egbe wa niyan balu kini oni e mo ko ni balu lo fi se akoko oni ta fe fun se ta wa pe mi lo e ala paja ni mo mo lo government house njo ta bura a si ja
0: now oro ti eh Ngbelarumi atara paja o ti wo si egbe kan ti e tori pe
1: o ma jija agba emi legbon emi laburo bi ati ma se banu
0: eh
1: o so ta
0: o ti foju won wi pe awon awon Ngbelarumi won ti lo gba ile egbe PDP ni lete pe awon gun wike awon ti take over party office then arapaja o ti wa glerin pe won ti se party office ni mele ti won ti take over be won ti gbe
1: fini party meji ma ni be
0: eh to ja lakoko te ko lo to tu wa to si mo le bridge yen
1: ah loyun ma party office
0: be awon Ngbelarumi ti lo gba be
1: party office wa ko wo party office wa nbe ni oke ado so ri yen
0: now
1: ibi ti ti jade ojo ile ade ojo ta gba ni o ti expire ke o ma jo ma nlu
0: kan jo ma lu
1: ah ko kan yin
0: o da na ibi ti won lo nisin ni wi pe oro ti Ngbelarumi ti wo segbe kan
1: ko wo o lo se le ba ma ti oku
0: mo mi pe oro yen ti wo si pe inu egun wike la won wa nti won ni mo mi bo ti wa glerin pe won si lodo gomese Makinde mo nso arapaja na ti wa glerin pe won ise fun Sarafali ṣugbọn e so pe baba olopo eyin abase oloko won ni tawon ba ti de
1: o mo ari mi
0: ṣugbọn ti gbọpọ ti paint ile ibi party office won kankan ni color APC abi nkan
1: kini eyin ni se
0: won le re o le se se lori yin ti o fi tun ni
1: won si rent ile re ero gbagbo eyan le ma sapuko kọlọ pe orent ile yan ba je se ti jo wo ore won le re bo bi ile re so wo ni eyan mi bo ti de gbe won ala ala omo mi ni so ri
0: se mu aba se loko mole ni joko
1: mo gbe mole bi to ba wu lo le lo ile mani kankan mole ibi to ba wu lo le lo andi ara omo pa njo anjo awon ni kan baba kan ma gba lo ran baba bu lo jije ara njo mu nice anjo lo anjo lo anjo lo ebi mo ni bu o gba to ba di pam ta ba en ka ko le yan ko ti àwọn dàrúgbò de orú bọ̀bá oṣù olókùnrin ọlọ́ òkun yọ ọmọ bọ̀bá yọ ṣe sì mẹta wà nísìnyí.
0: lọ́wọ́lọ́wọ́ báyìí
1: ó dàrú.
0: ó ń dàrú lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin àgbààgbà náà lẹ́sìn iṣẹ́ bí ó sì
1: tó. a ti ṣe.
0: ọmọ yẹn ẹlẹ́jà wà lórí ètò oúnjẹ jọ ibrahim ọlárẹ̀wájú ajibọ́yé
1: notice
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n sọ wípé kò sí nǹkan kan tó sọ wípé arápájá ò sì lè bá sí ìmákindé ṣe ká tó dìbò.
1: ọ̀gbọ́ta máa sọ lè bọ̀ no permanent enemy in politics. kò sí kì í sọ̀tà ọ̀dà àníṣe.
0: àbíká àjọ bọ́ọ̀lù lórí arápájá tàbí parí ètò ìnibí àwọn òtí ẹ̀sílẹ̀kùn fún yín bí àwọn òjì
1: ẹ̀wọ̀lẹ̀. ọ̀dẹ̀sí fúta ni ó lè sá pé bóòlù ó sì pa n bọ́ ti bá ti kúrò ní n bọ́ lé rẹ̀ bọ́ba fẹ́ lọ yóò ilé rẹ ṣe lè rẹ ṣe lè mi ni yóò sì lẹkùn yóò tún bomi fún mi. mo pè ní ìsìn nǹkan ọ̀rọ̀ mọ́gbé ó lè má gbé yóò pé o ti máa tí mò ń pè fún olóò tí máa gbọ́n tí mò ń sọ yìí. olè tó bẹ ti ń ṣe wàhálà ó gbogbo ẹni tó fẹ́ dìbò a ṣe gómìnà a ṣe nǹkan ó rí pé ìbàdàn lọ́pọ̀ mẹ́ wọ́n sì ní yàrá kan ní ìbàdàn ni. ọmọ pé ọ̀rọ̀ ìbàdàn ṣòro dá sí.
0: fèrèsé rẹ̀ ló kàn pọ̀
1: bẹ́ẹ̀ni torí àwọn tí wọ́n máa ṣèjọba náà ni kán lè ríbi tí wọ́n gbà bọ́ta ibẹ̀ náà ni ó tún gbà wọlé.
0: now wọ́n ní ta bá ń sọ̀rọ̀ pa pé èèyàn jẹ́ èèkàn nínú òṣèlú àti nínú oyè pé sàràfà àlè ó jìnà sí bímbọ adékan bí fìfì pé nígbà tẹ gbígbà bá àtọmọ sẹgbà ẹran pé àpé apm pẹ ti wà lùdúró láti lulẹ lẹfi lọ rè gbígbà adékan bí sẹgbẹ sàràfà àlè pé yóò pò mọ yẹpẹ báyìí ni.
1: wọ́n gbá bọ́ọ̀lù work of tennis ọmọ kan bẹ́ẹ̀ 19 ni ẹ̀yà yóò dá fún yín o àwọn kẹ́kẹ́ ẹ̀ máa pé
0: messi
1: àti àwọn kíní gbogbo gíngé ọ̀rọ̀ orílẹ̀ yẹ bó ṣe lùlọ́ ti dínà maradona bọ́ fọwọ́ gbé bọ́ọ̀lù wọ́pẹ́ ṣe fáwọn àsìkò ènìyàn ayé ìràwọ̀ sí láyé tí àwọn ẹnìkan bá yọ ní ìsinmi òní wọ́n àṣìṣe mọ́ ẹni tọ́lọ̀ bá ti lóun ó ṣe tiẹ̀ ọgbọ́n èèyàn tilẹ̀kùn yóò ṣe o èèyàn iṣẹ́ ọ̀rọ̀ òṣèlú kọ́ yẹn mélòó ni gómìnà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣèyí mákindé ti bá wọn fà tá n fà 2010 n fà láti 2007 ní ti n fà tó fi wá di báyìí mélòó lóun náà àwọn ọlọ́pàá fóun àti ládọjà àjọ dìbò kábàáyé ni táwọn tó a pín ẹgbẹ́ wa tó di mẹ́rin kò tuntun lójú àwa.
0: eléyìí tẹ sọ pé no permanent enemy no permanent friend ni nínú òṣèlú so ṣe é ṣe kẹ́yìn inú òkú lọ́dọ̀ ṣèyí mákindé àti apm kẹ́ bọ́ síbòmí.
1: ilé lọ bẹ́ẹ̀ dúró kí n mọ̀ wá kí n mọ̀ fẹ́ jẹ́ kí n mọ̀ fẹ́ jẹ́ èmi àtúnṣe lọ́yẹ̀ kí n mọ̀ wá ọmọ mi bá fẹ́ ṣe tábúrò mi bá fẹ́ ṣe mọ òní tá a kọ́ bàjẹ́ a tún pàdé gbogbo àti gbogbo ẹ dàrú pẹ̀lú àwa ayọ̀ ládọ̀jà a ṣe gbogbo ẹ gbogbo aládọ́ṣe àbí kìí ṣe bẹ́ẹ̀ àbátọ́lọ̀ ṣẹ́kù níìsín gbogbo tí kálukú bá ṣe yọ́ fàbọ̀ fọlọ́run.
0: ṣe ìlẹ́ yìí dúró tí àti apm ẹ̀ ní kú ń bẹ̀.
1: àgbà ya mọ̀dà yẹn.
0: tẹ́ bá fi lè kú lọ́dọ̀ ṣe yìí.
1: 2023 ọ̀fẹ́ yìí.

0: abamile o bo ti di ne o da ru bayi olowo si to awon na gbadu adake ko du ma yan
1: awon eyan kan so pe gomina seyi makinde o nlo lati ke ya ase ti o po gan ati yo sagari ti a e ma gbo won ni yo si kasamu ti o po tori wi pe
0: omo kalitani
1: uto akilitale yin ba pe won lo sagbodo sagbon to ba le sa
0: to fi se
1: ko sa idaju pe bimbo ade kan bi wole kati re le ba bo won ni tori pe case re do EFCC pe file re ga bayi ni e si ri pe lai pe lati gbo ko EFCC tin pe o tin send the address pe hey ikule oyo
0: mo gbo
1: e sare kabakaba won ni gbogbo nti ibani ni o fi ta pe ani se adikan gbodo wole kati re le ba bo won ni be ko yo sare se ri oni bale
0: wo to wa le se yi ba ya di re wo ni kan be Eh, wo wa die mo ma wa mo ma wa wo ma wa ni an wa die fun ke emi o ri si gbogbo ru
1: won lo te yo koja ti yaya
0: belo ejo iwa ba se ba je be yaya belo so gbo so wa die mo ni an yo dibo ni ko giun na se ni eh o je kini kan eh o ji nkan gbe ejo ma gbe n ba ti subu ba ti nbo gbogbo te ka lu ko ta gbara to ni won ni loni ni o
1: gẹgẹ bi agba ti n gbajọba ilamọran
0: bẹẹni
1: kilo te se gba gomina lamọran pe kilo to n ta ko mi nira ajọba abile jẹ ki ijọba abile olominira na why you opposing the government autonomy
0: gbogbo wa mo n sọ ọkọ tako
1: gbogbo
0: wa mo n sọ
1: wọn sọ n bi debate wa
0: gbọ debate ẹyin
1: wo gbantori ta se ni conference center icc wọn sọ pa awọn support to government autonomy
0: icc wọn ni
1: mo mi n pe international conference center
0: mo pe to pe nu pe ko fo ko ti gba o ta ti mo ba so ko da mi ba nba nu en to pe je won je won se bayi se bayi se bayi
1: kilo ti won
0: wa eyin nanu eyin na le je o se kini
1: sa wa la ko se
0: be na da ni ICC abi ka MCC mo de o se
1: a ti e
0: ma ti o ma ti gbo mo gbo mo lo di bi ba to be se na ni gbo mo gbo mo tun de ta ti o to raye sise mo
1: mo ta ti ko mo pa bayi
0: a dupe lodo lo
1: o ye ni ke so fun li asofin ko ye pe kan lo approve lo ni ko we autonomy
0: yo ha mo ba so se se to na mi
1: ni se ti mo ran yin o baba ti te ba gba kin ran yin se
0: bo bi mo gba o si se o si se ma wo
1: ti abi lo mi nira
0: ti wo ni wo so lo mi nira tele mo ya jo se ni ma lo mi nira bi ti se joba re mo bo to gba nigba na ni se n to ba ti gba eyen so fa wa a si lo ba gona n ti lu mo to so fun wa ni o awo so emi o ko si tenu mi o gba mo ma so npa gba tọ ba mọ n tọ kan ta n si titi.
1: tura wọn yẹn sọ pé ọrọ òmìnira ìjọba abilẹ ni wọn fi rún
0: yín
1: ni wọn fi rún ẹgbẹ yín.
0: ẹ mọ rún ẹgbẹ wa.
1: pẹ ẹ fún ìjọba abilẹ pé láyé ajimobi ìjọba abilẹ fọnkṣẹ jùgbà ti ṣe yìí lọ pé lórí òmìnira local government ni wọn fi kanta yín.
0: ajimabi akànjí ọlọrun forí yìí.
1: ami
0: ọrọ ìbàdàn ló ń sọ wá nǹkan mi sọ sọ mi.
1: ẹ fẹ sọrọ n pa òmìnira ìjọba abilẹ mọ.
0: àní mo gbọ ṣé bọ ọrẹ mi ni.
1: kódà mo fẹ́ káwọn aráàlú bá ń dá sétó yìí sẹ́ẹ̀fún ọláyè kan pé ìwọlé.
0: èmi náà padà lé.
1: kódà
0: ẹni tí wọ́n padà lé ọ̀pọ̀ tọ̀sán tó kù sọ́ńtà.
1: 070-6949-3000 070-1447-5770. ta ló wà lójú òpó yìí ó kọ yín àti ibi tẹ̀ tí ń pè wá.
2: orúkọ mi ni àfi ìmọ̀rúfa láti ìlú ìkan.
0: ọ̀rìndín náà
2: mo kí bàbá wa ń bẹ̀ yẹn ọjọ́ ìdánilágbára náà
0: àgbà
2: dáadáa ni wọ́n àgbà dáadáa gidi ni wọ́n. èpè oṣù ní gan ni mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé gómìnà wa ó ní bàbá tí wọ́n máa ń sọ ni àwọn ò lẹ́nì kankan o àwọn ò ní bàbá àṣálẹ́ o ẹ àgbà dáadáa sì ni kò yẹ wọ́n mọ̀ gbé yín pamọ́ ẹ kù iṣẹ́ sà.
0: ẹ ṣe mo dúpẹ́.
1: ẹ ṣe mo dúpẹ́ ẹyin bẹ ó wáyẹ kí gómìnà náà fúnra wọn náà wá bóde kan sọ pé mo ti wá ní gọ́fàdà báyìí o ẹyin bàbá yìí bá yọ ní gọ́fàdà mi o
0: ń yọ ni ọmọ tí bá ń yọ ọba ti gbé lọ́wọ́ ẹ tó bá ti sọ̀rọ̀ pé òní gọ́fàdà yóò náà wò mí lẹ́yìn báyìí.
1: tó bá ti sọ́wọ́ wò yín lẹ́yìn kúrọ́ bá sẹ́ẹ̀ rí mi
0: o ọmọ ọjà bá ní sọ́wọ́ ọjà bá kan máa pọ̀ wò ní ọbi wọ́pọ̀ ọmọ bó ni wọ́pọ̀ ọmọ jaba lo
1: sọmọ jaba kan mọ kó wò ní baba asalẹ
0: ọmọ ni ó pọ̀ wọn ti ni sọmọ jaba tí ó pọ̀ wọn ni
1: kò sọmọ jaba tí ó ló wò ní baba asalẹ
0: ìṣáká ọlọ́pù oríjì ní baba asalẹ rẹ ó fẹ́ bọ̀dá ẹ bọ̀ ní ẹ má bọ̀ mímọ̀ bọ̀
1: mo fẹ́ gbìyànjú àti wo tí àwọn èèyàn sọ lórí facebook
0: sọ ọmọ kà fún mi dáadáa wọn mọ sọ
1: sọta ta ló wà lójú òkó yìí hello ọ̀rọ̀ tó bá dá ní lójú kì í kọ́ ni lẹ́nu
2: ẹ pé ètò
1: yẹ sí ma
2: mo kí bàbá wa ọlọ́run ìjọba ibùgán ẹni fún gọ́vnà jimobi gan kódà kan lè má sọ̀rọ̀ wọn dáadáa tó wà dáadáa ni wọ́n pẹ̀ fún wọn tán ní wọ́n bá ní wọn ní gọ́vnà ògbó kún fẹ̀ bí ọ̀fẹ́ náà ó sí ọmọ olókùn náà ti fẹ́ tó
1: ẹ ṣe àdúpẹ́ ẹ ṣeun ọ̀rọ̀ lórí godfatherism ọ̀gá Michael Látúbọ̀sọ náà gborí wọlé agbára thank you so much Bashiru Ahmed Olúkayọ̀dé onísà help us to tell governor Ṣèyí Mákindé to reverse Ibadan circular road corridor gbèsè 75 meter setback initiated by Babaládọ́jà ẹgbọ́.
0: A ṣe
1: ẹ tún ṣe yun
0: náà circular road tó rí yẹn nígbà tá a wá ń jọba Ṣọlá lábẹ́rẹ́ Ṣọlá lọ́hùn-ún náà kó sọ̀rọ̀ ọ̀nì Ṣọlá.
1: Hello.
3: Ọ̀gá mi wà fún ètò.
1: Ẹ ṣeun.
3: Kò ní ẹ̀rín lágbára náà.
1: Àmì.
3: Mo kí bàbá wa Ìbá Olúyẹ̀lẹ̀. Pẹ̀lú ìbọ̀lá ọlọ́ọ̀jà Tọ́lá Jẹ́kẹ̀mí ń gùn fún wa.
1: Àmì.
3: Kò sí tàbí máa ń gbọ́ ọ̀rẹ́ ẹnu wọn sínú ìyẹ̀kúndé sí wọn kò tàbí dáadáa ni wọn. Bọ̀ ìbéèrè mi ni pé ṣé kò jẹ́ pé bí àwọn fi agídí lára wọn bọ gómìnà lọ́rùn gẹ́gẹ́ bí gọ́fàdà. Gómìnà sí Tọ́lá ẹ̀mí yìí dá o báwọn ni gọ́fàdà o.
1: Ẹ ṣe àdúpẹ́ ṣe ẹ tún gbọ́ tẹ́lẹ̀ náà sọ́ba.
0: Màá gbọ́ ẹ tí ẹ bá sọ lójú èèyàn tí ò rí yẹn jà. Ẹ mọ lẹ́lẹ́rìí. Ní àdá ń sọ̀rọ̀ mo ní ń gbọ́ mọ̀ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ pé o ní gọ́fàdà.
1: Ṣé lóò tọ́ ẹ sọ sí ju wọn.
0: Bọ̀dé George wà bẹ́ẹ̀ bá wa ṣàkábá lógún Èkú.
1: Mo
0: ní mi gọ́fàdà ẹ̀. Mo ní ìyẹn ṣe wà tí ò ní ní
3: ọpọlọ yóò lè dáàrú.
1: Àmì.
3: Ìyá Oyè láti ayé tó lè gbẹ́dà tó rà
1: lórí. Ẹ káàbọ̀ sórí ètò yìí.
3: Ẹ kàbọ̀ kí bàbá wa o. Ẹ̀mí yóò gùn o.
0: Àmì sà.
3: Ẹ̀rọ̀gàdẹ́rì kẹ́mí kan níbi ọ̀rọ̀ yẹn ni pé tí ẹni náà rí Mákindé bá sọ pé àwọn ò ní Godfather. Ojú mi ojú tèmi kan fi wo ọ̀rọ̀ yẹn ni pé sẹ́mi pé Godfather. Godfather a máa là lé ẹni tí wọ́n bá jẹ́ pé òní ń darí lọ. Godfather a máa sọ pé iye iye mínísítà tó gbọ́dọ̀ yàn rèé. Wípé wọn ní àwọn ẹyẹ lẹ́yìn lè máa fún wọn fún ọ nì. Làwọn fi wò ó pé àwọn òní Godfather ìlú Babawa jẹ́wà náà ní ìsìn. Àwọn ń tọ́ wọn sọ́nà mi láti má le ṣubú.
0: Bàbá sì wò lọ́lé gbọ́.
3: Tó o bá yà ń bẹ́ẹ̀rù wò pé kò lè ṣe Godfather bàbá nù. Bàbá jẹ́ bí àgbà olùtọ́sọ́nà fáwọn. Tó o bá yà ń tí wọ́n yà lò èkó rẹ̀ níwọ̀n wá mọ̀ tí wọ́n fi kalẹ̀.
1: Ọ̀dà ẹ ṣe àdúpẹ́ ojú òní tí wa Mr. Funṣọ́ ọmọ ni yìí láti parí ìmọ̀rí tẹ̀ ń sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì lórí WhatsApp ṣùgbọ́n WhatsApp bí tẹ̀ ń sẹ́ndì ẹ̀ sí kò sí lárọ̀ọ́wọ́ tó mi ẹ̀ bá ti lo nọ́mbà ilé 08079437601 ìyẹn ni WhatsApp tí mò ń lò dáadáa Mr. Funṣọ́ ọmọ ni yìí láti parí mò ń rí ìdàndàn ó jọ ń pẹ́ ń sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì lórí WhatsApp ẹ sì mo dúpẹ́ ó pàtàkì lọ́wọ́ yín bàbá olóyè Nureni Àkànbí Ìbá Olúyọ̀lé tí wọ́n jẹ́ lágùnà balógun tilẹ̀ Ìbàdàn àti bàbá àṣálẹ̀ mùsùlùmí ilẹ̀ Ìbàdàn ìkan nínú àwọn àgbààgbà tí ń gba ìjọba tí ń bẹ́lòdè lámọ̀ràn lórí bí ó ṣe dá ẹ ṣe ó tà pè yín tẹ́ ẹ jẹ́ wàṣà.
0: Ẹ sọ orí ẹ tọ́ sọ̀rọ̀ tọ́ yẹn tọ́ sọ nǹkan tí ń sọ ni ẹ ìyẹn lè fún yàn mọ̀ràn ni kì í ṣe dandan kọ́ gbà.
1: Tó
0: ọlọ́ o lè fún yàn mọ́ràn ọba àwùkọ́gbà
1: ọba àwùkọ́gbà tó ọlọ́run bàbá ṣe ànídàmú àmọ̀rí yín bá ojú òní tì yín nígbà tí wọ́n ń bọ̀ wọn nìkan wá gbọ́láhàn aṣírù òun náà wà pẹ̀lú bàbá pa yín nù àbí ẹ̀sìn ẹ̀yìn abiodun adéwọlé ló kọ mi mr double a grace ti dé tí ó kàròyìn fún wa lédè gẹ̀ẹ́sì ẹ mọ̀ gbogbo ń bẹ̀ spice fm ni ẹ mọ̀ gbọ́ ó dijọ́ friday lórí ètò ìjọba àbílẹ̀ laago márùn rọ̀lẹ́ títí ìgbà náà mọ̀ sọ pé lẹ́yìn ọlọ́run ìwọ ló kàn after god na you mọ̀ dáhùn o wọn kò bọ́ bọ́ọ̀bọ̀ ọlọ́run mọ̀ sọ pé lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tún ní 08079437601 ní nọ́mbà mi ẹ̀lẹ́ ń bẹ̀rù ẹ̀kú kalẹ̀.
4: Slash FM 105.5.
5: Quick, charge it 240.
6: Hot news, cool vibes, sports, and more on the internet.

0: 0813473145. 0813473145. See you there. With my life.
1: Omi ni ra ko fi wa ga.
2: Kàkà ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
1: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
2: Àfi bí ẹni wí bí àná ni.

0: kejì káṣíẹ̀.
1: Káṣíẹ̀ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ̀ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́ tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 20. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
2: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì káṣíẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa

0: 0813473145. 0813473145. See you there. It's my life.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìkí fún ọ kúkú mọ́ nínú. Gbéraálẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0807-112-4000. Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Mo ti bẹ̀rẹ̀ kí o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
8: Flash FM 105.5.

bẹ́ẹ̀ni ọ̀hẹ́ jẹ́ kí máa kí wà kábọ̀ sí àkọ́tún ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti nàìjíríà tá a mọ̀ sí bible society of nigeria ṣe dáadáa ni ṣàlàáfíà làbá yín mo lérò wípé gbogbo àwọn ohun tó ń jẹ́ bí ìṣòro ọkàn wa tàbí ohun tó dàbí ọgbẹ́ lọ́kàn wa tàbí ohun tó jẹ́ ìrora nínú ọkàn wa náà la ti ń gbìyànjú láti gbé tọ ẹsẹ̀ àgbélébù lọ àti láti rí dájú wípé à ń bá àwọn èèyàn tí wọ́n lè gbà wá níyànjú tó jẹ́ wípé àwọn náà lè fira wọn sínú ipò tá a wà tí wọn ní máa dá wa lẹ́jọ́ nípa ohun tá à ń là kọjá látara eléyìí a rí wípé díẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ni máa fúyẹ́ lọ́kàn wa àti ní ara wa ní orúkọ jésù kristi olúwa wa eléyìí tí àwa ń pè tí a sì ní ìgbàgbọ́ nínú rẹ̀ wípé òun gangan náà ló lè bá wa yanjú ìṣòro wa yóò yanjú ìṣòro kan wa wa láṣọ ọlọ́run tẹ́miládé àlòkò òun lorúkọ mi náà sì ni atọ́pin ètò yìí tí à ń pè ní ìwòsàn ìrora ọkàn ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ni a bẹ̀rẹ̀ pẹ̀lú àkòrí eléyìí tó ń sọ̀rọ̀ nípa ìrora ọkàn gangan kí ni àwọn nǹkan náà eléyìí tó ń fa ìrora ọkàn kí ni à ń pè ní ìrora ọkàn gangan irú àwọn ìrora ọkàn mélòó oríṣiríṣi wò la ní nípa ṣé a ní ti ẹ̀mí ni ṣé a ní ti ara ni ṣé a ní ti ìròrí ni ewo gangan ló lágbára jùlọ báwo la ṣe wá lè gbé ìgbé ayé wa pẹ̀lú ìrọ̀rùn kódà tá a bá ti ẹlùgbàdì àwọn ìrora ọkàn wọ̀nyí gbogbo ẹ̀pátá náà ni a ti bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá eléyìí tá a sì tún tẹ̀síwájú nínú rẹ̀ lónìí lórí ètò ìwòsàn ìrora ọkàn ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ètò wa ẹ̀yin tẹ́ bá gbọ́ ètò yìí ní ọ̀sẹ̀ tó kọjá ẹ rí wípé a ti mú abala eré oníṣe eléyìí tó kún rẹ́rẹ́ dáadáa wa ṣùgbọ́n ní ọ̀sẹ̀ yìí díẹ̀ ráńpẹ́ òun náà la mú wá láti fi tọ wá sọ́nà láti tún fi jẹ́ ká ní òye àti ìmọ̀ púpọ̀ nípa àkòrí eléyìí tí à ń jíròrò lé lórí ẹ jẹ́ kí a gbọ́ eré oníṣe ráńpẹ́ iná nígbà tá a bá wà padà dé àwọn ìbéèrè tó lè máa jẹyọ tó lè máa tàwọ́tasẹ̀ lọ́kàn wa náà la bẹ̀rẹ̀ sí ní pẹ̀kẹ́lù ẹ̀kú kalẹ̀.

0: A máa dunni púpọ̀. Níbo ni ó gbé gbogbo ìrora ìsọnù sí?
1: Jùlí, ọmọ ọdún 21 tó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti gbé ní orílẹ̀-èdè kan tí ogun ẹlẹ́yàmẹyà ńlá ti ṣe lọ́ṣẹ́. Ìjà yìí ló pa bàbá àti ẹ̀gbọ́n Jùlí obìnrin. Ní báyìí, Jùlí fẹ́ padà sẹ́nu ẹ̀kọ́ rẹ̀. Ṣùgbọ́n ní ojúmọmọ, ìrẹ̀wẹ̀sì ọkàn a máa bá a fínra, òru rẹ̀ sì kún fún àlákálá.
2: Ẹ̀yàrá, mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ wa. Kí ni ó máa ń ṣẹlẹ̀ sí wa nígbà tí a bá ní ìrírí ìṣẹ̀lẹ̀ tó mú ìrora ọkàn dání? Ǹjẹ́ ẹnikẹ́ni mọ̀ níbí?
1: Lónìí, Jùlí ń kópa nínú ìpàdé àpérò ti ilé-iṣẹ́ kan tí kìí ṣe ti ìjọba darí rẹ̀ láti jíròrò lórí ìhùwàsí ènìyàn lẹ́yìn tí wọ́n bá ti ní ìrírí ìṣẹ̀lẹ̀ tó mú ìrora ọkàn lọ́wọ́.
2: Ìdààmú ọkàn lè dé bá wa tàbí ìrẹ̀wẹ̀sì, ohun ìbínú, a sì lè má lè dákẹ́ ẹkún sísun. Ǹjẹ́ ẹnikẹ́ni wà níbí tí ó ti ṣẹlẹ̀ sí rí?
0: Gbogbo rẹ̀ pátá ló ti ṣẹlẹ̀ sí mi.
2: Ọ̀pọ̀ nínú yín tilẹ̀ lè máa ronú nípa ìṣẹ̀lẹ̀ náà láìmọye ìgbà.
1: Bí Jùlí ṣe ń rò nípa bí wọ́n ṣe pa bàbá rẹ̀ àti ẹ̀gbọ́n rẹ̀ obìnrin, ó gbìyànjú láti má ṣe sunkún ní ojú gbogbo ènìyàn.
2: Lọ́pọ̀ ìgbà, ọ̀pọ̀ ènìyàn bẹ́ẹ̀ máa ní orí fífọ́ tí inú sì máa ń rún wọn.
0: A jẹ́ pé ìdí nìyẹn tí mo fi ní irú orí fífọ́ àti inú rírun bẹ́ẹ̀.
2: Nígbà mìíràn, ara àwọn ènìyàn kì í lélẹ̀. Wọ́n máa rò wípé kí ni ó ń ṣẹlẹ̀ sí àwọn yìí. Wọ́n tiẹ̀ máa rò pé bóyá àwọn ní ẹ̀mí èṣù ni. Ṣùgbọ́n ẹ̀yin ará, ẹ má fòyà. Tí a bá rí irú ẹni tí ohun wọ̀nyí ń ṣẹlẹ̀ sí, ó jẹ́ ohun tó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ìrírí tàbí gbígbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ìrora ọkàn kan.
0: Èyí ràn mí lọ́wọ́ láti mọ̀ pé orí mi kò dàrú rárá. Ṣùgbọ́n èé ṣe tó fi jẹ́ wípé títí di àkókò yìí inú mi ṣì ń bàjẹ́.
1: Ìdánilẹ́kọ̀ọ́ náà kò dárúkọ Ọlọ́run. Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì sì nìyí, Jùlí fẹ́ mọ̀ bóyá Ọlọ́run mọ ìrora òun.
0: Níbo ni Ọlọ́run wà? Ṣé ó bìkítà nípa ohun tó ṣẹlẹ̀ bí? Ṣé yóò ràn mí lọ́wọ́ báyìí? Mo nílò kí ó wo ọgbẹ́ ọkàn mi yìí sàn.
1: Jùlí gbọ́ pé ìjọ kan lágbègbè tí olùṣọ́ àgùntẹ̀ Emmanuel ń darí rẹ̀ ń ran ọ̀pọ̀ ènìyàn lọ́wọ́ láti rí ìwòsàn. Ní ọjọ́ ìsinmi tó tẹ̀lé, ó pinnu láti lọ jọ́sìn níbẹ̀.
3: Ẹgbẹ́ òṣèlú

0: nítorí wípé ẹnìkan tí wọ́n fẹ́ràn ó kú lásìkò ogun náà.
1: Julie mọ̀ lára rẹ̀ pé omijú òun ń dà sí apá rẹ̀.
0: Ǹjẹ́ o mọ̀ pé o lè gbé ìrora rẹ wá sọ́dọ̀ Jésù? Ìwé Àìsáyà 43 wípé ó ń rí ìrora wa, ó sì gbé ìbànújẹ́ wa. Ó kú lórí àgbélébù fún ẹ̀ṣẹ̀ àti fún ìjìyà ohun gbogbo tí ẹ̀ṣẹ̀ mú wá. Àìsàn, ikú àti ogun. Ó ń bèrè wípé kí o jẹ́ kí òun bá ọ gbé ìnira rẹ.
1: Pẹ̀lú gbogbo ọkàn rẹ̀, Julie fẹ́ kí Jésù mú ìrora rẹ̀ lọ.
0: Lónìí, mo ti fi ìwé àti ìkọ̀wé síta. Ẹ jẹ́ kí a lo àkókò díẹ̀ nínú ìdákẹ́jẹ́ láti bi Ọlọ́run kó fi hàn wá irú ìrora tí a ní. Kọ wọ́n sínú ìwé tó wà lọ́wọ́ rẹ.
1: Julie kọ nǹkan sínú ìwé rẹ̀ kún. Ó sì ń sunkún. Bí ó ṣe rántí bí ó ti ṣe dojúkọ àwọn nǹkan tó bani lẹ́rù jọjọ lójú ogun náà.
2: Jésù Olúwa, ó mọ̀ pé ó kú fún mi. Ṣùgbọ́n ṣé ó kú fún àwọn ẹ̀dùn àti ẹ̀rù mi náà? Ṣé o lè ràn mí lọ́wọ́ lónìí? N kò lè dá yìí gbé. Mo nílò kí o bá mi gbé.
0: Ní báyìí, mo fẹ́ kí ẹ kóra jọ ní ìpín 2 àti 3. Bí ó bá ràn ọ́ lọ́rùn, ṣe àjọpín ohun tí o kọ sílẹ̀ pẹ̀lú ẹnì kejì rẹ, kí ẹ sì gbàdúrà papọ̀.
3: Olúwa mi, jọ̀wọ́ ran Julie lọ́wọ́ láti rí ìwòsàn. Jọ̀wọ́ jẹ́ kí àlákálá

0: pé ọkàn yín wá síbi àgbélébù.
1: Olùṣọ́ àgùntàn gbàdúrà fún ìjọ rẹ̀ bí gbogbo ènìyàn ṣe ń fi ìwé wọn sínú apẹ̀rẹ̀ níbi àgbélébù. Ó wá darí gbogbo wọn lọ sí ìta tí wọ́n sì gbé apẹ̀rẹ̀ náà pẹ̀lú wọn.
2: Ọlọ́run mi, sọ eérú ọgbẹ́ ọkàn wọ̀nyí di adé ẹwà.
1: Lẹ́yìn náà, olùṣọ́ àgùntàn ṣàìṣáná, ó sì fi ran ìwé náà. Dùnmí wo bí iná ṣe jó ìwé rẹ̀. Ohun gbogbo tí ó ti kọ́ sì di eérú.
2: Nípa jíjọ àwọn ìwé yìí, a fi ìrora wa fún Kristi, a sì bèrè pé kí ó wò wá sàn. À ń bèrè pé kí Jésù gba ìyá wa, kí ó sì bẹ̀rẹ̀ ìrìn àjò ìwòsàn. Jésù, gbọ́ àdúrà wa.
3: Tó sùn ní ọmọ náà, jọ̀wọ́ mú ìyá mi kúrò. Tó sùn ní gbàdúrà kí o mú ìyá mi kúrò.
1: Lẹ́yìn ìgbà díẹ̀, lálẹ́ ọjọ́ náà, Jùlí sùn lọ. Ní ìkẹyìn, ó ní àlàáfíà Ọlọ́run.
3: Jésù, ó ṣeun pé o mú ìrora mi kúrò àti pé o wà nítòsí mi.
4: Jùlí rí ìwòsàn gbà nípa yíyọ̀nda ìrora rẹ̀ fún Kristi. Ǹjẹ́ o ṣetán láti gbé ìrora rẹ lọ sí ibi àgbélébù Kristi? Ọ̀rẹ́, o lè gbẹ́kẹ̀lé Olúwa olùgbàlà wa, ẹni tí yóò wu ìrora rẹ, tí yóò sì fún ọ ní ìrètí, yóò sọ ìyá rẹ di ayọ̀.

0: bẹ́ẹ̀ ni o, Olúwa náà ló ní ìrànlọ́wọ́ lọ́wọ́, Olúwa náà ló sì ní gbogbo ìwòsàn kan wa, òun náà ló ní lọ́wọ́. Mú kí wa káàbọ̀ padà sí ìtẹ̀síwájú ètò ìwòsàn ìrora ọkàn ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM. Ní báyìí, a wà bẹ̀rẹ̀ sí ní mú àwọn ìbéèrè ọlọ́kan òjọ̀kan tó ń jẹyọ nínú àkòrí wa. Eléyìí tí a ń sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí tó ní ṣe nípa ìrora ọkàn gangan. Kí là ń pè ní ìrora ọkàn? Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe máa ṣe, ẹ láǹfààní láti pè wá sórí nọ́mbà yìí 0916188 7383, lẹ́ẹ̀kan sí 0916188 7383. Ẹ lè pè wá nígbà tí ètò ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Bákan náà lẹ sì tún lè pè wá nígbà tá a bá parí ètò. A sì ẹ sì tún lè máa wò wá kètekète lójú òpó Facebook wa, Splash FM 105.5 Ìbàdàn, Splash FM 105.5 Ìbàdàn. Òun náà ni iye ojú ìtọ̀nà ti Facebook tẹ́ ti rí wa wò. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá láǹfààní láti pè wọlé, ẹ lè fi ìbéèrè yín, ẹ lè fi ṣọwọ́ sí ojú òpó Facebook wa, àdáyín lòun náà níbẹ̀. Ní báyìí, àwọn bàbá wa wọn ti wà ń kalẹ̀ Pastor Sunday Ogúngbèmí. Ẹ bá mi kí àwọn ará ilé.
1: Ẹ ká sọ o, gbogbo ara ilé. Inú wa dùn pé a tún wà níbí lónìí, èyí láwọn wáyé náà láwọn bàbá. A sì dúpẹ́ fún àǹfààní tọ́lọ́run fún wa láti mú ẹ̀kọ́ bíbélì kan wá síwájú wa ní àkókò yìí tá a pè ní kíkó ìrora wa wá sí ibi àgbélébù. So bá ṣe ń bá wa lọ, mo mọ̀ pé Ọlọ́run yóò ṣe ìyanu ilé ayé wa.
0: Bákan náà ni Pastor Daniel Fárìndé, àwọn náà ti wà ń bí. Ẹ bá mi kí àwọn ará ilé.
2: Ẹ ará ilé, mo kí wa kú dédé àsìkò yìí o, gbogbo ọ̀nà àárẹ̀ àná Ọlọ́run gbà wá.
0: Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Pastor Fárìndé. Ìbéèrè àkọ́kọ́ náà ni wípé, nígbà tá a bá ń sọ nípa ìrora ọkàn, kí ni ó túmọ̀ sí gangan?
2: Ìrora ọkàn ó jẹ́ ọgbẹ́ tí máa ń wà lára èèyàn tí a lè fojú rí. Ó yàtọ̀ sí egbò ti ara, a lè máa fi omi gbóná wẹ̀, a lè máa fi oríṣiríṣi oògùn pa lára, a máa wò bí ó ṣe jiná. Àmọ́ bí ti ọgbẹ́ ọkàn, inú ọkàn ló wà, àwọn èèyàn lọ fojú rí, àmọ́ yóò hàn lára èèyàn pẹ̀lú ìwà ẹ̀ àti ìṣe rẹ̀, yóò hàn lára wa. Ìrora yìí ó jẹ́ ohun tó jẹ́ pé gbogbo ìwà wa yóò mọ ṣe ségesège ní gbogbo ìgbà. A dàbí ẹni wípé ayé ò fẹ́ràn wa, a dàbí ẹni wípé nǹkan burú jáì fún èèyàn. Irú nǹkan bí eléyìí ó lè jẹ́ bóyá gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe níṣe yẹn, ó lè jẹ́ pé èèyàn kú fún èèyàn, ó lè jẹ́ pé èèyàn kò ṣiṣẹ́, ọmọléèwé tó pàdánù nínú ìdánwò ẹ̀, ìrora ọkàn ni ó jẹ́ fún. Ẹni tó ń wo aláìsàn, ẹni tó ń ṣàìsàn gan, àìsàn yẹn yóò tún di ìrora fún. N tá ń pè ní ìrora ọkàn pàápàá jùlọ ó ní àwọn àìsàn tí oògùn òyìnbó àti àgbo àti gbogbo ẹ̀ tí ò lè wòsàn. Kò lè wòsàn. Èèyàn fúnra ara rẹ̀ yóò wá gbìyànjú láti mú èrò yẹn kúrò lọ́kàn wípé Ọlọ́run ṣe dáhùn yìí. Òun ò wọ́nà àbáyọ fúnra ara òun. Òun lẹ a ṣe sọ orí àkòrí ọ̀rọ̀ tòní ní mímú gbogbo ìrora ọkàn wa lọ sẹ́sẹ̀ àgbélébùú. Nígbà tó bá dé ìkóríta kò yé mi mọ́. Èyí tẹ́ fẹ́ ẹjọ́ sún yàn, èyí tẹ́ báyàn sọ, ọgbẹ́ tán bá yín wẹ̀, èyí tán bá yín sọ̀rọ̀, tẹ́rí mọ̀ pé kò gbogbo tán sọ kò jọra wọn. Torí kò sí bí ìṣòro ṣe lè dé báyàn. Nígbà míì tán máa ní ó ṣe mí rí kò lè dàbí bó ṣe ń ṣèyàn. Tí wọ́n bá dé ìkóríta yẹn, a wá ní ká mú lọ sẹ́sẹ̀ àgbélébù Jésù fúnra wa. Ká lọ bá Jésù, Olúwa ó gbé tọ́ wa o. Ká wá ní ìgbàgbọ́ wípé Jésù yóò bá wa mú kúrò. ìyẹn la fi lè gbé ìgbé ayé ọ̀tún a máa ń pè kan ní first bridge ẹni tí nǹkan ṣe lójijì tó bẹ̀rẹ̀ sí rẹ́rìn pé kò sí problem wà first bridge là ń pè yẹn pé nǹkan ti àmọ́ ti gbé kúrò lọ́kàn kò lè kúrò lọ́kàn kò ṣeé ṣe kẹ́yàn má rántí ojú yorùbá ní ojú àpá kò lè jọ ojú ara so bó bá ti wà ń bẹ̀ ní táwọn sọ ní pé kò gbọ́dọ̀ wá bẹ́ dá ìwẹ̀rẹ̀ sí bá wa kó wá gbẹ̀mí wa lójijì orúkọ jésù ayé ò ní parẹ́ mọ́ wa lọ́wọ́ lójijì o.
0: àmì àmì ni orúkọ jésù ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ pàṣọ ògún gbèmí ǹjẹ́ ewo ló lágbára jùlọ nínú ìrora ti ọkàn tàbí ti ara ewo la lè sọ wípé òun gangan ni ó dàbí ẹni wípé ó ní ìpalára jùlọ tàbí ó lágbára jù fún ẹ̀dá ọmọnìyàn.
1: ẹ ṣe lótú a rí pé ìrora ọkàn àti ti ìtafojúrí méjèèjì ló lágbára ṣùgbọ́n gẹ́gẹ́ bí dáre náà ti sọ síwájú a rí pé ìrora tọkàn òun máa ń pa ara ó máa ń mú ìpalára fún ara ju ti ìtafojúrí lọ torí pé kíni ó ti fi hàn pé ó lágbára ju ti ìtafojúrí lọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ lè ní egun fífọ́ bóyá tó ń pè ní òyìnbó ń pè ní fracture ká tó rí ìgbà bíi mélòó kan egun yà sọ padà á tún máa bá ilé ayé lọ ṣùgbọ́n téèyàn bá ti ní ọkàn tó fọ́ ọlọ́run tó dá ọkàn yẹn òun ló lè mọ bí yóò ṣe padà torí pé kíni ẹni tó ní ọkàn rẹ̀ fọ́ tí inú rẹ̀ ò dùn ìrora ọkàn nìyẹn pẹ̀lú nǹkan tó ti ṣẹlẹ̀ àjálù kan tàbí ṣùgbọ́n ara ẹni tó lọ tàn lè mọ̀ pé ohun tó ń lọ nítorí inú ọkàn ẹ̀ ló wà ó fara sin kò hàn síta sí gbogbo ènìyàn tó a rí pé inú eléyìí téèyàn bá ṣe nǹkan tó yẹ kó ṣe lásìkò ó máa ń gbẹ̀rẹ̀gẹ̀jìgẹ̀ débi pé ó lè débi tapá rẹ̀ ò ní ka mọ́ ó lè fọwọ́ tọ ọpọlọ ó lè so tó bá sì ti débẹ̀ báyìí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn ẹni adẹni tí ó ń ká tí ò bá wùyàn ṣe ó lè mọ oṣù òyìnbó ń pè ní depression ṣe understand gbogbo nǹkan yẹn lè ṣẹlẹ̀ sí ìgbà mí ìbínú tí ò necessary yóò máa ní ìbínú ìrora ọkàn ló máa ń falẹ̀ yorùbá máa ń sọ wọ́n ní àròkàn ló máa ń mú ẹkún àṣùdà wá so gbogbo eléyìí ni ìrora àti inú ọkàn gbogbo àwọn míì bẹ́ẹ̀ tó jẹ́ pé èèyàn á rò pé bóyá nǹkan tó ń gùn pè ní stress àwọn ìmọ̀lára pé mo ṣiṣẹ́ ó ara mi ó ń wo báyìí ó ṣe gbọ́kàn á lọ tì wọ́n á lo gbogbo oògùn kò ní lọ torí pé kí ni nǹkan kan ń bẹ wọ́n ní tẹ́ kékeré láti pé kan orókò tó bá dàgbà apá kìka tó téèyàn bá tètè lọ sí ipasẹ̀ àgbélébù tó sọ fún àwọn tó mọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run àwọn tó wà ní nǹkan ti ẹ̀mí tán ti bá ṣe léyàá rí pé eléyìí lè máa fún ní ìfara kan tí ó lágbára ju bó ṣe yẹ lọ títí ó fi kúrò nínú ẹ̀ tàbá wo nǹkan tí bíbélì sọ níwe proverbs 18:14 ó sọ nǹkan kó ní ọkàn ènìyàn yóò fa ọkàn ènìyàn yóò fàyà rán àìlera rẹ̀ ṣùgbọ́n ọkàn tí ó rẹ̀wẹ̀sì ta ni yóò gbà ẹ̀rì gbogbo eléyìí àwọn ọ̀rọ̀ ọlọ́run ó ní olùfẹ́ èmi ń gbàdúrà pé nínú gbogbo kí o lè máa dára fún ọ kí o sì máa wà ní ìlera àní bí o ti ń dára fún ọkàn rẹ eléwánuwe jọ́hánù kẹta orí ìkejì so ọlọ́run fẹ́ kó dára fún wa a rí pé àwọn lẹ́sẹ̀ scientist àwọn ilé tó kọ́ nípa ètò ìlera ti olóyìnbó àwọn náà ṣe ìwádìí débẹ̀ pé nǹkan tá à ń pè ní ìrora ọkàn yìí tá ò bá tọ́jú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kọ́ ló máa ń bàjẹ́ nǹkan ń bẹ tó ń pè ní immunity èmi máa ń pè ní immunity nínú ara wa ni tí ò ní jẹ́ kí àrùn kan lè rí ẹ mú gbogbo eléyìí àti bẹ́ẹ̀ ṣe ń sùn ní gbogbo ẹ̀ ni ó dàrú ọpọlọ gan ò ní ṣiṣẹ́ bó ṣe ó sọ kó ṣiṣẹ́ ni tó gbogbo eléyìí á rí pé yóò ba ara jẹ́ ju bó ṣe lọ olúwa ràn wá lọ́wọ́ ká kó ètò wa àti ìrora wa wá sí ẹsẹ̀ àgbélébù.
0: ó dá ẹ jẹ́ kí a tẹ̀síwájú ní yàrá ilé ètò ìwòsàn ìrora ọkàn náà lè gbọ́ lọ́wọ́ ní ìkànnì ọmọlúàbí splash 105.5 fm ẹ lè pè wá sórí 0916188-7383 ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ pásítọ̀ Fárìndé kí ni àwọn ohun tó máa ń wọ́pọ̀ jùlọ tí ó máa ń fa ọ̀pọ̀ ìrora ọkàn tí àwọn èèyàn ń kojú jùlọ lóde òní.
2: ẹ ṣe gẹ́gẹ́ bí àdúgbò bí táwa wà ní ìsinmi.
0: ẹ jẹ́ kí n sáré gbé ìpè yìí. hello.
3: hello ma.
0: ẹ kú ìrọ̀lẹ́ o ẹ káàsán o.
3: ẹ kú ọ̀rẹ́ ma.
0: ẹ ṣe orúkọ yín bó lẹ ti ń pè wá. Lati bo?
3: Ale se lo
0: yin. Okay, mo gbo yin. Emi ailera. Iru ailera wo? To je ti ara. Ibeere wa ten down lo
2: a dupe lowo Olorun pe Olorun ti fun yin ni ore ofe lati mu okan le pe gbogbo nti awon eyan so ko gboro gbemi yin on to se so ti ti oni se so pe irura kan wa ka gbe to Christi lo gebe je to mo lenikan na be nbu atara re ya ti omo re wo titi pe a ke le wa lo suti mama mi te ba fe ku etete ku o ma da wa la le si wa lorun o mo assure yin pe laarin jo meta eniyan ku to ba gboro ru yen a dupe lowo yin pe eyin o gba ki oro buruku ko gbe mi yin ba gboro la emi at ki gan ta lafia olo o tubo fin fun yin
1: amen
0: hello
3: hello my mother my sister tell you dey do roto
0: ah e ma bi mi tẹ̀síwájú pastor
2: fẹ́rẹ̀ ṣe ìbéèrè wa ni lórí pé irú àwọn nǹkan wo ló lè fa ìrora ọkàn gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ bí irú tí èèyàn bá iṣẹ́ bọ́ lọ́wọ́ èèyàn gẹ́gẹ́ bí táwọn náà sọ nísìn àìsàn ó wà lára èèyàn nípò tí wọ́n fi tọ́jú ẹ̀ ọ̀rọ̀ tí ò da ni wọ́n ń sọ sí ìyẹn mú ọkàn èèyàn á bàbá jẹ́ pàápàá oríṣiríṣi nǹkan tí èèyàn ò fẹ́ tó bá dé báyàn ẹni tó ń wojú olúwa fún ọmọ yóò bá dẹ̀ mọ̀ èèyàn kí bí èébú àbí èèyàn kọjá lọ ẹ pẹ̀lẹ́ o inú yín ó dùn èwo nínú yín ó dùn bẹ́ẹ̀ ṣé ní èwo lóhun nínú ò dùn ni ìtumọ̀ ẹni pé kò ì bímọ bí ìgbà tí wọ́n ń ṣàwàdà bí ìgbà tí wọ́n ń ṣe yẹ̀yẹ́ irú kan bí eléyìí ó lè múrẹ̀wẹ̀sì bá ọkùnrin èèyàn mo sọ lẹ́ẹ̀kan ọmọléèwé tí ó fìdí rẹmi nínú ẹ̀kọ́ kó má ròpin pé ibẹ̀ láyé parẹ́ sí ó sì lè tẹ̀síwájú tẹ bá gbọ́ orúkọ àwọn olókìkí míì ní gbogbo àgbáyé èmi gan-an kò lọ skul mo tiẹ̀ gbọ́ orúkọ ẹnìkan ni láàánújọ́ mẹ́ta yìí tó di chief executive abikina pé general manager ìkan náà wọn bank mo dámọ̀ tẹ́lẹ̀ pé kò lọ primary school kò lọ secondary school kò lọ university títí ó fi di ẹni tó dà so ẹnikẹ́ni tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọlọ́run ló mọ̀ díẹ̀ tó fi múyàn gbabẹ̀ lọ fún àpẹẹrẹ nínú ìwé ti johanu orí kẹsàn-án ẹsẹ̀ kínní wọ́n lọ níbì kan jésù àtàwọn ọmọ yẹn rí ọmọkùnrin kan wọ́n lọ́mọkùnrin ni so kì í ṣe ọmọdé tó fọ́jú láti inú ya rẹ̀ wá wọ́n wá ń béèrè pé excusa ṣé ẹ̀ṣẹ̀ ìyá rẹ̀ ni àbí ti dílé wọn ló kóba tó fi rí bí ele jésù ní rárá ó ní láti fi ògo ọlọ́run hàn ni gbogbo gbà míì wà tẹ́ pé tá ń là kọjá Olorun fi fun wa lati la koja ka le fi kan le fi wa ni ogo wi pe ise yanu nbe lare eyan ni Olorun to ba mu wa gba bi to rough koja yo mu wa laaja Olorun se mu omo Israeli gba inu okun pupa koja o se se ka na niru e ninu aye wa ki se gbogbo e na logun aye ki se gbogbo logun esu imi wa idowo igbagbo ni o gba ladua agbara yo mu abori o
0: amen amen loruko Jesu e je ki pada sodo pastor Ogunpemi bawo ni irora okan eleyi ti o san bawo lo se le se ipalara fun ajosepo pelu awon eyan mi
1: esu lotu irora okan ti o gba imulara data bi ti o ri iwosan o ma se akoba pupo fun ba se nbara wa lo a ri pe eni ti o ba ti ni ogbe okan ni ibi kan tabi ibomiran ti o ba se nto lemi olorun ohun ti o fun awon miran lo gbe okan lohun na ma se tori oloyinbo ni anybody that is hurt will hurt others so bo se ri niyan so gbogbo awon eleyi o si ma nfa opopolopo nkan kini nkan to ma nfa ninu ibasepo wa ni pe elomi o ma fa seyin kuro ninu ibasepo pele elomiran tori pe ogbe nu yen gege bi momi ase so lekan yen ki o ba se pe won ba je n to gbo lohun gbo to ni ugbo to won la koja yen to pa yen kia kia so won a fa seyin awon miran a ma won ma wo pe abemi ni won soro eleyin ma sa ma fura ti o necessary pe kon ma fura won opopolopo gba mi won ni gba elomiran gbo ori nkan to nla koja ati bi nkan se ri won ba da si nkan tabi won o ba won soro a ri pe ona bi ona gba bi ona ja na fi down ohun a le ko ni de so react defensively pe mo gigi in the defender am ji ba so ba won nisin won le dun lando mi o le se so elomiran a ri pe iru awon unhealed kini bayi irorosu kan ti o ri iwosan o ma je ke lomiran ko se kini ko je pe won se kia kia oro ti o ti toro won ti mu o ti mu mowo a pe won ti se hun ko ni lemi dariji then gbogbo irora yiyi yo ma wona bo se ma dari ese ni ti o kan ti o mowo ti o mese eleyi o se nkan ti o boju mu olorun a ran wa lowo then opopolopo gba mi nkan ti o ni iwosan tara tabi ti okan yi na ohun lo ma se sa sa sa sa sa so olorun ohun nikan lo le gba wahala so bibeli so fanu we iberu ori keje like se ka dogun ni e ma ki sara ki enikeni ki o ma kuna ore ofe olorun ki gbogbo ikoro kan ki o ma ba hu soke ki o si yo ko si yo yin lenu opopolopo asi ti ipa re di aimo olorun ran wa lowo ti gbogbo awon ohun to dabi igbogbo gbogbo mu to se wayi kemi mi mo ba wa towo to tabako wa si ipa ti agbelebo
0: e seun kan to yara le e tun lanfani lati pe wa sori 0916188 7383 bakan na le de ni anfani lati ma wo wa kete kete loju opo Facebook wa nibi te lanfani lati fi gbogbo ohun te ba fe ba wa so si gege bi ohun ti e ba ni lokan lati ba wa so e je ki atote si waju sodo pastor Farinde awon ona wo ni irora okan eleyi to farapamo file ni ipa lori wiwa ninu emi pelu Olorun
2: irora okan ti o ba farapamo awa la gbe pamo
0: e je ka sare gbe ipe yi e ma binu hello e kure le o
3: e
0: se oruko yin bole tin pe wa
3: oruko mi ni Cecilia
0: lati Ido e seun gan mo n gbo yin
3: awon irora okan bi keyan ma la nkan koja bi keyan ma irora okan bi aini gbe lori aini ko si keyan ko si ko si n da gbogbo
0: irora okan gbogbo aye nu lowo yi
3: ọ̀rọ̀ láti ọ̀tún láti òṣìṣà.
0: bí irú ọ̀rọ̀ wo.
3: Àwọn ọ̀rọ̀ ẹ̀gàn àwọn ọ̀rọ̀ bá yẹn.
0: Ṣé látara wípé kò sí.
3: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ó yẹ fún mi lápẹẹrẹ irú ọ̀rọ̀ náà.
3: Bí àwọn táwà la ní káwọn náà má kọ́ ní sí wọn ni. Bí
0: ká mọ yọ̀yàn.
3: Wọ́n bí àwọn ọmọ púpọ̀ ní ẹ̀wọ̀n tí ìdí pẹ̀pọ̀ tó ń ṣe kìíní fún ọwọ́ sí wọn. Àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n báyẹn sá. Ó ti pọ̀, ó ti kú, ó ti ń wọ́ dalẹ̀.
0: Ẹ wá fẹ́ mọ irú ohun tí ẹ lè ṣe, àwọn ìgbésẹ̀ tẹ lè gbé, àbí?
3: Bẹ́ẹ̀ni.
0: Ó dáa, ẹ ṣeun gan. Pastor Fẹ́rìndé àbí Pastor Ògúngbẹ̀mí ọ̀rọ̀ rí o.
2: Gẹ́gẹ́ bá a ti sọ, ohun tí a ń sọ lénìí ni wípé gbogbo ohun tẹ́ ń sọ yẹn tó dàbẹ́ ń pẹ́ yín gan fẹ́ sọ fún yàn, tẹ́ ẹ̀ dẹ̀ fẹ́ kẹ́yàn gbọ́, ẹ mú ìwé, ẹ kọ́ sínú pépà, ẹ kọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Tẹ bá ti kọ́ tán, ẹ wá ní ìgbàgbọ́ wípé bẹ́ẹ̀ bá ti dáná sun ìrora yẹn kúrò ńbẹ̀. Spiritual lánàkẹ́ ṣe àti mọ́kàn kúrò, ó kù sọ́wọ́ yín. So kò sẹ́ni tó lè bá yín mọ́kàn kúrò ńbẹ̀ o, àfẹ̀yìn nìkan. Ẹ̀yin nìkan. Tẹ bá dà ìwọ inú bíbélì dáadáa, tọ́lọ̀ bá báyàn rìn, ẹnìkan ni mo ń bá rìn, tí mo ń dì mú, tó ti ń jẹ́ kó ríre gbà lọ́dọ̀ òun. So ẹ mọ̀ ìdẹ́rù bára yín, gbogbo ohun tẹ́nì kankan lè mọ sọ, Ọlọ́run ló mọ díẹ̀ tó ń fi mú yín la àdúgbò yẹn kọjá. Mo gbàládùá yóò yọrí sáyọ.
0: Ó yá ẹ bá wa tẹ̀síwájú pẹ̀lú ìbéèrè wa. Ìbéèrè karùn-ún, ọ̀nà wo ni ìrora ọkàn tó farapamọ́ fi lè ní ipa lórí wíwà nínú ẹ̀mí pẹ̀lú Ọlọ́run?
2: Téèyàn bá ti fi ìrora ọkàn dírẹ̀ lọ́wọ́, ẹ mọ̀ jẹ́ ń tàn yín, àti gbàdúrà gan yóò ṣòro. Ìrònú ni ó pọ̀, nígbò báyá ìrònú gan lè di hypertension. Ìrònú gan lè di oríṣiríṣi àìsàn sínú ọkàn èèyàn. Gbogbo ọ̀nà pátápátá lèèyàn gbọ́dọ̀ ṣán láti mú gbogbo ìrora ọkàn kúrò. Ní tá à ń sọ ni wípé ẹ mọ̀ ìjà fara pamọ́. Bá a bá mọ̀ pé kò ṣeé ṣe ká sọ fún èèyàn, gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ń sọ fún wa nísìn, wọ́n fa àwọn ṣe ẹ̀yẹ́, wọ́n ń ṣàwàdà, àbò rẹ̀ ara ilé rẹ̀, ó ti ti rán ọmọ rẹ̀ bọ̀. Ó ti fẹ́ wá gbọ́ gba gàrí, ó ti fẹ́ ṣe kinní kan, kò tún ní sanwó, gbogbo yẹn lẹ ti gbọ́. Ẹ mú ìwé, ẹ kọ́ sí Jésù, kẹ dẹ̀ fún ara yín, kẹ dáná sun, kẹ wá ní ìgbàgbọ́ pé Ọlọ́run bá yín mú kúrò. Ìgbàgbọ́ náà ni ẹ fi ṣe o, kì í ṣe oògùn o. Tí ẹ̀yin náà bá di ìgbàgbọ́ yẹn mú, ó lè mọ́ wọ́ kí o. Orúkọ Jésù, ìgbàgbọ́ wa yóò di ìwà mú, yóò wò wá sàn o.
0: Ẹ jẹ́ kí n tó padà sọ́dọ̀ Pastor Ògúngbẹ̀mí. Kí ni ìdí tí orí àgbélébù ṣe jẹ́, àbí ẹsẹ̀ àgbélébù ṣe jẹ́ ibi pàtàkì láti yanjú ẹ̀dùn ọkàn wa jùlọ?
4: Ẹ ṣe olótú. A rí i pé àgbélébù jẹ́ nǹkan tó jinlẹ̀ tí Ọlọ́run fi fún ọmọ ẹ̀dá láti fún wa ní ìdáhùn sí gbogbo ìṣòro tó bá wa jà. Ìṣòro tó jẹ́ bí jáde ṣe sọ lẹ́ẹ̀kan tó jẹ́ pé oògùn ò lè káwọ́, wọ́n labẹ́rẹ́, wọ́n lo gbogbo ẹ̀, wọ́n sì gbá wọ́n ṣàwò. Ṣùgbọ́n tó bá ti téèyàn bá ti gbogbo eléyìí lọ, tó rí pé akínní sì tún wà ńbẹ̀ náà ni, ohun tó kù ni ká gbé tọ àgbélébù lọ. So àgbélébù, ohun tí a lè rí ń bẹ àgbélébù ni ìfẹ́. Ìwé Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún, ó ní torí Ọlọ́run fi aráyé tó bẹ̀gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa, ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má bàa ṣègbè ṣùgbọ́n kúlò ní ìyà ìnípẹ̀kùn. A rí pé ní ìdí ní ẹsẹ̀ àgbélébù yìí, a rí ìdájọ́ òdodo, a rí ìforíjì pé Ọlọ́run fún wa ní adarí gbogbo ẹsẹ̀ iwájú wa. Wọ́n ìwòsàn ó wà ní ẹsẹ̀ àgbélébù, àlàáfíà wà ńbẹ̀, ìkó lọ wa gbogbo tó ti tọ́ ti kó lọ olùhàdà padà ní ìdí ẹsẹ̀ àgbélébù. A bá lọ sínú ìwé Àìsáyà 53:4-5, a rí pé ó sọ̀rọ̀ nípa gbogbo bí a ṣe ti ọ̀nà pẹ̀lú ìnà, a ṣe gbogbo òun ló kó gbogbo àìní wa, ìṣòro wa, ó kó lọ nípa ìná rẹ̀, a ti múra lára dá. A rí pé gbogbo eléyìí ò ṣe ọ̀rọ̀ lásán, ọ̀rọ̀ tó jẹ́ pé téèyàn bá ń gbàgbọ́ pẹ̀lú ohunkóhun tó bá ń là kọjá, àgbélébù ó ṣe léyìí fún. Olúwa yóò ràn wá lọ́wọ́.
0: Àmì ní orúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí 0916188-7383 fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ̀ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò ìwòsàn ìrora ọkàn ni ikanni omoluabi splash 105.5 FM. Ohun ti a n gbe yewo loni ohun naa ni ohun ti a n pe ni irora okan gangan. Alaye lekunrere nipa irora okan opolopo eyan naa lo wa niru ipo bayi. Elomi gan a tun ma bere lere pe ki lo n se mi gan ti o ni mo wipe irora ti o n gbe sokan ironu orisirisi ohun naa lo n fa nkan si ohun lara. Hello.
5: Hello.
0: Ẹ kúrò lẹ́ka san. Orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè wá.
5: Ọ̀pẹ̀yẹmí láti Ring Road.
0: Ọ̀pẹ̀yẹmí láti Ring Road. Ẹ ṣe wà ń gbọ́ yín.
5: Àwọn ìrora ọkàn bí àìbímọ káàkiri máa ń sọ pé ẹ̀pẹ̀lẹ́. Inú á dùn láti tọ́ lẹ́ẹ̀kan. Inú á dùn bó ti ṣe fẹ́ gbìmọ̀ ní ìgbé ní kankan lóhùn wa ti sọ.
0: Ṣèbí kíkí lè yàn.
4: Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ lè máa ń pè kí ló sọ but ọlọ́run ó mọ nǹkan tó sọ pẹ̀lú mí kanlẹ̀ tó bá mí kanlẹ̀ nípa ti ìgbàgbọ́ tá a bá wo níwèé bíbélì dáadáa pẹ̀lú anna àti kejì ẹ̀ rí i pé bí wọ́n ṣe ń yọ anna tó ìyẹn ò pé kó má sí ọlọ́run ó sì tún lọ sí sílò ni ó tún lọ ó sì bọ ọlọ́run já má jẹ̀mú so ẹ̀yin náà ẹ lọ ibi tẹ ọlọ́run pè ní ibi tẹ́ ń ṣe ìjọsìn ẹ lọ pẹ̀lú ọkàn kan pé ẹ sọ fún ọlọ́run pé abẹ́ rí nǹkan tó ń sọ abẹ́ rí bọ́n ṣe ń ṣe orí ẹ sọ fún ọlọ́run ẹ má fi bá wọn jà ẹ̀yin ẹ kàn tẹ́ pẹpẹ ẹkọ bí dáì ṣe lọ́kẹ́ kàn tẹ́ fẹ́ fún ọlọ́run ni pé olúwa èmi fẹ́ báyìí kẹsì bọ́lọ̀n jẹ́jẹ́ bí anna náà bísí bọ́lọ̀n jẹ́jẹ́ ẹ fún mi lọ́mọkùnrin máa dá padà fún ẹ ó sì ṣe bẹ́ẹ̀ so ohun tó lọ́run bá ẹyin náà ẹ lọ síwájú ọlọ́run olúwa yóò dá yín lóhùn ẹ ní jẹ́ ẹni ẹ̀gàn mọ́ lórúkọ jésù.
0: Àmì àmì ni orúkọ jésù. Ṣé Pásítọ̀ Fáyọ̀ yẹn ni ẹ bá wa dáhùn ìbéèrè lọ.
2: Ẹ lórí pé
0: kí ni ó máa ń ṣẹlẹ̀ nígbà tí àbí
2: bẹ́ẹ̀ni
0: ṣáàtì béèrè béèrè àbí aṣẹ̀fẹ́ béèrè ni aṣẹ̀fẹ́ béèrè
2: ni
0: kí ni ó máa ń ṣẹlẹ̀ nígbà tí a bá ń dá ìrora ọkàn wa gbé láìṣe wípé a gbétọ ẹsẹ̀ àgbélébù lọ.
2: Lágbára ọlọ́run ọlọ́run tó ń bẹ láyé tó ní gbogbo agbára jésù tó ní gbogbo agbára lọ́rùn àti láyé jẹ́ tòun lórúkọ jésù mọ̀ jẹ́ fún wa. Bógun bá kéré ẹ mọ̀jà dájà bógun bá tóbi ẹ mọ̀jà dájà ẹ tètè pé ọlọ́run lásìkò tó yẹ. Jésù ní ẹ tújú ká pé òun ti ṣẹ́gun ayé nínú ìwé Matthew 24:13 ó ní àwọn ẹni ìgbàlà làwọn tó bá lè forí ti dópin. Ọlọ́run mọ̀ ẹ pé wàhálà wà nù ayé ogun wà nù ayé wọn láti lè ṣù sáyé gbogbo èyí ló sọ fún ayé pé àwọn ogun ọ̀run retí ká pe àwọn kan ràn wá lọ́wọ́ ẹ mọ̀jà ká dá nìkan gbé gbogbo ìṣòro wa gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan ẹja ní ìgbàgbọ́ pé yóò ṣeé ṣe iṣẹ́ ti nature even àwọn oníṣáyẹ́nsì gan pàápàá gan ẹ bá wò wọ́n àwọn kan jókòó wọn ní àwọn fẹ́ lọ sórí òṣùpá ọlọ́run sì gbà fún wọn wọ́n débẹ̀ so tiwa náà tá ń tẹ̀lé jésù tá a dẹ̀ mọ́ pé gbogbo agbára ń bẹ lọ́wọ́ ẹ̀ bó ṣe wù kó ṣe nira tó ẹja pé orúkọ jésù ìtàn pè níṣẹ́ ìyanu ni pé n ti agbára sáyẹ́nsì ò ká n tí wọn mọ̀ tún mọ̀ tó gbẹ̀yìn yọ onínà ń pè níṣẹ́ ìyanu ó gbàládùá iṣẹ́ ìyanu ló ṣẹlẹ̀ nu ayé wa ọlọ́run yóò mú ìyanu ẹ̀dìjẹ́ nu ayé wa ní gbogbo ọ̀nà lábí pé képe ọlọ́run àwọn ọmọ ni o àwọn aṣẹ́ ni o kinní kan ló dí mi lọ́wọ́ ni o ẹ̀ṣẹ̀ ni o èṣù ni o agbára ọlọ́run yóò bá wa mú kúrò bí a ṣe ń bá yín sọ àwa náà mọ̀ pé ní gbogbo ọ̀nà tó wà láyìíká tiwa náà ọlọ́run ní orúkọ jésù yóò wò wá sàn.
0: Àmì àmì orúkọ jésù gbogbo wa náà ni a rí ìwòsàn ọkàn gbà kò sẹ́ni tí ò ní kankan tàbí méjì eléyìí tó ń gbé sọ́kàn ṣùgbọ́n nípa ìgbàgbọ́ téèyàn ní ninu Jesu Christi ohun na lo nfun wa ni agbara lati le ma tesiwaju a gbodo fi aye gba irora okan lati da wa gunle tabi lati ma ba wa gbe lataaro titi dale tinu wa wa ni dun rara amori wipe asiko wa o se nre bi ana sugbon ni papapa e je ki pastor Ogungbemi kan ba wa so pe bawo ni ijiya Jesu lori agbelebu se jomo irora eleyi ta nla koja ninu aye wa
4: a ri pe Jesu Christi ohun na la orisirisi irora koja ohun lo fi di pe ta ba kepe ko si nkan ta nla koja ti ko mo nipa aba soro nipa pe bi payan ni ohun na ibi pari aba soro nipa pe won soro egan si ni won soro so na ri aba soro nipa pe won fa seyin lati ba se po nkan kan ba yen tabi won ri jakule ko se ohun to ohun no la koja ri tori idi eniyan to fi ja pe ohun ta ba gbe lo sodo e ko le ba lojiji tori idi eniyan to lohun fi ran wa le ile aye gege bi eniyan eleran ara bi ti wa ti o sangeli to kon fuka to kon lo lati bi o ti de America o ti de to ba je ru e na opolopo pe a le se ru e a mo olorun jinu si wa sugbon olorun Emmanuel la pe Jesu o la ohun gbogbo koja so o kuna ni boya won parel ke mo ni yo abigo ni irora tara ni gbogbo lo na ti bari abi ejo ti ejo eke ta gbe fun ni orisirisi so o la gbogbo koja un lo fi di pe ko so n ta nla koja ta le pe se Jesu le mo pele Hebrew chapter 4:15 o ni nitori a ko ni olori alufa ti ko sa e ba ni kedun ninu ailera wa eni ti o ti dan ti a ti dan wo ta si dan wo le ona gbogbo gege bi awa sugbon lai lese
0: e seun gan e se eyara ni atun tesiwaju lose to nbo lori akori yi to n soro lekunrere nipa irora okan wa sugbon ma gbagbe pele pe wa sori 0916188 7383 igba kugba le le pe sori number yi te ba ni ohun kan te nla koja mo si nigbagbo wipe gbogbo enko yo ni iyanju teyin gan te fun wa ni eri lori eto yi o tun dijo mejo ta tun ma pade lori eto iwosan irora okan lati owo egbe bibeli ti Nigeria Bible Society of Nigeria temilade aloko ohun na loruko owo pataki lowo awon baba wa pastor Ogungbemi ati pastor Farinde Odabo.

0: mo gbe o data ti mo sese se ma ti to
1: se mi o so fun e
0: jara e ma je ki fun ma fi data re se o ble se akiyesi auto updates pa won apps ti o ko ba nilo nigba ku gba
1: ero ibani soro la to le mi o kokoro ti je data ni je ku je fun eni ti o ba se amojuto data re
0: je igbadu data re ni gbelemu limit 100 mtn
2: ite meji omi orun bo lemon si bi eduko ati iyo
3: Kí ló ń kọ̀kọ́? Kí ló dé tí ẹjọ́ ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fún eyín rẹ jinlẹ̀. Obsidian Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: Ohun gbogbo ti gbóró lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira. Kò ká nǹkan kan láti rà mọ́.
1: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
0: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
1: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní ọgbọ̀n. Ta ayò kan, gba àǹfààní márùn-ún. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
2: Èyí bọ̀ gan o, ẹ jọ, báwo lè mí ẹ̀ ṣe lè ta?
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ilágelú FM, *347, *1004, *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ yẹn ló.

0: bẹ̀ ṣáà tó ti dé o.
1: Gbogbo ẹni tó ń wojú olúwa fún ìwòsàn ìgbàlà ìgbékalẹ̀ ẹnu iṣẹ́ ìtúsílẹ̀ àti ìyanu tí ó yẹ ayé rẹ padà ó yà tètè máa yára bọ̀ sí gbọ̀ngàn international conference center ní fásitì ìbàdàn ní ọjọ́ kẹrìnlélógún friday àti ọjọ́ karùndínlọ́gbọ̀n saturday oṣù keje ni o ní déédé aago mẹ́jọ àárọ̀ lójúmọ́ ni yóò máa wáyé fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08134-77-3145 lẹ́ẹ̀kan sí 08134-77-3145 máa bọ̀ fún ìyípadà ọ̀tún ayé rẹ.
2: Two years ago, the biggest radio raffle hit we ever saw.

0: mo ti bẹrẹ
1: mo le ṣalaye ma pani lẹrin lakoko apejọpọ itakurọsọ ori la mọlẹbi mi
0: o ti ẹda ohun ti gbogbo wọn nifẹ si ni mo n se
1: o naa ni ami idanimọ mi ti ṣe Maggi native jollof rice itọwẹ kan lasan aroyin kan ko si lẹyin ẹ
2: Maggi star ta ṣe latara ẹwa soya alubosa adun chili ati konofuru
1: ounjẹ alẹ ti delẹ ẹ ma bọ jẹjẹ tabi ki ẹ ma wa rara
2: Maggi star yoo sọ gbogbo ounjẹ ta ṣe dohun ara ọtọ yoo si tun sọ akoko naa da koko ma ni gbagbe
3: oge ibadan lẹ gbọ lori splash 105.5 fm
4: tọ́ ẹ káàbọ̀ padà ìgbà tí mò ń lọ́lẹ́ẹ̀kan mo ní wípé àlejò mi lónìí lórí ètò ìbàdàn òdú ni wọ́n wọn kì í ṣe àìmọ̀ polóko tìtorí pé ta bá ń sọ̀rọ̀ nípa olóṣèlú láti ẹsẹ̀ kùkú títí tó fi dé òkè lọ́hùn ẹ jẹ́ ká dárúkọ wọn àwọn ni àkọ́kọ́ ta bá ń sọ̀rọ̀ nípa alábòjútó agbègbè ẹni tó jẹ́ wípé ó mú ìdàgbàsókè agbègbè ní ọ̀kúnkúndùn ẹ jẹ́ ká tún fi wọ́n ṣe alákọ̀ọ́kọ́ tàbá wá ń sọ̀rọ̀ nípa ẹni tí ìsìnlúùlú ti o jẹ̀lógún tó mú lókun àyà rẹ̀ ẹ jẹ́ ká tún ṣe wọ́n ní àkọ́kọ́ níbẹ̀ hàn ta ni mo wá ń sọ̀rọ̀ nípa lónìí lórí ètò ìbàdàn àwọn náà ni ọmọọba Ayọ̀dèjì Abbas Alẹ́ṣinlóyè bẹ́ẹ̀ ni wọ́n ti ṣiṣẹ́ takuntakun ní ìlú ìbàdàn wọ́n ti ṣiṣẹ́ takuntakun ní ìpínlẹ̀ ọ̀yọ́ títí dé Abuja lọ́hùn-ún bẹ́ẹ̀ sì ni látara iṣẹ́ ìsìnlú àti ìwà jíjẹ́ adarí rere eléyìí tó ṣe é tọ́ka sí tó ṣe é mú yangàn tó ṣe é wò kọ́ṣe òun náà ni wọ́n tún fi yàn wọ́n gẹ́gẹ́ bí alága fún ẹgbẹ́ àwọn ìjọba ìbílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jẹ́ alága ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé àti bẹ́ẹ̀ lọ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn náà ni wọ́n ń ṣojú ìpínlẹ̀ ọ̀yọ́ lókè náà ní àjọ tàmọ̀ sí federal character àjọ tó ń rí sí péré láre fún àwọn ìpínlẹ̀ gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ má jẹ́ sọ̀rọ̀ jù ẹ káàbọ̀ sórí ètò ìbàdàn.
5: Ẹ ṣe o dúpẹ́ olóòtú.
4: Ṣé mo gbìyànjú?
5: Ó kọjá gbìyànjú.
4: Àsìkò àṣekù ọdún.
5: Ẹ ṣe.
4: Ọpẹ́ láṣẹ lókè ìpẹ́. Inú mi dùn láti ṣe alábàápàdé yìí. Mo ti ń wá oríṣiríṣi àǹfààní láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ṣùgbọ́n inú mi dùn lónìí wípé mo bá yín pàdé. Ṣé ẹ̀ tẹ̀lé sọ fún wa ráńpẹ́ nípa ìgbà ìwé yín nílùú Ìbàdàn?
5: Ok. Abimi sí ìlú Ìbàdàn sí agbolé Kadri Abbas Alẹ́ṣinlóyè. Sí Abbas Alẹ́ṣinlóyè ni orúkọ bàbá wa tó jẹ́ olúbàdàn.
4: Ṣé ti ọkọ̀ ọlá náà ni?
5: Ọlá náà. Òtúkọ́ náà ló mọ wọn. Kadri Abbas. Ògì. Láti ìlú Gánà tó dé.
4: Ok.
5: So, ọ̀nà bí bàbá ti wá. So, ó ní Kadri yẹn wọ́n tó bẹ ní ògì òkun. Ilé ẹ̀ tó gbé gan-an. Kódà, ó fẹ́ tó jílé Alẹ́ṣinlóyè tí ìlú ara wọn lọ ní ògì òkun. Bá mọ̀ bẹ́ẹ̀. Eré àkọ́kọ́ ọmọdé nìbàdàn. Ibẹ̀ la bímí sí tí mo dàgbà sí mo lọ kàwé pẹ̀lẹ́ dáàdì mi lọ sí farm settlement torí he was agric officer.
4: Wow.
5: So ní àgọ́ farm settlement I follow ní pẹ̀lẹ́ wọn lọ. So mo ka ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo tún mú ṣe díẹ̀ bẹ́ẹ̀ náà.
4: Ní àgọ́ òun yìí.
5: Àgọ́ farm settlement.
4: Níbo ló wà? Ìjọba ìbílẹ̀ wo?
5: Ó wà ní Ayédáadé nígbà yẹn ní Ìrè. Àpá ìkiri lẹ́yìn. Ìkìlẹ̀ lẹ́yìn ìkò yìí, àkọ́jọ́ orí òkè ìkò yìí.
4: Ok, ok.
5: So, àpàwá sí Ìbàdàn. Mo ṣe mo lọ Islamic ní Ìbàdàn Islamic Primary School. Mo tún wá change mo tẹ̀lé wọn lọ síbẹ̀ láti lọ parí. A tún padà sí Ìbàdàn mo lọ sí ilé-ìwé St. Patrick's.
4: Spaco. Wọ́n lẹ mọ́ ń lè.
5: Ẹ sàkó.
4: Ìjọba ìjọba ìjọba.
5: Ó jẹ́lẹ̀ òwe tó gba ìwọ̀n. Ìwàkó tí mò ń sọ ìwé àti
4: àsìpátá sọ́rù ẹ̀sbọ́ọ̀sì ẹ̀hẹ́.
5: Àpò ọmọ bá sọ̀rọ̀ bọ́ọ̀sì. Èyí náà dẹ́gbà mọ́ gba ẹ̀gbọ́n pípa ní tó mo wà ní Spaco football team. Then lẹ́yìn ìgbà mo tún wá lọ sí Mirela College.
4: Ìdúkọ̀
5: náà mo lọ sí ibẹ̀ láti lọ ṣe mo lọ ṣe receipt exam ibẹ̀. Mo lo ọdún kan so mo tún gbábọ̀ fún wọn náà mo dẹ̀ ṣe. So láti ibẹ̀ mo tún wá lọ sí Ọbáfẹ́mi Awolowo University.
4: Ah, ife. Ile te wa lo yi wa.
5: Ah.
4: Ile te wa lo yi wa.
5: Give everybody
4: ngba.
5: Ah, ife. Ah, ife. Most beautiful campus. Ah. So mo lo si university of Ife ngba e. Mo wa jade ni Obafemi University.
4: Kile ko ni
5: ko di microbiology. Mo se ni first degree.
4: Okay.
5: Ni koya koko kawe. Nkan ti mo se ni Ife. O te iwo si se nkan lo sele nkan ya ni lo sele. Ife o lo se oju mi si oro oselu. Nkan so pe ere idaraya lo gbe mi wo lo se. Ile so pe awon koko kan to sele ni igba ti mo wa nife. Mo je ki to wa din se oselu ti igbo. Nigba mo ko re Ife. Mo n pato emi na fi se sports secretary. So sports secretary don mi se tori pe mo je goalkeeper mo keep mo se gbabo fun school fun hall so don mi se sports secretary. Mo wa ni school ni eyan marun ni hall ni eyan marun eyi to ma ni chap alaga to ni secretary won ni financial secretary social secretary ati sports secretary marun peri na ni. So laye igba yen ta ni kini yen o wa di pe won ba mi gbogbo yiyan. Ah. I must go or something.
4: Okay.
5: 1986, I don't know. So much about it, you know. So everybody is in your mind. So by the time I turn that union card, I feel it's my woman, what I do there, let's go. What is it? I mean, the coin, so the woman, I part one, I mean, the coin, I'm going and to she, man, or a whole year, it's so, Mishwa contest lati che walada
4: all
5: fajion Mishwa
4: le si dalaga ni
5: gbo Olorun de ba wa se gbo nkan ta se ara awon state to won ju all ye igba ti mo wa nbe ni a
4: se le se a je pe
5: $20 te ba de be fajion state ta se igba e igba na la tun pe governor to ma sasa ni ore sa ya ta la tun pe wa pe ki o ma se bus to our town $500 bus to our
4: town o na
5: so to la me je pun se se igba e fun gbo mo yo state to me se e igba e ma ko be o wa di deputy speaker ti students mo e igba e mo to wa di speaker student mo
4: wow
5: e le la abalo ti ìṣẹ̀lẹ̀ ìrọ́lá kan ṣe ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ ìgbà yẹn tí wọ́n kó àwa leaders èmi ẹni tó jẹ́ àrẹwà president èmi gẹ́gẹ́ bí speaker welfare officer atẹnudọ́ amẹ́rin ayé gba ẹni ìfẹ́ fọ́ wọ́n tí wọ́n mọ́ ní oyin fọ́
4: fún
5: ní oṣù méje níbẹ̀.
4: Ah so wà lára wọn.
5: Bẹ́ẹ̀ni ọpẹlọpẹ àwọn ẹbí jim jani fáwọn kọlọmọ àti fáwọn
4: jẹwọn
5: àwọn. Awusode Arisa Awusode and Femi Falana. Gbogbo bẹ́ẹ̀ wọ́n ṣe
4: méje
5: mẹ́fà. Ṣùgbọ́n ọlọ́run tó wá kiri yẹn kẹwàá ká tó àwọn aláṣẹ tó láwọn tó lé wa ẹ̀mọ́ àwọn èèyàn ń jà fún wa lọ́wọ́ gba ẹ̀ bá ẹ ṣe láti tí wọ́n mọ́lé oníkọ̀ọ́kìnìkan àwọn tó ń jà fún wa. Wọ́n da school ni àwọn aláṣẹ bá dé pé gbogbo ẹni tẹ́ gbé àfọwọ́n bá ti school pa 60 wọ́n bá kọ orúkọ èèyàn 60 wọ́n ni gbogbo yí àwọn ti lé yín pro school. Gbogbo tí wọ́n ti mú wọn wọ́n forúkọ àwa náà sí àwa mẹ́rin ibi tó ti kéèsì yẹn ṣe bọ́mọ wọn lọ́wọ́
4: ni.
5: Nígbà wọn wá lọ kóòtù wọn ni ẹni ẹlé wọn wọ́n da school kò rí bẹ́ẹ̀ kíní kọkìnrin wọn wo orúkọ àwọn tẹ́ wọ́n wà ní àtìmọ́lé
4: bẹ́ẹ̀ lọ́dọ̀
5: bẹ́ẹ̀ lọ́dọ̀ wà ní àtìmọ́lé so wọ́n ṣe lù sí kéèsì wọn á dá ìbọdì padà sí skul nígbà tó rí ìlú àwọn náà lọ padà bí àwọn tó ṣe aláṣẹ ẹ̀ ń gbà àdìmọ́ wọn ti lu àwọn náà so mo ṣe wá fẹ́ sáàt mo fẹ́ lọ láti lọ sáàt ní kínní mo ṣe fún mi lọ́pọ̀tínítì yẹn ẹni tó máa ń kí abẹ́lá lé ní kọ́pù yìí kí wọ́n sáàt ní kọ́kọ́ọ̀tù.
4: Wow.
5: Sáàbù kọ́kọ́ press ni ṣe wá join politics 023 student wing wá ṣe campaign kakiri campus fún Chifemke Abiola after ti mo sáàbù ní African Concord magazine.
4: Wow.
5: As a science writer.
4: Akọ̀ròyìn ilẹ̀ yìí náà.
5: Mo ṣe àjọ sọ pé microbiology ni all my life I've been in the media. I now have a dog. ma se ìkọ̀ròyìn
4: náà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni o mọ eléyìí nípa yín o.
5: So mo dẹ̀ tí o bá ṣe ṣe yẹn tán tí mo ṣàlùbẹ̀ tán, mo láǹfààní láti ṣiṣẹ́ ní Sketch Press. Èmi ni youngest circulation manager tó wà bẹ́ẹ̀ náà. Èmi ni last circulation manager Sketch ní ìyẹn 2000 kan tó ti kí Sketch tó lọ. Pàtó nígbà yẹn, èmi ni youngest manager tí wọ́n nígbà yẹn. So àdẹ̀tún gbọ́dọ̀ tún iṣẹ́. Àwọn sí New Development Council lọ́dà Alhaji Lamu
4: Adesina.
5: Nígbà tó yá, mo jẹ́ member níta àwọn sọ mi di chairman New Development Council. Nígbà yẹn náà, èmi ni youngest board member. Nígbà tí mo sọ yìí, 2002. So bá ṣe bú bẹ́rẹ́ àdì alága. Mo ní company tèmi náà o. Mo ṣiṣẹ́ pẹ̀lú Tentang Communication. Mo tún ní company tèmi náà, Primary Limited. So gbogbo tó wá di pé àdì alága.
4: Olóṣèlú pátápátá. Olóṣèlú pátápátá.
5: Kò jẹ́ ṣe pápánlá náà. Sọ fáwọn yẹn pé I'm a professional in politics. Olóyìnbó bá sọ. You know, it's a professional politician because otherwise you lose touch with the world. Why are you going to be able to hear the other one? Don't mean anything. I don't want to go away. More conjunctivity. But more cool on there. Because most of them are part of our that's all she wish. We don't work with the other one. She so you won't say that any.
4: Then you
5: to a point of jubo.
4: Wow. Ẹ ṣeun gan. Gbogbo àwọn nǹkan tẹ sọ yìí ó jẹ́ ìyàlẹ́nu fún èmi torí ara nǹkan tí ètò yìí wà fún náà ni léyìí. Ta bá ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lókè a máa wò pé olóṣèlú kan ni kinní kan kankan, ṣùgbọ́n tí èèyàn bá mọ ibi tí ìrìn àjò wọn bá ti ń bọ̀ àṣìṣe máa ń wáyé nígbà mi. Ẹkún iṣẹ́ takuntakun, ẹ sì kú ìjà tí àlùtà gbogbo ẹ̀ náà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó wá láti ìdílé ọba, mo sì mọ̀ wípé kò sí ọmọọba náà lọmọ bó mọ̀ jẹ́ ní gbogbo ìgbà. Báwo ni dídàgbà nínú ilé tó dàbí ààfin, báwo ló ṣe rí?
5: Ó jẹ́ nǹkan tí èmi ò kakú, but ó jẹ́ nǹkan tí àwọn nǹkan kan wà tí mo lè rántí. Wọ́n bá jí láàárọ̀, ìyá ní àwọn màmá tí àwọn bàbá grandpa wa ti fẹ́ tó wá darúgbó tó máa ṣe, wọ́n á kì wá.
4: Àwọn tó máa ń pè ní ìyá àfin
5: ni. Àwọn ìyá ẹ láti ọmọ ibi kò kẹ́kọ̀ọ́ ọmọ ló fàmọ́jọ ní ọmọ ọdún tí jọ́kọ́.
4: Ṣé
5: wọ́n ṣe ń pè lọ́wọ́ àwọn onílù every morning especially ní Friday? Ẹ ti lọ sírú alẹ́ sí lọ́yẹ́ ṣókó tó ni àwọn máa lù yẹn sí wọn.
4: Ẹ̀kọ́ tán
5: a fún wa ló wọn ní kalọ̀ kalọ̀ wọn sí wọn á lù yẹn wọn sí.
4: Ṣé gbogbo àwọn ilé ìṣe máa ń wà nínú mẹ́mórì yín?
5: Máa ń rántí dáadáa. Ó máa ń rántí. Ó ti máa lọ àgàgà ti máa lọ ti máa wá sí family house ti máa ṣe bó ṣe máa ń rántí
4: dáadáa.
5: So àwọn nǹkan tí mo mọ̀ nìyẹn, kò ṣe pé bóyá ọba olùbàdàn tó kú mọ̀ ní ìdàgbà mọ́
4: ìgbàlódé àìsàn. Ẹ̀ṣẹ̀ nǹkan, ṣùgbọ́n báwo lẹ ṣe rò pé tradition Ìbàdàn tàbí àwọn iyì ìṣe wa nílẹ̀ Ìbàdàn, báwo la ṣe lè lò láti tó fi lè jẹ́ àtọ́nisọ́nà fún àsìkò tá a wà yìí this modern age?
5: Dàbí ibi tradition wa yẹn ó dàbí táwọn bí ìṣèjọba ní ilẹ̀ Amẹ́ríkà àwọn Republican.
4: Ok.
5: Kò sí ọ̀nà sí ìjà. Kò ní ìṣèlú ló wà most democratic ní ogun lọ́balọ́ba. Ẹnìbọ̀dé mọ̀ ní Africa. Tí ó yẹ pé àwọn yẹn dẹ̀ máa fi ń bu ìkún Ìbàdàn. Ó dẹ̀ jẹ́ kí Olúbàdàn kò jẹ́ ọba kan tó yẹ pé àwọn yẹn ó lè ti dàgbà tó di bọ́t. Tó bá ń ti bẹ̀rẹ̀ wọn kó tọ́ sí ẹni. Gbogbo ohun tí à ń ló ń pè bí à ń ṣe yẹn. Ìpè bí tí Ìbàdàn ìsìn ó ń gbó tu ìtọ́npè ní tutilage, wàá ti mọ̀ ọ́, wàá ti gún gbogbo
4: àwọn
5: àkàsọ yẹn. Ìyàpá àwọn ọba ilẹ̀ Yorùbá tó tún lágbára bẹ́ẹ̀ yẹn tán ṣe bí àwa aláàfin ọ̀ní àwùjalè kankan bẹ́ẹ̀. Gbogbo àwọn ọba bẹ́ẹ̀ yẹn ẹ rí pé wọ́n á lọ sípè bí wọ́n á ṣe wọ́n. Wọ́n ti Ìbàdàn ó go to process. Ó jẹ́ pé kò sí o ma wa ko si pe o ko pa and jump o si be lo kan mu wa
4: ilana ti wa
5: ilana ti wa ti
4: wa e seun ko ah sugbon ki to kuro ni bi ti apon mi ti ibadan yi asa ibadan o gangan lo feran ju te si wo pe ti mo ba ti awon omo mi bo se ndagba ipo kipo ta awon omo mi ba wa ma ri wi pe asa ibadan yi o nje yo ninu ati ninu ise won
5: to ba so pa asa
4: ise
5: awon kan to mu ni ju to mu e mo ti ma fe ri ju laye igba yen abalo sin family house to mu ni ju to mu ha de so o egun kan na lo de je kin like e
4: egun o
5: egun e mu cross ile wa o jina sin ile wa ti mo so yi ni odo kun ni ya ko bo won je o wa laarin ile ati papo alapasọpa
4: alapasọpa
5: ile ijuwa lere akana kan de sumo ile odo wa daadaa won sumo ile odo wa to pe ti awon baba to ma koja won le ma di ile odo wa wa duro alapasọpa so ni ora kan lara gege bi ibi to pe bayi bayi moto awon olopa to ma n gbe to ma bi lori nla yen awon paye igba kan lori lawon olopa ma n
4: gbe
5: to ma n ju esin to wọn máa gbé lọ́rí yẹn tẹ̀lé tó bá rẹ égún yẹn tó bá ti ń ṣe àbí wàhálà pọ̀ jù wọ́n á tún escort ẹ̀ wọnú ọ̀gbìn
4: yẹn
5: wọ́n wà lára ẹ béèrè lọ́wọ́ àwọn tó máa tẹ̀lé wọ́n máa ń gbé mọ́tò yẹn tẹ̀lé tó bá déwájú lé wa báyìí ó máa ṣọwọ́ méjì báyìí
4: àbí
5: àṣẹwà ìjọ ìtumọ̀ láìpẹ́
4: ìtọ́jú nípa aṣa ìbàdàn ọdún igun ọdà ẹ̀ṣẹ̀ ńgọ́ tó ẹ̀yà alẹ́ lórí ètò ìbàdàn àlejò wa lónìí àwọn náà ni ọmọ ọba ayọ̀dèjì abbas alẹ́ṣìlọ́yẹ ẹ̀ẹ́mẹjọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jẹ́ alága ìjọba ìbílẹ̀ àti olúyọ̀lẹ̀ ní ìlú ìbàdàn ìjọba ìbílẹ̀ yìí ó ṣe nǹkan ló fẹ́ẹ́ tóbi jù
5: àwọn àti ìdó
4: ìdó
5: ní ilẹ̀ bọ̀tí níbi ibi ilẹ̀ tí àwọn èèyàn ń gbé tọ́ àlẹ̀bọ̀n ọkúpà olú ẹ̀lẹ̀ tó bí.
4: Ìgbà tí ẹ sọ ìrìn àjò yín bẹ́ẹ̀ ṣe jẹ́ olóṣèlú ní ilé ẹ̀kọ́ àti àwọn ibi tẹ̀tẹ̀ ṣiṣẹ́ ṣùgbọ́n ṣé ti ìjọba ìbílẹ̀ ni ẹ kọ́kọ́ díje fún mi àbí ẹ díje fún ipò mi.
5: Ìjọba ìbílẹ̀ ẹgbẹ́ mi kọ́kọ́ díje.
4: Kí ló dé? Ara àwọn èèyàn ń sẹ́ lómi yìí sì kò tí ì dìpọ̀ kankan rí mú. A ní gómìnà lòun fẹ́ ṣe
5: ìjọba. Ọtọ́rùn mi jù ẹgbẹ́ mo kọ ìwé gan lórí ìjọba ìbílẹ̀ grassroots governance and perspective my experience in the real world. I happen to be the first during the third day respect the first sitting chairman of Ọtọ Ìgbò. I was so many difference is Rwanda in 2014.
4: Wow.
5: Because I was about living up to stay. And Tiako Wingway. So motorikumi fessi, followed passion, joba bile. Titi dola. We will struggle with ashe aga gong papa. We will do fana nuclear. Joba bile. I should bear lampoon. A kai joba no kaluwa. Ti federal wa state wa local wa federal ba de se to ni pe iwo when the president iwo governor to abẹ mi keri oya bo ko sake how no won se fe fi so eyin na o gbodo wa wa e wa ni pe because awon eyan ta nsin yi awon ta nsise fun ara ilu awon to sunmo ju ni joba
4: joba bile
5: gbọn joba ibile o se gbogbo eyan ti nkan ba sele alẹ fún ilé ìjàmpá àwọn ọkàn tójú mi rí gẹgẹ bí alága ó ṣe gbogbo ẹbí kan tó bá ṣẹlẹ pé èyí náà ló fẹ́ lè lọ sàbújá èyí náà ló lè lọ sàbújá government house wọn kàn máa wò bíi kíní but so many ìlú yóò ti wá sílé alága láàárọ ìwọ́n ti délé kánṣẹlẹ ní august 26 2011 omíyalé tó ṣẹlẹ̀ tí gbogbo ṣe ń pàdùwọ̀
4: náà lọ
5: so ṣe ìgbà ìjọba àbílẹ̀ olúyọ̀lẹ̀ gbogbo mi forísọ́bẹ̀ ní ìjàmbá ìṣẹ́ ẹ bá rí ó pọ́ sínú àwẹ̀ ó wá tó jẹ́ ọjọ́ jímọ̀ alẹ́ jẹjọ́ àwọn tó lọ méjì lọ àwọn tó tún ún àwọn tó máa jí jẹun
4: sàárẹ̀
5: gbogbo ní ìyẹn ló ṣe wọ́n tí wọ́n ṣe ń gba kọ́ọ̀ lọ́tùnlọ́sì lọ́tùnlọ́sì adébẹ́ adébi tí omíyalé adébẹ́ ojú ọ̀nà yẹn kò sẹ́ńtólè a lè súnmọ́ bèrò apá àwọn panápaná wọn padà túbọ̀ gẹ́gẹ́ bí alága ìjọba àbílẹ̀ máa gba mẹgàfóònù aláti máa náà sáwọn èèyàn awon kan e wa gbe wa e wa yo wa bi omi ti wa gbogbo sale egbo ke lo omi ti an ye lo mi lori sile nita
6: kai
5: am te bo mo se ri mo so fe lo gbogbo lori sile pe pe pe pe pe ba te ni e ti lo ni so awon cases ka de wa to se ni laani awon kan sa wori bi lo awon wa biji awon ibeji meji ati ya rugbo kan ngba kan lori gi ejo nla to ye ko so sa fun omi ya yin kan o duro pa awon beji meji to ni iya
6: oh
5: alu so ko awon orisirisirisirisi won ko wa to di pe ijoba abile gbo won de gbogbo aye lo ba da se wo pa wa o ni won fi se gbo awon ona awon beji ta se lori yo le awa la pe old bank na to se gbo mo ati pe won a ba wa da se gbogbo awon ona to wa odo ni lori sori ta won mo se beji won se ni ba se tori pe a ko won gba e o ni o se se wa won wa se gbogbo beji mi gbo le to to se gbogbo fifo o pa lo as a result to se le ni ba ye
4: no awon ara ilu
5: won ma ni la se soro mo mi lo ni lagbara ijoba ile e je ko won se ijoba won e ba ko won ko agbara atowo gbogbo ta ti lo ka de ko so wo enikan as governor o ye pe to ba ma to mu o lo se e ti o ba se dada o lodun meta mi lati gbogbo to ba ni autonomy ti mo to ba se fe mo wo won ta ba domesticate ni to democracy a je ko wa si ese kuku kan se bo se bi o se to ati bo se se yen okay mo ni truck nsin mo n pa dugbo kan gbogbo ona ilewe truck yen mo de ma fe ma fi kule ti mo ba bile ko engage baba kini adugbo ohun la ma ke fun
4: be ni
5: baba kini ni ward lohun awon meji eyan idibi mi wọ́n á máa gba owó kí wọ́n á máa collect ní inú wọn ládẹ̀ máa ṣe generate government governance ń lọ ní ìjọba ìbílẹ̀ ilé democracy kíní
4: ìjọba arawa
5: ìjọba arawa ó ń kanlẹ̀ ní wọ́n á pé tractor lẹ́kúra yín jọ ẹlẹ́fẹ́ṣe cooperative ó kàgbọ́ mẹ́hàrá tractor kan fún yín ẹ̀ máa ṣe gbogbo àwọn ọ̀nà tó yẹ kán gbìn láti rí tó ń jẹ́ wọlé àwọn tomato tó lè bàjẹ́ tó lè
4: ṣe
5: tó bá bílẹ̀ bá lágbára láti gbèdè ọ̀nà ọ̀nà míì kò ní di art road ní kọ́kàn gbèdè tó gbogbo èrè la ṣe ń jà fún kí òun ló ń lò ní ìgbà tí mo lè jẹ́ kúrò ń bẹ̀ tí mo ṣe áta àjà ìjà
4: tí àgùn
5: àgùn rẹ̀ ló wọ́n sọ ní júpítà kò sí àwọn nígbà tí mo ń jà wọ́n bá ní apara lẹ́nu mi padà sí lóka gbọ̀ngàn kan mo ti ṣe
4: ìmọ̀
5: nígbà ṣe rí mi so tí a fẹ́ ṣe inú rẹ̀ ṣe kọ́ ìwé tí mo kọ́ ń gbà yìí ní tààrà ti ṣe mistake àwọn tó bá kàwé ìwé gbà ti ṣe àwọn mistake
4: mo
5: ti fẹ́ mi da ọkàn fúru pẹ̀tọ̀ pé àti má ti wọlé nǹkan báyìí máa ṣe máa ṣe àṣẹ ti ní wọ́n kọ́ hospital kan sí àgbẹ̀ ni wọ́n kọ́ wọn ìkíkẹ́ wọ́n kọ́ kọ́ oúnjẹ síbẹ̀ ìyá ara àdúgbò ti máa ti búra fún mi báwo ni ìgbà náà ti mọ̀ ọ́ ti mú mi wọ́n wá bàbá ìjọba ṣíbí wọ́n ti búra fún mi náà o máa ṣe first aid náà ṣe mọ́ ẹ ṣe bí ọ̀gbọ́dọ̀ pé director of first aid kí ló ń ṣẹlẹ̀ doctor kó wà bẹ̀ hospital kó wà ládùúgbò mi ìfẹ́ pẹ̀lú kó máa bá kò sí bá kò sí rẹ̀ kò sí mẹ́jọ fún wa nípìnlẹ̀ ṣẹ́ẹ̀dẹ̀ ọmọ di o mọ̀ ebi o mọ̀ mo abẹrẹ policy kan pe adopt a clinic fun gbogbo awọn company to wa lori ilẹ ẹ mu clinic kan ẹ ma ba finance
4: abi
5: school kan
4: anoda
5: succeed wọn dẹ ko equipment fun wa awọn kan ba wa adopt wọn dẹ ko equipment fun wa ilẹ ẹ ko sibẹ yẹ o ni mo ti make
4: ileri
5: ọkọ ṣe gbani oke wọn ti ko fun wa ṣùgbọn kò sí yẹn tapo síbẹ kò sí yẹn báwo ayé ìbáyé lẹ́yìn gọ́ọ̀mẹ̀ntì tó gbáyà wọ́n lé ẹ̀mbágò lórí gbígbá yìí olókè yìí tẹ́ máa ṣe ni pé ẹ mú èèyàn kọ̀ọ̀kan láti àwọn ẹsẹ̀ tàtà tí ní ìwà ní àwọn ìjọ síbi àlíìsì ìyá owó ọ̀kẹ́bẹ́ ó ní ọdún ọdún eléwé àti ènìyàn tó yẹ ká níbi àwọn mẹ́fà lọ
4: wà
5: sí wọn kàn ní àwọn láti dọ̀kúmẹ̀ntì àwọn ilé
4: tí
5: bàbá ṣe ìlú tó máa ń bọ̀ lẹ́yìn kò ní ṣe
4: kò ṣe
5: yẹ́ẹ̀sì ohun tí ajimobi dalẹ̀ wá ẹ̀kọ́ ìjọba láti táwọn
4: ẹkùn iṣẹ́ èyí ni pé ẹnikẹ́ni tó bá fẹ́ díje fún ipò kó náà kọ́kọ́ ṣe ìwádìí kan dáadáa náà ẹ ṣe ara àwọn ẹ̀kọ́ tẹ́yàn máa ń kọ́ nínú àjò òṣèlú òun náà ni a ṣeun kan ṣùgbọ́n tẹ bá ní kẹ wo látẹ̀yìnwá kí ni àwọn àṣeyọrí yín jùlọ tó ṣe tọ́ka sí ní sáà méjèèjì tẹ ṣe gẹ́gẹ́ bí alága ní ìjọba ìbílẹ̀ ìlú ọ̀nì ilé ìtẹ̀sọ̀ yìí náà ara ẹni o torí ta bá sọ̀rọ̀ nípa ìlera pàápàá jùlọ ní grassroots.
5: Mo fẹ́ kọ́ ni sọ pé náà pẹ́ni fọ́lọ́hún pé omi alẹ́ yẹn gbogbo olùdówà gbàdàn ní ọ̀rẹ́ ló forí sọ pé tó máa lọ sọ́nà owó. So ọlọ́run bá wa management bá ṣe manage gbogbo crisis
4: yẹn
5: ọlọ́run kò wá lọ́wọ́ ọ̀nà méjìlá omi àdá láwọn trunk sales. Àwọn complexes school ta kọ́ more than 9 schools. Ọ̀làkọ̀ block of
4: classrooms. Tẹ̀kọ́ wọn láti lè àbí tẹ̀tún wọn ṣe.
5: Ta kọ́ láti lè. Block of classrooms. Ó ṣe wà bẹ́ẹ̀ nígbà ọ̀sà ní wà bí gbogbo ẹ̀. A máa ní ó lè fún yín láwọn flyers ẹ̀
4: tẹ́wọ̀.
5: Àwọn yóò jà. Ọjà tó ìgbà tí wọ́n tó ń pa àwọn èèyàn níbi toll gate. Wọ́n bá ti ń bọ̀ láti
4: kú kọ́.
5: Àwọn tó ń ta obìnrin tó ń ta
4: bẹ́ẹ̀ni.
5: Kọ́ láti jẹ́ pé wọ́n lè máa dògbé yìí kọ́ máa lè lè títí
4: wọn.
5: Ara ta kọ́ náà ni kọ́ pẹ̀ ní garage. Ẹ bá rí one building plus yẹn ó fẹ́ city ní ní garage báyìí.
4: Bẹ́ẹ̀ni
5: wọ́n ra àwọn nǹkan ta kọ́. Oríṣiríṣi
4: bẹ́ẹ̀. Àwọn ilé ìbá ṣé ẹ fi ń generate owó fún ìjọba ìbílẹ̀ ni?
5: Òṣèlú
4: mi. Àsìkò tẹ ṣe àwọn eléyìí, àsìkò tí ìjọba ìbílẹ̀ wà lọ́wọ́ rẹ̀ tó yẹ pé owó tó ń wá látòkè ó ń lọ tààrà. Sọwọ́ ìjọba ìbílẹ̀ ni àbí.
5: Sọ pé tààrà náà. Sọ pé ó kàn ti wọ̀ sí.
4: Ìgbà
5: yẹn náà kò wá tààrà náà. Ọ̀gá wa Ajimobi ló wà bẹ́ẹ̀ kan ṣe pé wá tààrà ìgbà yẹn náà pariwo autonomy.
4: Autonomy
5: agbègbè. But Tandila ní ògbọ́njú ni.
4: Tandi Tandi.
5: Tó ń sìn yìí wọ́n ti ẹ̀kọ́ máa ka owó láwọn lọ́wọ́ báyìí. Kọkàlùkọ àgbà á lọ ọ̀tẹ̀ gbọ́dọ̀ gẹ̀ẹ́tì àkúfà fún kankan
4: tẹ́lẹ̀
5: fẹ́ẹ́ ṣe
4: ṣùgbọ́n ṣe bẹ́ẹ̀ aṣẹ́ ti wá látòkè náà ilé ẹjọ́ ti dájọ́ pé wọ́n jẹ́ káwọn ìjọba ìbílẹ̀ wà.
5: Ṣé àmọ́ káwọn ìjọba ìbílẹ̀.
4: Ṣé àwọn alága gbọ́ òfẹ́ gbà ní ààyè ara wọn
5: ni. Ṣé sọ̀rọ̀ bọ̀ ni àwọn state kan wà tó ti ṣe tó ní Delta àtàwọn state pọ̀ wọ́n ti ń ṣe tó ní. Àwọn kan wà tó pé àwọn bá fẹ́ ṣe ẹrú bí ojú ayé
4: ṣe ká
5: ló fọ àṣàlùsí ọmọ ọdún bá ti di pé INEC ló ń ṣe local not elections ní ojú ọdún sí ẹ̀ tó ẹwọ ayé 1998-99 tọba tó kọ́ wá gbà ẹ́ ní local government election tó wọ́n kọ́ ṣe AD wọ́n ní local government wọ́n ti wọlé APP ní
4: tọ́tùwọlé
5: APP ìgbẹ̀lá kálábà wọlé PDP ọ̀hún náà ní mẹ́tẹ̀ẹ̀ta ló ní kú
4: ọkùnrin
5: tí kan ojú kan tó so unlike nsìn tó yẹ pé gbẹ̀tàn ni so tó bá ti jẹ́ pé INEC ṣe ìtọ́tọ́ tó ṣe pé gómìnà lókàn yẹn ó sí ẹ̀kú tí ó lè ní ẹ̀kọ́ 30 tó bá ti jẹ́ bẹ̀
4: ṣùgbọ́n nígbà tí àwọn lásìkò tí àwọn ìjọba ìbílẹ̀ yìí tí wọ́n dá wà tí wọ́n ní òmìnira nípa ti ètò ìṣúná wọn àsìkò yìí náà wàá ní àwọn ìṣòro bíi kí wọ́n jẹ àwọn olùkọ́ lówó oríṣiríṣi owó làwọn afẹ́ sọ pé bẹ́tà.
5: No o bẹ́tà.
4: Báyìí.
5: Zero allocation.
4: Ok.
5: Ọ̀rọ̀ yẹn ó dì díẹ̀ tí bá ní kí yẹn explain. Autonomy. Full autonomy náà ló dá.
4: Ìdádúró
5: ló dá. Tó dẹ̀ ń ṣẹlẹ̀ nílé ọkọ̀ yín kalẹ̀ ẹlọ́kọ̀ ń sìn
4: bẹ́ẹ̀ni
5: dàrẹ́tọ̀ ní Nìbàdàn.
4: Ok.
5: Wọ́n ṣiṣẹ́ ní Secretariat.
4: Ok.
5: Ẹ̀yin tẹ jẹ́ ìyàwó ẹ wá láti kágbọ́mọ ẹ̀kan bí ìtẹ̀síwájú ní òtù ìbẹ̀rẹ̀ tí wọ́n torí ọkọ̀ yín ṣiṣẹ́ Nìbàdàn ẹ wá tẹ̀lé wá látòjú ẹ dúró sílé mọ́
4: wọn sí Ìbàdàn
5: wá tíchì lẹ́yìn ṣe.
4: Ok.
5: Ẹ wà máa tíchì ní school kan ní olú ọ̀yẹ́.
4: Ok.
5: Ṣé ti mo pe fáṣọ ti
4: yìí.
5: Ta bá gba location. Gbogbo local government bá gba location. Wọ́n bá ti mú allocation. Wọ́n wá wọn ni wọ́n fẹ́ owó tíjà. Tó fà á tí wọ́n ṣe ń yan owó tíjà pọ̀ lélẹ̀ o. Wọ́n wá ní owó tíjà. Gbogbo àwọn tó wà ní tó ń ṣiṣẹ́ lórí ọ̀lẹ́ àbí Ìbàdàn náà ti. Ká ní tíjà sanú lọ́dún 2000.
4: Ok.
5: Ìlú tẹ̀yìn ti wá tẹ̀yìn sílẹ̀ àti so many other people bẹ́ẹ̀ gbogbo ẹgbọ̀dì ń bọ̀
4: síbádùn
5: tíjà tó wà bẹ́ẹ̀ tí wọ́n sanwó ẹ̀ ọ̀dọ́ bẹ́ẹ̀ di.
4: Ok.
5: So tí allocation bá wá dé àgbà ani ba e won gba bi 90 million 90 million oni e lo fi o ka ni pe oni e lo gba 70 million e ba fi bi 50 million
4: sanwo teacher
5: en yo fi bi oya 5 million sanwo teacher
4: iyen ni tesiwaju
5: tesiwaju awon wa lowo to po awon ti bado wa ma pariwo zero allocation
4: mi wa awon mo awon san la lowo to ye ka awon ti tesiwaju so
5: sofa je kaka to ma gba ko ke o to ba te fe so pe o ka lu po da du na ti o si o fi to ni pe ara tesiwaju o sise ni bado
4: okay
5: so ese to ma yo bu bu teacher of your state
4: pa po o
5: pa po te be a do pin si te to wa do awon da functions
4: okay owo oye ni dada e se ko e ku se takuta ko
3: ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí yóò máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀.

0: the Fisher Building.
1: This is
2: Detroit's number one music station.
3: Slash 105.5 FM, your integrity station.
4: Ife meji omi oro gbo lemon sibi oduko ati iyo.
5: Kilo popo kilo de ti edu se ku gbogbo ile bayi
4: apopo si mo fi fun eyin mi ni o mo fe dabi e
5: gbagbe apopo yi Absolute Natural Charcoal Whitening Toothpaste tutun ni o lo be ni se ki eyin re funfun lona adayeba pelu ohun ifoyin Absolute Natural Charcoal Whitening Toothpaste tutun ase pelu eru adayeba ti o je ki eyin re funfun ati omi orombo lemoni ti o fo eyin re jile Absolute Charcoal eru adayeba eyin funfun dada.
6: Ni West Midlands Open University, amu ki ekon wa laro wotu, ko si rodon lo wotu yo fani lakbo ya. Eto igbani wali lo lo wolo wo, o si le beren ya jwe kore ekpa lo wotu kire to ekberu meji abon naira. Fun abala ekoko okan course unit, nyon ino anwen ka eko otu ni igbeli waka akiri bubakba yebi. Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, ati Educational Management. Bolo sese pari ilewe girama, tabo lendi, NC. HND A-Level to spe wole pelu direct entry. O rorun pelu WMOU. Kan si wa ni ilu Eko ni number 1A Oba Akron Avenue Ikeja. Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Badu Road. O tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167. Tele wa lori kan ibanidore at WMOU Nigeria. West Midlands Open University. So afu Jusso ni pa eto eko re di memuse
7: lopo iba awon eyan ki mo bi data won se man tete jotan emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan titi ti olowo mi ba ti sin ni ma ti ma se ohun ti ko ni mo to ba ti mo apere ki sare se auto update fun won ti ohun ba ti gbo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi ohun re ti dia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ní ní a máa refresh ń tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
8: Yé mo gbé o dẹ́ta tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
7: ṣé mi ò sọ fún ẹ.
8: Dára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi dẹ́ta rẹ ṣe ogún ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o kòkòrò tí ń jẹ dẹ́ta ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dẹ́ta rẹ.
8: Jẹ ìgbádùn dẹ́ta rẹ nínú ẹlẹ́mu limit 100 MTN.
9: Omi ló ti gbé lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, kó ká nǹkan kan láti rà mọ́.
10: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
9: Ṣé lóòótọ́, báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
10: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà. Àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olórí ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùbáyùbá. Owó tó lé ní ₦50,000,000 ₦50,000,000 ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
9: Èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mẹ́rin ṣe lè ta.
10: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gbọ̀n èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.

0: whiskey, expertly crafted. Live your best life. 18 plus. Drink responsibly.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update fún yẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní àmà refresh.

ade nka mo ki wa ko ale fun titeni se dada labale ode odabi ako ojo meji ako ojo meta ibanuje aye oni kan wa ani teju ile mole John Dinobu gun se itan ti wa ni oju opo ikanni ibanidore ti le ise wa Splash FM oni mo kaabo sori eto feyi kogbon idowo ogun se itan lati lokoja mo ki gbogbo wa wipe e kaabo e kaale a ku Nigeria yóò rọrùn ìbànújẹ ayé àti wàhálà yóò ní kan wá àní tẹ ojú ilẹ̀ mọ́lẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ̀ lálẹ́ tèmi wọlá kọ́dá ayé ìwọlá ṣẹ̀dá wọlá kọ̀ mọ́tìkà lẹ́yìn adúrógbẹ̀ngbẹ̀ lẹ́yìn aṣọ títọ́ ayé ọba tìǹbẹ̀ká ìtumọ̀ bẹ́ẹ̀.

ọba mi òkè ìwọ ni títóbi rẹ pọ jọjọ ìwọ ni mo fọpẹ àti ìfún bí mo ti ń gun atẹgùn ètò yìí ìbá ọlọrun ọba mi ìbẹyìn èèyàn ìbá pásítọ ìbá wòlíì ìbá àfà ìbá ẹlẹsìn àbáláyé ìbá ọmọ kú ayé ìbá ọmọ ọrọ lọjọ. Ìbá ṣíṣe ń rojú ìbá ọ̀gá mi Kọ́ládé Àlàbí ọmọ ọba tó lòdẹ òṣogbo àyàkókò ònàkí Ajimotaba Ogun jẹgbẹ̀nẹ̀ bí àti àkún ìṣẹ̀dẹ̀ lọ́jọ́ ti fi ń wù mí ọmọ ọba ni ti ń gbélé ti ń ṣe bí ọba. Ajagunmọ́ fi ti bá ṣe àyàkókò òṣùwọ̀n nígbà ọ̀tẹ̀ bàbá mo kí yín níbikíbi tẹ́ ẹ bá wà lálẹ́ tèní o ẹ̀sìn ọba kọjẹ kópẹ́ o lúkọ bàbá mi pàtàkì kábíyèsí ọba Adébáyò Àkàdé bàbá tí wọ́n kó aṣòdí lápá bí mo kí wọ́n dàgbà kí wọ́n pẹ́ láyé ọjọ́ yín kọ́ dalẹ̀ lóòkọ́ gíwa iléeṣẹ́ yìí

0: lorúkọ olóòtú ètò yìí ṣinúma kíọ́lá ní gbogbo ọmọ ń kéwà pé ẹ kú ilé o ọ̀túnba isaac adéyinka lorúkọ mi èmi gángan lọ́mọ mòró àtẹ̀tẹ̀ kan tá a bá ń ti ilé ìfẹ́ bọ̀ ìfẹ́ òyì lágbo níbi tójúmọ́ ti mọ wàlẹ̀ ayé ni mò ń kéwà wípé ẹ kú ilé o ẹ kú àfọmọ́ni ẹ̀ṣẹ́ o yóò rọrùn ojú òní tiwa a nílùgbàdì ayé tọmọtọmọ láṣẹ lẹ́dùmarè àwọn nǹkan tí a ṣe lénìí níta fẹ́ ṣe lénìí mo fẹ́ kí gbogbo wa pátápátá kájọ tẹ́tíbẹ̀lẹ̀ jẹ́ kájọ gbọ́ tuntun ṣùgbọ́n mo mọ̀ wípé láṣẹ lẹ́dùmarè ìbànújẹ́ ayé wàhálà ayé kò ní kan gbogbo wa lágbára lọ́wọ́ ọlọ́run láṣẹ lẹ́dùmarè àwọn nǹkan kankan ń ṣẹlẹ̀ láyé ogún àtọgbọ̀n ń ṣẹlẹ̀ lókè èèpẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba mi ò kìíní máa ń gbani lọ́wọ́ wàhálà lọ́wọ́ ọ̀dààmú lọ́wọ́ ọkú òjijì lọ́wọ́ fìtínátì lọ́wọ́ àwọn nǹkan tí èèyàn ò rètí tí máa ń ṣẹlẹ̀ sí ayé ọmọ ẹ̀dá ọlọ́run ọba mi nìkan ni máa ń gbani lọ́wọ́ gbogbo nǹkan wọ̀nyí ṣùgbọ́n bá a ṣẹ̀ṣẹ̀ ti alẹ́ tẹ̀ní fọgbọ́n gbé kalẹ̀ lẹ́yìn ìgbà ń bá fọgbọ́n gbé kalẹ̀ ẹni tí ọ̀rọ̀ kan náà ó fẹnu ara rẹ̀ sọtì ẹ̀ bó bá ṣe rí bó bá ṣe jẹ́ ó náà ó fẹnu ara rẹ̀ sọtì ẹ̀ torí pé ilé ayé tá a wà yìí kìkì dá ogun ni ogun gangan náà ní ń ṣẹlẹ̀ láyé ṣùgbọ́n mo gbà wípé ọlọ́run ọba mi yóò kó gbogbo ayọ̀ láṣẹ lẹ́dùmarè wàhálà àti ìdààmú tí bá ń ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wá nílé ayé ọlọ́run ló mọ̀ bí ó ṣe yanjú ìṣòro yẹn ọlọ́run ló mọ̀ bí ó ṣe yanjú ìṣòro oníkálukú nílé ayé bó ní ti bẹ̀rẹ̀ torí pé mi ò ọjọ́ ò ṣe múṣolókùn ọjọ́ ti ń lọ bí àná òòrùn gangan náà ti ń lọ bí àtiwọ̀ mo ní arábìnrin kan ní stúdíò lálẹ́ tẹ̀lé tí mo fẹ́ kí tó wá rí mi lọ́fíìsì mi á dẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ wá dẹ̀ pọ̀ ìgbà tó wá sọ̀rọ̀ tán omijé jábọ́ lójú mi mo sunkún nítorí ọ̀rọ̀ rẹ̀ mo á ṣàlàyé fún pé nítorí wá gbé bá mi èmi ò lágbára kankan lórí rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ nàìjíríà náà ló sọ fún torí àwọn tí wọ́n bí wọn ò lágbára kankan àwọn tán bí wà láyé wọ́n wà láàyè bàbá rẹ̀ wọn ò ní kò sí àǹfààní fún wọn láti rìnà bàbá rẹ̀ ò láǹfààní láti rìnà ìyá rẹ̀ gangan ní sá jaja ní sá jòjò lérí àwọn ọmọ tí wọ́n bí ṣe mọ̀ wípé ojú mẹ́rin tó bá padà wá dojú méjì ó máa ń le gan nítorí ìdí èyí gbogbo wọn bá dẹ̀ jẹ márùn-ún tọwọ́ obìnrin nìkan ti ń sá lọ́tàn ti ń sá lọ́sì tí ò sì sí ọ̀nà àbáyọ kankan tí ọmọ kan bá wá ní problem bó o ló ṣe fẹ́ ṣe ọ̀nà wo ló fẹ́ gbégbá ninu awon mo na awon to ni problem to tun ju ti eleyi lo wa nbe o aye o ni fi na omo jo wa aye o ni mu wa tomo tomo ina omo o ni ran wa gbogbo eyin abi amote ba n gbo mi lale ti ni mo gba ladua wi pe ina omo o ni jo gbogbo yin ina omo o ni jo mi o ori en to ba mo riri omo lara yo mo pe igba ti en tan gbe ni atan gbe ngba na tan gbe won ni badan ke amo san ti apo olopa won ti se gbogbo e to tun gbe ya kan tun gbe omo ke amo san won ti po olopa gbogbo e ti gbogbo e afigba tan ri won kuma tun wa ri won tan ijoba ni kan lo wo le na kan lo wo e wa wo yen ka to wa wo awon mo yi e je nlo polowo oja na tori enu le ka polowo oja lo je tete ya mo lati bere tin ba te ka polowo oja de ki wa yan gbogbo na ki yan ni gbogbo ki so n to sele ko na si so n to sele iran lowo te omo Nigeria te ba fe se fun e le nbe ngo e ko ikale to
1: You hear that sound? Na the sound of millions who they wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Come register the code waiting under the portal cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what do you still wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
2: Be prepared for global opportunities.
3: Study at Trinity University, Yaba, Lagos.
2: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
3: We equipped you with skills the world demands.
2: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
3: cybersecurity, computer science, accounting, economics, marketing,
2: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
3: Trinity University, building on the rock.
4: Ikemeji omi oro gbo lomo re sibi oduko ati iyo.
5: Kí ló ń pọ̀pọ̀? Kí ló dé tí ètò ṣe kún gbogbo ilé báyìí?
4: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
5: Gbàgbé àpòpọ̀ yìí. Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Absolute Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
6: Honorable ni ife ẹ̀yẹ àgbáyé trophy kan wà fún àwọn honorable. Ra ìgbó ọtí trophy premium lager kan bí abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ kí o sì jẹ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy premium lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA má ṣe mọ àmupara kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
7: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dókítà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update fún ẹ̀ tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi orun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
8: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
7: Ṣé mi ò sọ fún ẹ?
8: Jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
8: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ̀mù limit 100 MTN.
9: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
1: You hear that sound? Now the sound of millions waiting wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Come register the code waiting under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what do you see they wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people waiting on reach 18 years and above.

0: ana enka eka abopada ni ajo to salaye fun mi onlagbara pupo pupo inu awon omo iya e awon ti won ri na na wa ninu won ti won ri na ti won ri na tele tele sugbon to pada je akanda aba to bi won na o se ri na mama ni sa lo odun ti pe omo 32 years bayi o ri na sugbon to bayi aja re je ni pe nigba to se tan lati ni afesona o ti ni afesona kankan wa n da laamu ninu re wa ni eja lo sospitu nigba ti won lo sospitu won ri pe fibroid wa ninu re fibroid o wa ninu re fibroid to si wa ninu eyin bi ba se pe eyan ti o ba je eni to ba je okunrin to lokan yawo eyan le ni fibroid ke eyan joko ti o tori yo mo ka odun ni odun kan odun mejo odun meta odun merin bi e ma sele igbawo ni o wa ni afesona mi igbawo ni fibroid yo ku nbe igbawo ni o la afesona mi igbawo ni o niya ni o lokan igbawo lo fe bimo awon nkan wonyi lo salaye fun mi tori mo ni elo na fe se kini o ti ya scan o ti mo scan wa mo ti ri scan yen e mo je n so bi o se ri fun yin sugbon e le ri kinu yin ko dun wọ́n ní 250,000 náà ṣe é kí ló dé táwọn òbí rẹ̀ ò lè wá owó yìí ibẹ̀ ló wá ti ṣàlàyé fún mi condition tí wọ́n wà ọlọ́run ti dá èmi wípé tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ tí wọ́n bá ti wá sọ́dọ̀ mi tó bá jẹ́ èyí tí mo lè ṣe ń ṣe lẹ́yìn tó bá jẹ́ èyí tá mo lọ sọ́dọ̀ wòlíì àmúlọ̀dọ̀ wòlíì tó èyí tá mo lọ dọ̀ àfà àmúlọ̀dọ̀ àfà lọ́wọ́ èyí tá mo lọ dọ̀ babaláwo ní àmúlọ̀bẹ̀ ṣùgbọ́n eléyìí agbára tèmi náà ò gbé ó wá ń bẹ ẹ̀yin ọmọ Nàìjíríà wípé ìrànlọ́wọ́ yín lòún wà ìrànlọ́wọ́ yín lòún wá kó mọ́ lo ìgbé ayé ìrùn bíi tàwọn ẹ̀gbọ́n ọ̀hún ntọ́pamílẹ́kùnù kó mọ́ lo ìgbé ayé ìrùn bíi tàwọn ẹ̀gbọ́n ọ̀hún ṣe mọ̀ pé àwọn ẹ̀gbọ́n sì ẹni tí ò rí na kò síbi tó fẹ́ lọ kò sí tó fẹ́ dé kò síbi tó fẹ́ dé láyé ọlọ́run ṣàánú fún wa kí ọmọ Nàìjíríà
1: Mo kàn lé fẹ́ orúkọ mi ni Dọ́kàs Agbọ́lá.
0: Dọ́kàs Agbọ́lá. Ọmọ ìlú wo ni ẹ?
1: Ọmọ ìlú Ògbómọ̀ṣọ́.
0: Ọmọ Ògbómọ̀ṣọ́ ni Ògbómọ̀jú gan.
1: Bẹ́ẹ̀ni sá.
0: N tí mo sọ lẹ́ ọmọ parọ́ fún ọmọ Nàìjíríà bí?
1: Rárá sá.
0: Súnmọ́ ògidì àgbàgbà yẹn díẹ̀.
1: Rárá sá.
0: Rárá sá. Nígbà tí tó ń bá mi sọ̀rọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Tò ní o fẹ́ lo ìgbé ayé rẹ̀ bíi ọmọ ọdún mélòó kàn ṣe ẹ̀ nínú.
1: 32 years.
0: Ṣé o láfẹ̀sọ́nà tó ń fẹ́ báyìí?
1: Mo ní ìbọn ìgbà tí fibroid yẹn ṣe lọ tí mo sọ bẹ́ẹ̀ tọ́lẹ̀ inú yẹn máa ń dùn mí. mo wa ri test pe kilo mo se mi na mo sha ni pe kin la scan igba ti mo wa ya mo wa ri pe fibroid lo wa nbe igba ti mo so be ni ye ni ye sa mi a si o ri ra mo lati gba yin
0: e ra mo lati gba yin
1: be ti ma si pe ko ni be ko mi
0: da awon dade ati family re wo no se ipa wo na won fe ko ninu kini yaro won ni pa kankan ti won o ko abi no
1: eh dadi mi won ni ailera oju
0: won ni ailera oju
1: be mo si ni egbon meta na ta won na ailera oju
0: egbon meta ta won na ni ailera oju ti won ori na
1: be emi le leke
0: Tin ba bi mo merun. Abi mo merin. Ti meta o ri na nbe. Igba pe yan kan sise. Ah, mo je pa se ka pe. Wa pe yan sise ni da keji. Ra fe ko mo Nigeria se fun oba yen.
1: Mo ka mo Nigeria wa mi lo wa. Ni gba si mo do hospital won ni pe 250 ni ma san. Mi se lagbara re. Mo se wa so okun wo sanu
0: masuko masuko awon ma Nigeria wo sanu re lagba lo to si loko to bimo to gbo wa so le do pe olorun ti se account number re si nbe lowo e
1: beni sa
0: se phone to ba fi gba lati na se o na lo wa lowo e
1: phone o wa lowo e
0: oya pe account number
1: 02
0: 054 54 54 43
1: 81
0: Where my bank?
1: Where
0: is
1: that?
0: Where my bank?
1: Where is that?
0: Where
1: my
0: bank?
1: Where
0: is that? Where is that? Where is that?

0: Adeyinka, ẹyin ti ẹ bá fi owó ránṣẹ́ sí, ẹ jọ 02 50 54 3 4 3 8 1 02 50 54 43 81 N sì pé account number yẹn dáadáa kí n tó parí lénìí. N pè é tó bá wá di lọ́la bó bá ṣe jẹ́ yóò ṣàlàyé fún mi èyí tó bá rí. Ẹ ṣé púpọ̀ gbogbo ọmọ Nàìjíríà dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà.
1: Ẹdúpẹ́ láàrin ọmọ Nàìjíríà ẹni sáìsàn àìsàn ò ní ṣe yín o ẹyin náà ránú gbà o.
0: Ẹnikẹ́ni tó bá fẹ́ bá sọ̀rọ̀ ẹ pè mí sórí nọ́mbà yìí 08064 474794 08064 474794 Account number ẹlẹ́ẹ̀kan sí ni 02 50 54 43 81 àbí ìṣe ni tó pè náà nù. Wema Bank Agboola Dorcas Yemi ni ó gbé jáde. Jẹ́ kí n máa yọ̀ǹda rẹ̀ báyìí fún tálẹ́tì ni.

mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní àkókò yìí. Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ka sí opposite Wema Bank ti Midway Market gbági tuntun nílùú Ìbàdàn. Ẹ kaalẹ́ o, gbogbo lé ẹ kaalẹ́ òní lọ́jọ́ Saturday. Gbogbo ìyẹn ṣe kígbe bàbá gbogbo ọ̀gá dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dà rẹ̀ oṣù ní pín lọ ẹ̀mí rẹ̀ ò pín. Gbogbo lé ẹ dìde ńlẹ̀ ìròyìn ayọ̀ ọmọ gbé tọ̀yìn wá. Níbo lẹ ti ń gbò mí, níbo lẹ ti ń gbọ́ mi? Gbogbo lé ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹ jókòó ń bẹ̀ ni o. Ẹ mọ̀ jókòó níbi pẹpẹ yín ni bàbá mọ̀ mi, ọmọ mi orí ẹ̀ sọ́tún, ọmọ mi sósì. Àmúṣọ kankan ó ní communion ìsìn ọ̀la o. Kì í ṣèṣìn téèyàn mọ́ pa jẹ o. Mi mọ̀ ń fọpọ lọ́rù bá ṣe ṣe tí gbogbo ó fi lọ tí ó fi kú mú bí ìdodo ẹ̀fọn. Ó ṣeéṣe kọjá ìsìn méjìlá ṣe. Engineer, ẹ pe pastor Mrs. Kí wọ́n yin sókè.

0: láìsí mọ́ mi bí ọba wà. Ọlọ́run gbogbo ẹni tó jókòó tí wọ́n ń mì tí wọ́n yìn ọ́ lónìí Sátọ̀dé, jẹ́ kí ìdùnnú kó ṣubú lu ayọ̀ fún wọn. Oore weekend kọ́ tẹ̀ ọ́ lọ́wọ́, ìbùkún weekend kọ́ yálé rẹ̀. Níwọ̀n ìgbà tí ojú kì í tiná alẹ́, ojú ọmọ tì ọ́. Gbogbo ẹni tí ń ṣe àmì ṣáájú ayé, oníṣẹ́ rẹ̀ yọ kàn ọ́ lára. Ilẹ̀kùn ìrànlọ́wọ́ tí kì í sí tẹ́lẹ̀ yọ bẹ̀rẹ̀ sí sí. Ibi tí owó fi ọ́ ṣẹlẹ́yàdé, wàá padà ná iná àpàkọjá ń bẹ̀. Báà Mọ̀sánà Mẹ́kúà Dàhàládíṣà, lórúkọ Jésù ti Násárẹ́tì, kí ayé rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí rú gọ́gọ́. Ẹ wo nǹkan, ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ń ju ẹ̀gbọ́n nǹkan kan létí lé ni o. Níbi tẹ́ ẹ jókòó sí yẹn, ṣé ẹ lè dọ́gbọ́n bu omi díẹ̀? Gbogbo ọ̀rọ̀ tí n bá ti sọ ìtọ́ bá ti lè wọnú ẹ̀, ẹ kàn gbé mu ni. Kò jù bá yẹn lọ, mí ní ẹ dìde. Ẹ gbé mu, ẹ fi bọ́jú ńbẹ̀, wàá jà sówó, wàá fi fọ́n gbogbo nǹkan tí ń bẹnu lé rẹ̀. Ìyípadà ó ṣẹlẹ̀. Ní ọ̀la ni agbára Ọlọ́run ní wẹ́mà. Olúwa ní kí n fún yín ní oníkọ mínímù méjì méjì. Ìtọ́ wá dáa jù tó ṣe pápá ń bari sá. Mi ní tán yẹn yẹn àyànfẹ́. Ó ní kí n gbìyànjú kí n sọ fún yín pé ẹ jẹ app lé oníkọ mínímù. Ọkàn jẹ app yẹn ẹyọ kan. Ó ní gbogbo ohun tí ò lè so yọ bẹ̀rẹ̀ sí ṣe so. Ohun Ọlọ́run leléyìí. Ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé wòlíì Ọlọ́run kan ní ndóyìn? Mi ní tán jẹ olùfẹ́. N tí ó ṣẹlẹ̀ sí iṣẹ́ rẹ, ó ní ń bọ̀ yẹn. Jẹ́ a wọlé lọ́nà báyìí. Torí mo ti sọ pé gbogbo ara lé iṣẹ́ tẹ́ ẹ rán mi àti gbogbo feedback oni mo fẹ́ mọ jẹ́ díẹ̀ díẹ̀.
1: Bàbá mi ò ká san èmi Ajíbọ́lá ọmọ yín láti Àkàlà Express ni. Èmi náà fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òjijì fún orí tọ́lọ́run òjijì ṣe láyé mi. Ní ìbẹ̀rẹ̀ oṣù yìí, ẹ̀sọ́pàá máa rówó ní last two Friday. Ẹ̀mejì ni mo rí owó tó jẹ́ pé nínú iṣẹ́ mi ni mo jẹ́ owó ìròyìn orí lọ́jọ́ kan ṣoṣo mo jèrè 700,000. Ẹsẹ̀kẹsẹ̀ ni mo sọ̀dá mẹ́wàá mi. Ẹ̀rí mi kejì tí wá ní pé ọkọ mi ra mọ́tò tuntun. Òkùnfà láìrò tẹ́lẹ̀ Ọlọ́run pèsè fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òjijì o. Ọba tí ò jẹ́ kí wàhálà ò ṣẹlẹ̀ sí mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òjijì. Ìpè yín ò ní wọ mi lágbára Ọlọ́run bàbá mi. Ẹ̀yin náà máa lo kí sí mi. Iye ológo tẹ wá ń kó wa lọ lágbára Ọlọ́run. Ẹ̀yin náà ní pàdánù ilé ológo. Ìjọba yìí báyìí a máa lọ sókè sí lágbára Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orí òkè yìí.

0: gbogbo ìlú tẹ bá wà tó rà ṣe nǹkan kan tó yàtọ̀. Àdúà kan lọ́lọ́run ni pè lónìí 25 ẹ̀yọ́ àdúà kan péré òun náà ni màá pè kí n tó jáde. Ẹ̀yin ọmọ ọlọ́run pẹ́pẹ́ yọ pọnmọ ní àárọ̀ ọ̀la Olúwa ní kí n fún yín ní oníkan mílíọ̀nù méjì méjì ètò wa dáa jù tó ṣe pápá ń bari sá mi ní tán yín ẹ̀yin àyànfẹ́. Ó ní kí n gbìyànjú kí n sọ fún yín pé ẹ̀jẹ̀ app lé olí communion ọ̀kan jẹ́ app yẹn ẹyọ kan. Ó ní gbogbo tí ò lè so yọ bẹ̀rẹ̀ sí ṣe so ohun ọlọ́run leléyìí ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé wòlíì ọlọ́run kan nílò yìí mi ní tán jẹ́ olùfẹ́. Ìsìn tá a ṣe ní ọ̀la yọ yàtọ̀ gedegede ní wema àti ní gbogbo sona church mọ́mí ìbẹ̀bá lè try gbogbo ẹ̀yin ọ̀dọ́ láti ọmọ ọdún 13 títí wọ 30 sáfíìsì tí yín yóò bẹ̀rẹ̀ ní aago méje lágbára ọlọ́run àwọn mọ̀mọ́ mọ̀mọ́ àti bàbá bàbá láti 31 lọ sókè ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ lórúkọ jésù ti násárẹ́tì láti aago mẹ́sàn-án lọ sókè láti wo ròdù ni ẹ ti wọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì ń bi gáràjì.
1: Bàbá mi ò pé ó ta gba 77 ìgbà tí ó di bàtà détẹ́sì létà oníka yọ àrọ́jọ pọ̀ sọ́bí ka ànáìtì gbogbo nǹkan tàbá fẹ́ mọ́ ní wàtà fẹ́ kó change mo ṣe ànáìtì pẹpẹ mi mo ní kóníṣàn canada pé nàìjíríà ti sú mi mo ànáìtì àwọn aṣọ mi mo ní kóra ìfẹ́ kó jẹ́ mo fẹ́ máa rọ àwọn ilé aṣọ ilé mo fẹ́ kájú aṣọ tútù mo fẹ́ mo ànáìtì fún mi mo ní pé kí fún mi change pé mi ò fẹ́ change fún mi mọ́ to my greatest surprise daddy ní àárẹ̀ ní ìjọ yẹn náà ìjọ kejì ìjọ yẹn gọgọgọgọgọ bí ọkọ mi àdẹ̀sọ̀rọ̀ true out that day because ó ṣe nǹkan tí ó bí mi nítorí mo bá sọ̀rọ̀ bí ó ṣe di àárọ̀ ọjọ́ kejì nìyẹn tí mẹ́sẹ̀jẹ̀ ṣe wọlé nìyẹn ẹ̀yìn tá àjọ sọ̀rọ̀ fóònù anything tó ṣe kọ yọ fóònù ìzẹ̀ bó ṣe send bó ṣe yọ fóònù ìzẹ̀ mo ṣe máa rí fóònù dáàdi ló bá di iPhone 16 Pro Max 1TB. Ee dáàdi mo ní ìwé èwe lọ ṣe wá ṣiṣẹ́ ìyanu ẹ̀ lélẹ́yìn lẹ́nu àná tí mo àmáìtì fóònù pè wọ fóònù yẹn apáradà change ló sáré change wáyé dáàdi iPhone 16 Pro Max ni 1TB ẹ pé space yẹn pọ̀ lọ. I'm so happy, daddy, or she goes, sir.

0: kaaro emi na le ye mo mo jo yin ye ti mo tun wa si jo kon kon la yin si emi mo le ri baba mo le ri o fa le lo dun dai lara mi o te n ko ni ka mo gbadu asi o ra gbadu so bi lati bi ijeta ipo egbo fa le lo ko bo la mi lati gba ti mo ti wa na ilu libya o ti mo ro do meji bai mi se nkan osu mi ri nkan osu mi ri period mi ara tẹ ibi mo se mo titi omo tanu tẹ ni ka mo ba ka fi yo pada sinu iwe wa tabi ka fi para wa ta ba ti we mo sa da yoku si inu omo iwe mo ti we mi wa fi para mo wa da yoku sinu omo iwe mi na ali ana mi fi we mo julo yi mo yi ko osu mi baba mi mi na le yi o e ba gbe ri mo ti nsu eri egbe ri mi ni o e ba ngbe ri ni o ọfà jáde lára àánú mo dúpẹ́ o mo yin ọlọ́run ga o mo gbé ọlọ́run ga lórí ayé mi àbá mi ẹ ṣe àbí àyín ń gbà lórí mi mo ń dúpẹ́ ní gbogbo ọ̀nà lórí àwọn ọmọ mi lórí tèmi gan mi ń gbúrò òkèèrè ìbànújẹ́ mo ò gbúrò òkèèrè ìbànújẹ́ lórí mi arúgbó ọjọ́ ṣe bàbá mi ẹ pẹ̀ fún ẹyin àti máma mo máa ń gbádùn bí bàbá sì mo ń kọ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ gidi ni mo máa ń kọ wa mo máa ń gbádùn wọn èṣù bí èèyàn bí èṣù kò ní dá àárín ẹyin irú ìjọ kọ́ fọ́ láìpẹ́ sì yóò máa gbòòrò sí yóò di ní ńlá lágbára ọlọ́run bàbá mi ẹ ṣe mo dúpẹ́ mo lẹ́ẹ̀yọ inú mi dùn o orúkọ mi ni Kudrat Akinwale.
1: pẹpẹ yọ pọnmọ ní àárọ ọla olúwa ni kí n fún yín ní olúkọ mínú méjì méjì ètò wa dáa jù tó ṣe pápá ń bari sáà ìní tán yẹn yẹn àyànfẹ ó ní kí n gbìyànjú kí n sọ fún yín pé ẹ jẹ app lé olúkọ mínú ọkàn jẹ app yẹn ẹyọ kan ó ní gbogbo tí ò lè so yọ bẹ̀rẹ̀ sí ṣe so ohun ọlọ́run leléyìí ẹ̀yin wọlé gbàgbọ́ pé wòlé ọlọ́run kan ní dùn yìí ìní tán jẹ olùfẹ́ ìsìn tá a ṣe ní ọ̀la yọ yàtọ̀ gedegede ní wema àti ní gbogbo sona church mọ́mí ìbẹ̀bá lè try gbogbo ẹ̀yin ọ̀dọ́ láti ọmọ ọdún 13 títí wọ 30 sáfíìsì tí yín yóò bẹ̀rẹ̀ ní aago méje lágbára ọlọ́run àwọn màmá màmá àti bàbá bàbá láti 31 lọ sókè ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ lórúkọ jésù ti násárẹ́tì láti aago mẹ́sàn-án lọ sókè láti ìwọ òdùn ni ẹ ti wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema ẹ bèrè tọ́ọ̀tì ọlọ́run òjijì níbi gáràjì.
2: ẹ káàárọ̀ bàbá mi ni ẹ káàárọ̀ sá ẹ kò ṣe olúwa sá olúwa sọ agbára dọ̀tún èmi ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ mi ọlọ́run ṣe mí lọ́rùn bọ̀mọ́ra ọ̀run kọ́lọ́run kó dáríjì mi torí mo ti gbàgbọ́ pé mi mo lọ sídìí pẹpẹ tí mo lọ bẹ̀rẹ̀ tí mo fẹ́ ní last year november ni mo lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́run pé kó fún mi níwèé ìgbélu àti oyún pé tí mo gbélu báyìí tó jáde kó fún mi méjìlá ló fọ́ ọmọ dúró sílùú mo sì ìyàlẹ́nu ni ọlọ́run ṣe wí ìgbélu fún mi ní december 3 december yìí lọlọ́run ṣe oyún bọ̀mọ́ jẹ́rìí fún mi ìgbélu bọ̀mọ́ jẹ́rìí fún oyún kí ọlọ́run kó dáríjì mi kó má fi dín ní èrè tó kù òmìn ní kébí náà ṣe testimony mi o ọlọ́run dídí ìṣòro yẹ fún mi mo wá bọ̀mọ́ lẹ̀ kọ́lọ́run kó dáríjì mi o kọ́lọ́run kó dáríjì mi kó má fi dín ní èrè tó kù dádì ẹ ṣe gan ni o ẹ ṣe fún àdúrà yín lórí mi ẹ ṣe fún gbogbo ọgbà ìpínyín lórí mi mo dúpẹ́ gan ni o iṣẹ́ ìránṣẹ́ yín ò ní bàjẹ́ iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dókun lágbára náà ẹ bá mi kí wọ́n mí ẹ bá mi kí àwọn àbúrò mi bá mi kí everybody all the church of God I love you so much sir I love you so much mom thank you sir.

0: E karo baba mi o, mi orko mi ni Alisi Osadare, imi omo ijo yin lori afefe ni o. Mo ni eri o, mo mu eri mi wa baba mi. Ni 2024, emi ati oko mi gbe igbese lati travel lo si ilu Oyinbo. So a bẹ̀rẹ̀ sí ni wá sí programu yin ni wema, a n ṣe prayer. À ń wá, à ń sọ, mo sọ ìdá mẹ́wàá mi, mo sọ rẹ̀ má jẹ̀mú mi, mo ṣáà ń gbọ́dọ̀ àgbẹ̀kọ́ náà kó jọ pé 2024 yẹn o, a gbọ́dọ̀ travel èmi àtọkọ àtàwọn ọmọ mi. Ọlọ́run dẹ̀ gbàdúrà wa, Ọlọ́run ṣe fún wa, Ọlọ́run gbàdúrà wa o, Ọlọ́run òjijì ó ṣe fún wa, Ọlọ́run ṣeun. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí tàn sí pé kò dojú sí wa, ó gbàdúrà wa. Ẹ̀rí yìí ni wọ́n mú wá o, Ọlọ́run dẹ̀ ṣe wọ́n fún wa ní visa wa àti ibi àtọkọta àwọn ọmọ àti relocate lọ sí Europe. Ọlọ́run gbàdúrà wa. Bàbá mi, mo dúpẹ́ gan-an lọ́wọ́ Ọlọ́run yìí tàn sí o pé kò dojú sí wa. Àwọn nǹkan tí ò ti ṣẹlẹ̀ rí ní ìran mi, kò torí mi bẹ̀rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òjijì o, mo dúpẹ́ gan-an ni o. Ṣé o bàbá mi, àdúrà yẹn túbọ̀ máa ń gbà lórí wa o, ojú òní tì yín o. Ìjọba àwọn tí gbogbo wọn ń yé pa, Ọlọ́run á mú wa débẹ̀ o. Ẹ ṣe gan ni.
1: Pẹ́pẹ́ yóò pọnmọ ní àárọ̀ ọ̀la, Olúwa ní kí n fún yín ní oríkọ mílíọ̀nù méjì-méjì, ètò wa dáa jù tó ṣe pápánbarì sáà. Mi ní tán yín ẹ̀yin àyànfẹ́, ó ní kí n gbìyànjú kí n sọ fún yín pé ẹ jẹ app lé olè kọmínìọ̀ ọkàn jẹ app yẹn ẹyọ kan. Ó ní gbogbo ohun tí ò lè so yọ bẹ̀rẹ̀ sí ṣèso ohun ọlọ́run leléyìí. Ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé wòlíì ọlọ́run kan nínú yìí? Ní tán jẹ olùfẹ́, ìsìn tá a ṣe ní ọ̀la yọ yàtọ̀ gédégédé ní wema àti ní gbogbo sona church. Mọ́mí ibẹ̀ bá lè try gbogbo ẹ̀yin ọ̀dọ́ láti ọmọ ọdún 13 títí wọ 30 sáfíìsì tí yín yóò bẹ̀rẹ̀ ní aago méje lágbára Ọlọ́run. Àwọn mọ̀mọ́ mọ̀mọ́ àti bàbá bàbá láti 31 lọ sókè, ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ lórúkọ Jésù ti Násárẹ́tì láti aago mẹ́sàn-án lọ sókè. Láti wo ròdù ni ẹ ti wọ mọ́tò gbági, ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema, ẹ bèrè tọ́ọ̀tì Ọlọ́run òjijì níbi gáràjì.
2: Ẹ káàárọ̀ bàbá mi o, ẹ káàárọ̀ tèmi ọmọ yín látòrí afẹ́fẹ́ ni o, tí mò ń sọ̀rọ̀ láti ìlú Àkúrẹ́. Bàbá mi mo ti ẹ káàárọ̀ ẹgúṣẹ́ Olúwa Ọlọ́run àsọgbà yín di ọ̀tun. Bàbá mi mo ti send testimony mi ẹ gbé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìpè yín o nínú ayé mi àti èmi àtọkọ àtàwọn ọmọ mi o. Mo dúpẹ́ pé ẹ sọ̀rọ̀ sínú ayé wa, Ọlọ́run ti fi àṣẹ sí àti ìkàwọn náà ti kó lọ sílé wa tuntun o. Àìsàn náà ti ní pẹpẹ tuntun ní ilé mi o. Bàbá mi ẹ ṣe o, Ọlọ́run ràn yín lọ́wọ́ o. Ọlọ́run sọ yín di arúgbó wòlíì, ilé ológun tẹ̀ ń kó wa lọ àní pàdánù rẹ o. Ẹ bá wọn kí má máa o, ó dàbọ̀ sà.
1: Gbogbo òlù tẹ́ ẹ bá wà tó rà ṣe nǹkan kan tó yàtọ̀. Àdúà kan lọ́lọ́run ni pè lónìí 25, ẹ yọ àdúà kan péré, òun náà ni màá pè kí n tó jáde. Ẹ̀yin ọmọ Ọlọ́run, pẹ́pẹ́ yọ pọnmọ ní àárọ̀ ọ̀la. Ẹnìkan ní ṣe wema àti ní gbogbo sona church. Láti ìwo ròdì ẹ wọ mọ́tò gbági, ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema. Ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn.
0: Mo káàárọ̀ bàbá mi. Ẹ ní ṣiṣẹ́ ìránṣẹ́ ìṣe o. Bàbá mi ẹ̀bá ń gbé pè mí láti jẹ́ Yéṣù níbẹ̀. Ọmọ Ọlọ́run ni mí tí mo kéwu tí mo mọ̀ túmọ̀ rẹ̀. Àmọ́ bàbá mi máa ń gbọ́ prógráàmù yín. Ìgbà kan ọkọ̀ mi ní kọ́kọ́ máa ń gbèmí tí mẹ́rin gbogbo dàpọ̀ jẹ́ àsùn kìíní kọ̀wọ́ mọ́sílímù tó sì kìíní. Nígbà tó wáyé bí mo náà sì ń gbé bàbá mi nǹkan yí padà. Ìgbà tó yá tí rédíò mi báyìí jẹ́ tí ì gbọ́ ọmọ. Ó tún wá dàbí pé kankan sọ mí lára mi. Mi ìwé ni mo ń sọ fún mi, tó máa mọ ohun lọ́wọ́ èèyàn tí ń wá níbi tí a ti ń tajà. Ìyá ẹ máa ń gbọ́ pé yìí ẹ máa ṣe kìíní kan wò ó kó lè owó olú ní ilé òlé tí kọ́tọ̀ bá tún ń gbọ́ ó torí ìyanu jù yìí náà. Bí mo tún ṣe ń gbọ́ mo ti ra rédíò mi bí mo ṣe ń gbọ́ ni. Ó wá dìgbà tí ní nǹkan bí oṣù tó lọ sáyé sáà ní ká gbàgbé ẹni tó bá nígbàgbọ́ tó sì lè gbọ́ pé òun ó ra àánú gbà lónìí yìí.
3: mo ni emi na sa fi jo olohun mo ni emi na o si ri ki ti ebo lati je yi emi e se nkan kan emi ni mo send wo to le mi o mu gbagbo mo ni emi na gbo o je re emi na o si wo mo ni so emi mo pe ti ele n to de bi mi lowo amọ n te mi fe bi so ri ni pe mo ni omo kan sabu lati jo yi igbohun re baba mi to ba si fun mi ni mi odu e si seje mo ni emi o mo n ti wo fun mi lowo to le mi ri yan fun mi lowo pẹ̀lú ọrọ̀ ọ̀fẹ́ ọlọ́run bàbá mi bí mo ṣe rí kọlù ọmọ mi níjọ́ náà gangan mo tún wá yìn rí lásán o bó ṣe ní ẹ̀lúmọ̀ mi ẹlọ àkáǹtì mi torí ó ti ní kí n sẹ́ndì àkáǹtì sí òun níjọ́ tó lọ lé ọ̀gá tó gbé e lọ ló ti sórí sí pẹ́ ìgbàǹgbọ́ ẹlọ àkáǹtì yín fóònù òun rèé o nọ́mbà tó ń gangan nìyí ẹlọ àkáǹtì yín mo bá wù bá 120,000 sẹ́ẹ̀rì kì í ṣe kó wò lódù màmí tó pé ọ̀rọ̀ yìí wá dàbí mérékù níwájú gba tóní náà ni mo sì gbà á tí mo ní tọ̀ mo fi dánṣẹ́ ẹ̀wọ̀ ọlọ́run wò mí o lára ọlọ́dẹ́kúnlẹ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ ní fi dánṣẹ́ ẹ̀wọ̀ ọlọ́run wò mí o ní jẹ́ kẹ́ ń san owó yìí ẹ nígbà mo rí báyìí mo tún sáré sẹ́ǹdì ìdá mẹ́wàá mi padà ni mo dúpẹ́ o ìpè yín pé mi o kódà bá lóògùn oògùn yín jẹ́ mi torí èmi yìí gan mo ti sọ mo ní oògùn wa kọ yìí sì sáré sọ pé ilé kan báà náà ni mo ń jẹ àmọ́ mo wá nínú ìgbàgbọ́ báyìí gan pé kì í sí ìgbò ọlọ́run máa ràn yín lọ́wọ́ o ẹ̀dá kò wù mí kẹ́ ẹ gbọ́ pé ti ẹgbẹ́ gbé pèpè mi náà kẹ́ ẹ bá mi gbọ́ o kí ni mo ti ń sẹ́ndì láti jẹ́ o.

ní West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú Direct Entry, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijemma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.